0: ẹrú ọlọlá máa ó
1: òkè láyé mi wá ó.
2: Ọdún tó kọjá ní oṣù kẹjọ, bàbá ń ṣe báyìí. Bọ́lá ńlẹ́jọ́ Láoṣó.
3: Láti
2: yànà bàbá ọdẹ ni mo ti wá. Lọ́nà owó dèdí ìrókò ni mo ti wá láàárọ̀ yìí. Ẹ̀rí mi ni pé
4: nígbà tí
2: mo lọ orí òkè ògo yẹn, mo sọ fún Ọlọ́run lórí òkè pé ọmọ mi kan ti ń lé politician. O fẹ́ jẹ́ chairman láti bó ogún ọdún. Mo wá sọ fún Ọlọ́run pé púpọ̀ owó Ọlọ́run jẹ́ kó rí chairman yẹn jẹ. Ní tẹ̀síwájú Ọlọ́run.
4: Chairman local government. Ẹ̀yin lẹ́bí.
2: Ọmọ mi ni.
4: Ẹ̀yin lẹ́bí gangan.
2: Ṣẹ́gun Ìjọ Láoṣó. Ó dẹ̀ ti wá wọlé chairman yẹn. Ó dẹ̀ ti ó ti wúyè. Nínú ilé yá yìí ó ti wúyè. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ́ Ọlọ́run jẹ́ kó ṣeṣe. Ìkejì ni wípé ọmọ ẹ̀bùn rẹ̀ náà ó fẹ́ lọ ìlú òyìnbó. Ó ṣe kò rí ṣe. Mo sáà lórí òkè ògo nígbà tí dádì ń ṣe bàjẹ́. Mo sáà sọ fún Ọlọ́run pé ìwọ Ọlọ́run jẹ́ kó mọ ìrọ̀nà ìlú òyìnbó ìlọ. Ṣàánú mi. Ó ti lọ.
4: Ó ti wà
2: lọ́wọ́.
4: Ìgbà
2: orí òkè ògo ni mo ti wá pray ní bàbá ìdè yìí.
4: Ní lásìá ọgọ́st. ọgọ́st ilé yìí àti ọ̀nbìtà máa wà. Kí ló wá ṣẹlẹ̀?
2: Ó ti lọ.
4: Ìlú wo ló lọ?
2: Germany.
4: Ẹ pàtẹ ọ̀fọ̀ Jésù. Màmá ẹ jẹun ọmọ. In Jesus name. Màmá ẹ wò mí ní káàṣì mí lọ́wọ́ mọ́. Ẹ gba gbogbo ẹ. Ẹ má bínú sọ́mọ yín. Chairman abá pè é tó bá ti wọlé tán ẹ ti gbọ́ èmi àgbé wa báyìí ta ní ẹ̀rí kan sàmì gbá ẹ̀rí ńlá ẹ wò ìyá yìí ó fa ayé ẹlẹ́kùn mọ pray fún ọmọ ẹ àwọn méjèèjì tó gborúkọ wá sórí òkògo ọ̀rọ̀ wọn ti yanjú ìkan di chairman ìkan lọ Germany ńbo lọmọ tiẹ̀ gbà lọ. Ẹyin abiamẹ dìde sọ pé bàbá mo gbé ọ̀rọ̀ àwọn ọmọ mi wá sọ wọ́n di ńlá

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ́nà wá tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà àti ìjọ Light of the Living Church ìjọ ìmọ́lẹ̀ alààyè ṣé ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkáàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn òun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọpọ̀ ní gbogbo ọjọ́ Jimo Friday ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníchòkúta Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdí ọlọ́mọ ní Ṣílò àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Ara mi olùfẹ́ orúkọ mi ni wòlíì Rotimi Ilésanmi Baba Zion olùdásílẹ̀ ìjọ ìmọ́lẹ̀ alàyè ẹ jẹ́ ká gbàdúà ẹ gbọ́ gbogbo ẹ̀yin tí ẹ gbàgbọ́ nínú àdúà àti àsọtẹ́lẹ̀ wòlíì ní orúkọ Jésù ìyanu Ọlọ́run ojúkoroju ìbùkún àti àánú rẹ̀ gbọ́ lọ́sẹ̀ yìí kó bẹ́ẹ̀ rìnrìn àjò ẹ gbọ́ o mo kí gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run ara mi olùfẹ́ lẹ́ẹ̀kan sí pàápàá jùlọ gbogbo ẹ̀yin tí ẹ wá síbi ayẹyẹ ti ọjọ́ ìbí mi mo kí gbogbo yín pátá lórúkọ Jésù nǹkan ẹ̀yẹ nǹkan oríire lórúkọ Jésù kò ní wọ́n nínú ayé yín mo kí yín o ẹ̀mí wa tó rí ọdún yìí tó ṣe tọdún yìí ó tún ṣe ẹ̀mí ẹ̀ ní ṣàìsàn mo wá fẹ́ gbàdúà ẹja gbàdúà generally mo lo Psalm 7 mo fi gbàdúà mo fi súre fún gbogbo yín gbogbo ẹni tí ń sáré ká nítorí ọ̀rọ̀ rẹ wípé kó o lè ṣubú ní orúkọ Jésù ojú yóò tì wọ́n ẹ ṣe àmì mẹ́ta fáyà kan mo ní mo pàṣẹ sẹ́ ẹni tí ń sáré ká nítorí ọ̀rọ̀ rẹ tàbí nítorí ọ̀rọ̀ ọmọ rẹ wípé kójú ó lè tì ọ́ lórúkọ Jésù gbọ́ ojú ò ní tì ọ́ àwọn lójú yóò tì àmì àmì àmì lórúkọ Jésù fáyà ẹgbẹ́ ẹ̀yin ènìyàn gbogbo ìwọ tí ò ń jáde lónìí Psalm 7 yìí náà ni mo lò ní apá ọ̀tún rẹ ogun kó ṣẹ́ àánú kó wá ẹ wá ní apá òsì rẹ ní orúkọ Jésù ogun kó ṣẹ́ àánú kó wá wá abàdá ìkàdá mo pa ní àṣẹ lẹ́yìn rẹ nínú ọ̀sẹ̀ yìí bí o ti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí mo ní lẹ́yìn rẹ ogun kó ṣẹ́ àánú kó wá ẹ wá gbogbo ibi tó bá wá kọjú sí tó gbé orí rẹ wọ̀ ní ọ̀sẹ̀ yìí ní orúkọ Jésù ogun ṣẹ́ àánú kó wá ẹ wá ẹgbẹ́ yìí ènìyàn ṣé òun tajà ni àbò níṣẹ́ ọwọ́ ni ẹ tí ìrètí rẹ jẹ́ àánú àti ìfọ̀kànbalẹ̀ ìrètí rẹ jẹ́ àánú àti ìrànlọ́wọ́ nínú ọ̀sẹ̀ yìí ní orúkọ Jésù gbọ́ o yóò rí bó ti rò ní dáadáa gbogbo ìwọ tí ò ń ṣiṣẹ́ oṣù tàbó níṣẹ́ lọ́wọ́ ò ń bẹ Ọlọ́run mo pàṣẹ bí o ti ń bẹ Ọlọ́run yẹn ajígbóhùn ọba tí gbóhùn ẹ̀dá ní orúkọ Jésù kó gbóhùn rẹ kó gbóhùn rẹ kó gbóhùn rẹ kó dẹ lóhùn àṣẹ́gun ní orúkọ Jésù gbọ́ o ogun àìsàn yẹn ṣẹ́ lónìí ó ṣẹ́wọlẹ̀ pátápátá kò ní gbérí mọ́ gbọ́ àdúà Jésù olúwa amen bàbá màmá ẹ gbọ́rọ̀ yóò ní ọ̀la tí ń ṣe Tuesday ní agbára lọ́wọ́ Elédùmarè mo ń bọ̀ ní sùúrù lérè ṣé ẹ rí pé mo sàn kankan wípé mo fẹ́ pín òróró ṣùgbọ́n nǹkan kan ó lágbára tá a pè ní ìyanu tó ṣẹlẹ̀ ní ọjọ́ birthday yẹn èrò yẹn ti pọ̀ jù ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ohun ayọ̀ ni tó bá wá di ní ọ̀la òróró tí mo fẹ́ pín ní ọjọ́ birthday yẹn tí ò sáyè láti pín máa pín tiyín fún yín o ní sùúrù lérè ní ọ̀la ẹyin tí mo ṣí ìkọ̀tún gbogbo yín pátá orílẹ̀ orílẹ̀ gànmú ẹja pàdé ní sùúrù lérè ẹyin tí metro estate sele express ìjẹsà ìjẹsà tẹ̀dó gbogbo yín pátá àgùdà àgùdà market láwánsìn ẹ máa bọ̀ ní sùúrù lérè ẹ tí ẹ ń bọ̀ láti orílẹ̀ orílẹ̀ gànmú asapo e lo si eyin ti kekere akun gbogbo yin papata e lo si orile te ba ti dorile ni doyin doyin ni orile e ri moto to lo si shita under bridge te ba de shita under bridge e ko so fa won yan pe e lo si fuja street community hall to wa nbe eyin ti e nbo lati my true estate eyin ti e nbo lati jakande estate eyin ti e nbo lati okota ago isolo e ma bo ni sel express lati sel express e ma ri moto direct to lo si boniyan to lo si lawansin te ba wa de lawansin e so fa won ni moto pe e jo bo mo ti fe wo moto bo mo ti le ri moto to lo si randu avenue junction te ba de randu avenue junction yen e ko wo oko yin e bere fuja street community hall to wa nbe ago mejo aro si ago melo si ago mijila yen ni koko gbogbo eyin ti e nbo lati gbogbo eyin ti e nbo lati mushin e lo si ojuwoye e ri moto fuja street direct eyin ti e nbo lati bariga e lo soju elegba te ba doju elegba e ri moto na to lo si boniyan fuja street direct ago mejo laaro e ti debe e gba roro yen lo fe gbogbo iwo ti o nfe igbedide o de fe di asegun gba roro yen yen ni koko mo si nbo na ni ojo friday yi na a ma pe ororo yen o ti gbogbo ogun state isagam lati fe pin yen e ma gba o wa nle nkohun ko yigin lara re lori omo to bi gbogbo eni to le sami loruko jesu wa gbegba ope jesu oluwa amen ara mi olufe ma gbagbe ipade adua ekan losu to ma nwaye ni ilu mushin ni boni ni mushin o na ni idera cinema hall idera cinema hall nibo niyen ni Tadeyo Street egbo dada Tadeyo Street idera cinema hall Tadeyo Street number 2527 idera hall idera cinema hall te ba ti de onile gogoro bi kibi te ba ti nbo eyin ara ikotun yana paja egbo dada eyin ti e nbo lati osodi kankan eyin ti agege te ba ti de mushin ni onile gogoro egbo o e ko so fawon eniyan pe en lo si idera cinema hall so e bere onile gogoro koju le karun si onile gogoro lo o je second friday friday keji ni gbogbo osu e mura sile fo osu to nbo then ni ojo wednesday mo nbo ni ilogbo elegba town hall e gba ororo tiyin e mura eyin onise owo onise osu emi woli rotimi le so mi mo nbo e ja pade nbe mo wa nbe ni ose to koja 2 weeks ago no mo wa nbe te ro pe mi o ni wa mo wa o so e ja pade nbe te ba ti de iyana era bus stop e so fa won yan pe e lo si ilogbo elegba town hall ago mejo aro ni pade ma bere a pari ni ago mokanla loruko jesu iwo ni eri kan eyin te wa tele te ri mi a rira ni wednesday yi bakan na ni ojo friday ipade to ni agbara nibi ti a ti fe pin ororo jo onise owo onise osu onise ijoba jo e pe awon omo yin gbogbo iwo ti awon omo e to fe kon dide ju bi won ti wa lo e ja pade ni onijoku town hall sabo under bridge ni ilu isaga en ti peru epe jebode nkan kan ja pade nbe e gba ororo yi a si gbadua mo mo na e ma gbagbe gbogbo yin ti e fe anu mo ti yo apo kan abo ko nbe o wa di egberun mejo e ko fi show sheet fun ise oluwa pe mo fi ranse oluwa lowo so e lo si abaroje yin ti ikotun ke lo get here mo so fun pe mo ti release ni won ni labaroje Alabama bus stop abaroje road then e bere number 1 Oyewole street ile baba yewo gbogbo ibi koda to ba di ni onla ma yi mo ti yo 300 ye mo ti yo kuro so mo de so fun pe psalm 4 ni oluwa fi han mi lo pe kin kasi loruko jesu kodun to pari wa ni olorun ororo ba get ti e to ba ti gba fun won ni to ye ko fun won enikan gbo mi ni ose yi bo ti bere ose yi mo fe ko wonu majemu ore majemu bere lati 2200 tabi 1200 fi ran ise oluwa lowo ore majemu ni ore ikede yin rere olorun yo si ran wo na lowo account number yen ri 00699 36 107 gbole kan si 00699 36 107 Access Bank oruko to wa nbe Light of the Living Church God bless you. Pe ero ibani soro ifun ekunrere alaye 0706717 0079. Gbole kan si 0706717 0079. Ni ago mewa ni ale oni gbogbo eda alaye to ngbo mi e ba mi pade lori Facebook ati TikTok lago mewa oro fe jade itusile fe tele gbo oruko to ma fi tele mi ni Prophet Rotimi Ilesomi so fun gbogbo awon mo aten to ba mo ma pe won ko ma so fun won. God bless you.

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbòòrò kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ìròyìn ìníkùtù àìrè láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Mo kí yín akójúmọ́ àsìkò ìsinmi àná. Ọmọ pásítọ̀ gba ìtúsílẹ̀ kúrò lákọlò àwọn ajínigbé nípínlẹ̀ Ondo. Tinubu ní kí Oyèbánjí mọ̀ jẹun sáà àkọ́kọ́ yóò tán kó wá sìkùn tàǹdé sólórí àwọn ọmọ ìpínlẹ̀ Èkìtì ní sáà kejì. Ìfà ìdìbò Ethiopia fọ̀ọ̀rẹ́ fẹ́gbẹ́ òṣèlú Prosperity olótú ìjọba yóò ṣe ẹlẹ́ẹ̀kejì. Ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́. Orí ti kó Victor Olúwatóbi ọmọ ọdún mẹ́sàn-án tó jẹ́ ọmọ ìránṣẹ́ Ọlọ́run kan ní ìlú Ìdógún yẹn ní ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ nípínlẹ̀ Ondo yọ lákọlò àwọn ajínigbé. Orúgànjọ́ ọjọ́ karùn-ún oṣù kẹfà làwọn ajínigbé ọ̀hún ni wọ́n wọ ọ̀gbọ́n ògúnsí. Wọ́n ba ilé méjì jẹ́ lórí ń gbà àti lè jí àwọn onílé náà gbé, ṣùgbọ́n táwọn onítọ̀hún fẹ̀yìn kan lò pé júbà ìwòrò. Ọ̀ràn jẹ̀gbẹ́ pásítọ̀ kò lórí ọ̀fẹ́ láti dóòlà gbogbo àwọn ọmọ rẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Eléyìí tó mú kọ́wọ́ tẹ Victor ẹni tó gba ojú oorun dènù gbó. Ọmọdékùnrin ọ̀hún ló ti wà lákọlò àwọn ajínigbé náà láti gbà ọ̀hún, ṣùgbọ́n lówùúrọ̀ ọjọ́ ìsinmi láti pàṣẹ ìgbìyànjú àwọn àgbáríjọ ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n dóòlà ọmọkùnrin náà padà wálé fáwọn mọ̀lẹ́bí rẹ̀ láìléwu. Lákòókò tó fi wà lákọlò àwọn ajínigbé ọ̀hún, ìjọba ìpínlẹ̀ Ondo ló da ọgọ̀ọ̀rọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò bí àwọn ológun orílẹ̀, ọlọ́pàá, àmọ̀tẹ́kùn àtàwọn fìjìláńtẹ́ sínú gbó láti lè ṣàwárí ọmọdékùnrin ọ̀hún. Ààrẹ Bọ́lá Tinubu ti kí gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Abayomi Oyèbánjí kú oríire fún àtúndì ìbò rẹ̀ sípò gómìnà nínú ètò ìdìbò tó wáyé gbẹ̀yìn nípínlẹ̀ Èkìtì. Ààrẹ Bọ́lá Tinubu ló gbóríyìn gidigidi fún àwọn ọmọ ìpínlẹ̀ Èkìtì fún àlàáfíà tí wọ́n fi ṣèlú lákòókò tí wọ́n ń dìbò náà àti àfọkàntán wọn nínú ìṣèjọba gómìnà Oyèbánjí. Ààrẹ Tinubu nínú àtẹ̀jáde kan látẹnu agbẹnusọ rẹ̀ lórí ìròyìn àtọ́jú àtọ̀nà tẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà ló gbóríyìn gidigidi fún àwọn ẹ̀ṣọ́ aláàbò fún bí wọn ò ti ṣe forí ọ̀fẹ́ sílẹ̀ fún ọ̀fọ́n kankan láti fìrònà gba. Ààrẹ ló wá jẹ́ kó di mímọ̀ wípé ìṣèjọba aláàkọ́kọ́ gómìnà Oyèbánjí ló ṣàkóónú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdàgbàsókè lórí ohun amáyémúgbàrọrùn, ètò ọ̀gbìn, ìgbanisíṣẹ́ àwọn ọ̀dọ́, ètò ẹ̀kọ́, ètò ìlera, ìdàgbàsókè ìgbèríko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ààrẹ Tinubu wá rọ gómìnà Oyèbánjí láti ṣọkàn akin kó tún ìgbìyànjú rẹ̀ ṣe lẹ́yìn tó tún ti padà jáwé olúborí báyìí, kó sì ṣe ohun gbogbo eléyìí tí yóò mú kí ìpínlẹ̀ Èkìtì kó tún bọ́ tẹ̀síwájú sí ní ọdún mẹ́rin síwájú tí ó lò. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Oyèbánjí ló ti ṣàlàyé àtúndì ìbò rẹ̀ yẹn lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ìpè láti sìnlú. Ó sì jẹ́jẹ́ wípé ohun gbogbo tó bá yẹ lòun ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Ẹni tó jẹ́ ọmọ òye fún ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọ̀wọ̀ nínú ètò ìdìbò sípò gómìnà tó wáyé kọjá ọ̀hún ló jẹ́ kó di mímọ̀ wípé àwọn olùdìbò nípínlẹ̀ Èkìtì ní àfọkàntán nínú ìṣèjọba ọ̀hún. Ó sì fi kún wípé àbájáde èsì ìdìbò sípò gómìnà náà ló mú iṣẹ́ ńláńlá wá bá òun o, eléyìí tóun ó sì ṣe dunjúdunjú. Ó mú dá àwọn olùgbé ìpínlẹ̀ Èkìtì lójú wípé ìṣèjọba òun yóò gbájúmọ́ ṣíṣe ìṣèjọba rere àti láti lè mú àlékún bá ìgbáyégbádùn àwọn ènìyàn. Oyèbánjí fi kún wípé ìṣèjọba òun òní yóò túbọ̀ tẹ̀síwájú láti mọ tẹpẹlẹ mọ àwọn ìlànà ìdàgbàsókè eléyìí tí wọ́n ń gùn lé nípínlẹ̀ Èkìtì lọ́wọ́lọ́wọ́ láì yọ ohunkóhun sílẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ìròyìn ní kùtù àìlẹ́ ń gbọ́ lọ́wọ́ láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Bàbá padà dé, ẹ mọ̀ gbọ́ bí orílẹ̀-èdè Ethiopia ti ẹgbẹ́ òṣèlú Prosperity bí wọ́n ti ṣe jáwé olúborí. Ẹ mọ̀ yìí kú ń bẹ̀, àdàbà yìí wù yẹ́. Bàbá
2: egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo opo mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
3: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro apo gede gede do ti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pe lo re ajo na da ki fun te gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 091 60 62 62 53 091 60 62 62 53 oruko money janu omo 24/7 aba make sure gbogbo iga ija wa ija o si always guide me
1: eka bo pada apo ijoki gbinu sairoyan te siwaju lori eto idibo sipo gomina ipinle ekiti na ni eni to je oludari royin fun iko ipolongo ibo ninu egbe oselu apc ninu eto idibo to da na on taiwo olatunbosun ni lo ti se salaye atunde ibo gomina biodo yebanji gege bi afokata ti afowo si isejoba re pelupelu awon idagbasoke to ti mo ba ipinle ekiti Olatunbosun je ko di mimo wi pe ijawe olubori gomina ohun n lo fi afokatan ile itawon eniyan ipinle ekiti ninu isejoba re han o fi kan wi pe abajade ohun n lo tumo si itewogba gomina ohun pelu awon ise akanse eleyi to nse to fori so idagbasoke awon eniyan ati isejoba ikomolopo bo eleyi to fi n lo gba Olatunbosun nlo wa gbenu awon iko ipolongo re soro wi pe ijoba ipinle ekiti ni youtube mo tesiwaju lati le se ijoba ti yo mu ki idagbasoke ko ba to nile ati talejo o dupe gidigidi lowo are bola tinubu igba keji are kashim shetima awon adari egbe oselu apc toku bakan na lo dupe lowo awon gomina to ti lugbari awon ori ade awon adari esin ati gbogbo olugbe ipinle ekiti bi won ti se feru feru na ni won fi ipe fi ipe bi won ti se fi ara ologbe Dickness Felicia Oluwabanke Ilebani lele ni ile igbe re ti se kun akoko iyan ni pele Ondo awon molebi ore ojulumo atafe ni fere o ni won jo perapo lati le se o digba kana fun ologbe ohun eni to do ologbe ni ojo kokandilogun osu keji odun 2026 iranse olorun Emmanuel Uwenese tinu ijo Christ Apostolic Church ni Abuja lo wa ro awon kristeni lati gbe igbe aye won dede tori bi pe gbogbo eniyan patapata lo dagbada ku inu ijo Christ Apostolic Church to wa ni okun akoko oni won ti se isin dagbere fun ologbe ohun omo re okunrin otun badile ilebani dupe gidigidi lowo olorun fun igbe aye rere eleyi ti iya o gbe o si dupe lowo gugu awon eniyan ti won se atileyin fun molebi lakoko ti won sofo iya ohun olotu ijoba ile Ethiopia Abiy Ahmed in dotu ti jago olubodi lekeji bayi lati dari bi egbe oselu re prosperity bi won ti se iyanyo ninu eto idibo to waye ni orilede ohun egbe oselu to logba na ni o ni awon omo ile asofin to po julo iyen ni ile asofin ile ohun leyi ti o si tumo si bi pe ijoba abe yo tubo tesiwaju bi won yo ti se bura wole fun ninu osu kewa odun ta wa yi ka to mo royin ni kutu wa to ni wa sopin egbo an kokonu re tati menuba lekan si omo odun mesan to je omo iranse olorun kan Victor Oluwatobi eni tawon ajinigbe ti won pa kan mo ni nkan bi ose meta seyin nilu Idogun nijoba ibile ose nipele Ondo nlo ti gba itusile bayi are Bola Tinubu lo ti ro gomina ipinle ekiti biodo yebanji o lati gbajumo isejoba eleyi ti o mu idagbasoke ba awon eniyan ni sakeji re olotu joba ile Ethiopia Abiy Ahmed latini yo tu lo ipo lekeji o bi egbe oselu re prosperity ti se jawe olupori neto di gbogbo to waye iyo lo pe royin ni kutu awa toni lati le se adaba 88.9 fm akure olayin ka ojo nlo lotu royin Adegboye Galani loruko temi mo kiyin eya se loni o ani jeun ti o te wa lorun.
4: Hello, sen gbadun daba. mo ngbadun adaba
5: mo ngbadun adaba
4: mo ngbadun adaba
5: mo ngbadun adaba

àkọlé ọ̀rọ̀ mi tòní ni mo pè ní orí. Orí ló mọ̀ jà jù wọ́n o, orí ò sì ṣe farawé o, kó o farabalẹ̀ kó o gbọ́ ọ̀rẹ́ mi o, má ṣe fa orí wórí o. Béèyàn bá forí wórí tó bá kẹ́gbẹ́kẹ́gbẹ́, orí máa ń fìyà jẹ́ èèyàn ni o. Ìdáta adáta yé kọ́la dákàìndé o. Lóòótọ́ wọ́n jọ wà nínú àpò kan náà ni, wọ́n jọ wálé ayé ni. Táyé ló kọ́kọ́ wáyé kí Kẹ́hìndé tó dé ni wọ́n fi ń pé Kẹ́hìndé lágbà. A mọ̀ ní èrò júra wa lọ o, ẹ̀dá tí ò bá sì mọ̀ ní èrò. Irú wọn máa ń sọnù lájò ni, ọgbọ́n bẹ fọlọ́gbọ́n, òye ń bẹ fólóye, ìmọ̀ ń bẹ fẹ́ni tó nímọ̀. Ẹ gbọ́ mi bí, Àkànbí ní ìmọ̀, ó sì mọ̀ nípa n tó ń ṣe ni. Nítorí pé kíni, ó ti ṣe àròjinlẹ̀ dáadáa. Àròjinlẹ̀ ní sì ṣe ni lọ́jọ̀gbọ́n, ewu ń kọ́lé, ewu ń rotejò, ó sì ń rotọ́ máa dárí hun. Kéwu tó tojú ẹ̀sẹ̀ tó kò dànù. Ẹ jẹ́ ká sùn ká rorí ngbà tá a pera wa lọ́mọ ìyá mẹ́ta. Gbèsè ò kàn mí, gbèsè ò kàn yín, kò sì yẹ ká máa fi gbèsè sasọ sọ́rùn. Ni mo fi ń sọ pé ẹ la lọ ró túṣu délẹ̀ kòkòrò. Ntẹ́ ẹ gbọ́, ẹ gbọ́, àlàyé mi ó sì yí ká lu.

0: Kí ló ń sun ọpọ́ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
1: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
2: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
3: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
3: yẹn. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Hypo.
6: For this Niger, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 grand promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 grand promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
7: Oṣùpá sídìkẹ̀ láyé lọ, sídìkẹ̀ láyé lọ. Sàndíyàdíyẹ làwọn máa tún ṣe sídìkẹ̀ láyé lọ. Ogun mata lọ́pọ̀ kó mára láwìn ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkẹ̀ láyé lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkẹ̀ láyé lọ. Kan tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi nǹkan ló ń tà lọ bá sídìkẹ̀ ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọlọ́wọ́ díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, a máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọn ò fowó kọ̀ọ̀kan sí lórí. Ẹ lè lè download app yìí lórí App Store.
8: Sonia tomato sachet.
9: Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ajókòó tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
2: So things don easy for Nigeria now.

0: Right to Noble support is helping us to do more for our people. That's according to Governor Mba. This is an interview. If you are interested in it, it's on the pages of The Vanguard. Look it up with the title, Tinubu's support is helping us to do more for our people. That's according to Governor Mba. All right, that is the size of a package for you on News from the Print. Join us on the second part, Issues in the Polity, where we analyze and bring a particular topic to you. My name is Praise Olagoke. Bye now.
1: Ìjẹun ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Tẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi. Fíwí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fíwí àtẹ̀gò ṣe ìwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo niwọ náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa jáun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kan gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wora wa níran. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọ 100 ọdún wọn lọ 100 ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa da ta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obì mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi Bàbá Òkè Ògùn tí mo wà ní number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ní bí fíafíà.
1: Mami, te ba ri bi mo se fo ile igbonse yen. E wo, o mo gidi gan ni.
5: O le mo loju looto. Sugbon lilo Hypo toilet cleaner tun bo ma pa awon kokoro ifojuri to wa nibe.
6: Be ni o, ma gba fa awon kokoro ifojuri daabobo ile igbonse re lojojumo pelu Hypo toilet cleaner.
7: Hypo. This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
8: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
9: You people could have just asked. I would have been happy to tell you my secret.
10: Enjoy instant goodness with John Venn's 3-in-1 chocolate. The quickest start to your morning.
11: Aje ki a ma ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa 39 fani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyin bo ma so nkankan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ijo kan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun yala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami ilowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki won o di en ti o ni awon duki ata masi properties da lai se yipo lagun ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
12: e ku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbo aba ti a mo si CDK CDCARE application ni je pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
11: gas
12: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe te de mo sanwo die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ti won lo wo pe elo ni won ta
11: kini yo ko ma se pe fe gbe won mara o
12: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
11: mo be bi npe se won kokoso iye kan le ni won wa gbe oja won a mo so yoku die bawo won se
12: e seun olotu seri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ba ti sanwo alakoko kale o tun mo si wipe a gbe oja yen fun won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fa lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati bebe lo bo se wa ni yen sa
11: ikini idi ti e fi se ba npe kawo yen kokko san owo le die de to di pe e gbe oja fun
12: e se won olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo san owo die so eni ti o mu osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
11: eleyi
12: yo le mo sanwo lo to en to si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
11: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
12: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati eronu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won anfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin laamu rara
11: nibo ni office yin
13: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
12: olule se wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko ben ni olotu
14: e pe CDK sori number yi 07074542995 lekan si 07074542995
12: e seun olotu
11: oro leti gbon lati enu ogbeni Abdulhakim Okunla te je asoju CDK iwa na magore loni ko le ba de choni dukia
15: ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
16: Wo ọ̀rẹ́.
17: Ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
15: Ara ń tà wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CD Care ni.
17: CD Care kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
15: CD Care CDCARE application àṣírí ọ̀la ni. Níbi tó ti rẹra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
17: Irọ́ ni o.
15: Òótọ́ tó hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD Care ni mo ti ra wọn. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
17: O sì rírú èyí o ti fi pamọ́ fún mi láti jọ yìí.
15: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí website wa.

0: Ya dah.
1: Ongbadu adaba.
2: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
3: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
4: You people could have just asked. I would have been happy to tell you my secret.
5: Enjoy instant goodness with John Venn's 3-in-1 chocolate. The quickest start to your morning.
6: Ìjẹun wọ́n náà láti dáàbò bo àmúlò dátà rẹ̀. Ìdáàbò bo àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ̀ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
7: Sábẹ̀bẹ̀ sókè gbàrẹ̀dógún.
8: Ibo pẹlẹbẹ àgbélálẹ̀ orí ọba múntọ́ máa ń bèrè égún o.
7: Ẹjọ́ Yadé Tùmí nínú Orímọládé pè fi ìjẹ̀bó talẹ̀ ń.
8: Pè ebi Aládé jọ bólú ọ̀ṣùnrán náà yé ọmọ lọ́wọ́ sí High Court.
7: Ilé-ẹjọ́ High Court tó máa ti dá o fọ ẹjọ́ yìí Supreme Court tó dá àwọn dúró lórí ẹ̀ o. 2022
8: fọ ọ̀ṣùnrán náà yé òun ẹ̀mẹ̀nà alẹ́ rẹ̀ o.
7: Ìjẹ̀bú máa nálẹ̀ síbẹ̀ o.
8: Ọ̀dá àwọn ẹbí.
7: Bẹ́ni alẹ́ náà ti rẹ̀ yìí.
8: Apá kíní alẹ̀ yìí.
7: Òun alẹ̀ yìí ọlọ́wọ́ gbẹ́gùn jọ sí MS.
8: Alẹ́ Adékúnlé Ajáji.
7: Àtàlẹ̀ Bàmí
8: Ọlágbèdì kejì.
7: Ìdàkejì alẹ̀ yìí òun alẹ̀ yìí ó wá láti gbóró
8: ọ̀nà kàrẹ́.
7: Títí kan Bìní Express Road.
8: Ìdàkẹ́ta alẹ̀ yìí
7: ó wá láti omi Òwèrè.
8: Títí kan omi Ògbẹ́jì.
7: Ọ̀nà kẹrin alẹ̀ yìí
8: ọmọ Lọ́gọ̀rọ̀.
7: Lẹ́yìn alẹ́
8: ebi Aláàyè.
7: Ìlọ́jọ́ Òyà Pàṣẹ.
8: Títí olùpẹ̀jọ́ yìí kà á san.
7: 1,000,000.
8: Mẹ́nà yóò pẹ́jọ́.
7: Ebi Adéjọ bólú ọ̀ṣùnrán náà yé.
8: Bọ́ gẹ́gẹ́ bí ewó.
7: Ewó bá ń jẹ́ wọn.
8: Ọdún kà á san 100,000.
7: Ní ọ̀ṣùnrán náà yé family.
8: Gẹ́gẹ́ bí
7: ewó rẹsẹ̀.
8: Gẹ́gẹ́ ní máa ti ní ìwé alẹ̀ láti ná.
7: Ebi Adéjọ bólú ọ̀ṣùnrán náà yé.
8: Ó máa tètè kó gbá pẹ̀lú ẹ̀dùn kúrẹ́ alẹ̀ yìí o.
7: Dàbí dùkà rí.
8: Erébínẹ̀
7: gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni High Court yóò ti wé mẹ́ẹ̀ o.
8: Olùkéde ohun gẹ́gẹ́dẹ́ Adéjọ bólú ọ̀ṣùnrán náà yé.
7: Ọ̀wọ́n máa ti gbá lẹ́wọ̀n dẹ̀yìn o.
9: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ́ ẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
10: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice sí ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
11: Ṣadé kù ṣe ọkọ mi.
12: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
11: Màámi.
12: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
11: yẹn. Hypo kẹ̀.
12: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
13: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
14: Sacred Heart Minor Seminary, Akure calling for admission. It's 2026-2027 academic session with scholarship on tuition for the best 3 in our common entrance examinations. Full boarding house for boys alone, run by the Roman Catholic Church, giving holistic formation in academics, spirituality, and character. Well-certified teachers and house masters, serene compound, science and ICT laboratories, music, art, and other extracurricular are available. And our students do well in external examinations. Hurry now with 7,000 naira. Pick up a form for admission into JSS1, JSS2, and SS1 for your boy. Ask common entrance will be written in badges and dates will be communicated upon form purchase. Forms are available at the school compound, number 146 Aromi Street, Accra, any Catholic nursery in primary school or any Catholic church. Inquiry, please call 0806-690-5375. Sacred Heart Seminary, Accra. Management, announcer.
0: Emi omo yin na ni o Jolly Johnny mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya especially celery
15: S E L E R R I E salary
0: ah boda mi especially especially no di salary oya lopin igbiyanju especially turmeric
16: T U R M E R I C turmeric
0: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
17: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
18: Shiki shiki mami owo wale
19: ni o olola julo are bola ahmed tinubu gcfa ni pase ile fowo pa meju ogbin bank of agri ni won se agbekale eto ireti isodo to owo ori oja to kere ju fun gbogbo agbe lo dede nigeria ti ma ta ire oko won wa yi o anfani ti wa fun awon agbe lati gbe agbado iresi ege jero pasile ikarusi ile fowo pa meju ogbin bank of agri ti won si ta ni owo to joju yato si iye ti won ta tele to kere jojo ati ayipada to sese ko de ba oja lojiji nibudo ikarusi ile fowo pamọ eto ogbin bank of agri yi ni won ti won ire oko tawon agbe ba ko wa bakan na ni ile ifowo pamọ eto ogbin yo se ayewo re fene fene loju ese ni won san owo se apo agbe kokan to ba karu wa si asuwon ile fowo pamọ eto ogbin yi sugbon awon agbe ti won ba ni apo osuwon ile fowo pamọ eto ogbin bank of agri yo ni anfani lati se apo osuwon won nibudo yi aro awon agbe lati mu iwe pelebe idanimo omo orilede Nigeria NIN number idanimo ile ifowopamọ won BVN ati aworan pelebe meta wa fun iforuko sida ile ifowopamọ eto ogbin bank of agri da oluraja to se fokan tan nipa dida gbogbo agbe niran awon agbe lowa lati je ki awon agbe o ni ojo la to dara to duro dibi lolede Nigeria fun akunrere alaye e pe 08164185383 tabi 08128 94 01 54 tabi ke lo si ile ifowopamọ eto ogbin bank of agri to ba sumo yin
20: Baba, egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi, ise lo npariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se kan sun lo ni.
21: Aba, ayo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure, koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo, akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Aba Make Sure, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, afo gede gede do ti ara danu, logo lo mo Kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nadak fonte gugba o da lagu ara 24/7 Aba Make Sure lati je alagbata jake jado le Nigeria e ma pe 091 6

0: ẹ̀mí mímọ́ tó tẹ̀dú lórí agbára àdúrà tó ń já sẹ́kẹ́sẹkẹ̀ lára ènìyàn. Ìjọ tó sinmi ilé agbára Ọlọ́run tòótọ́ máa ni. Ìjọ God Salvation Ministry òkè ẹ̀rí lóde ìrèlè. God Salvation Ministry òkè ẹ̀rí lóde ìrèlè wà ní kojúkojú NNPC Filling Station lọ́nà ọ̀mì lóde ìrèlè.
1: Ìfilọ́lẹ̀ ìjọ wa àti fífi.
0: Òjíṣẹ́ Ọlọ́run tòótọ́ ni. Lójú jẹ́ pàrà kò yí oníṣòwò epo pẹtirọ́ọ̀lù alàgbàlá tẹ́lẹ̀ akíkojú. Sórí àga gẹ́gẹ́ bí alábòjútó gbogbogbò General Overseer ti ìjọ God Salvation Ministry òkè ẹ̀rí lóde ìrèlè. Friday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà 2026 yìí làwọn ètò láyè máa wáyé. Ní orí òkè ìjọ God Salvation Ministry òkè ẹ̀rí níwájú NNPC Filling Station ọ̀mì road lóde ìrèlè. Ara àwọn òjíṣẹ́ Ọlọ́run tó máa wà níkàlẹ̀ lọ́jọ́ yìí ni Professor Akinleyo Labonde ti Theology College, Christ Global Grand and Training University of Lagos, Pastor B.C. Akibabola, Apostle Dr. J.T. Moses, Pastor Dr. Akindoro, Bishop Dr. Adeola Rufus, Reverend Dr. Ayebo, Reverend Dr. Adedeke Adewole, àti Dr. J.K. Ogunbemi àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Adúpẹ́ o, alàgbà akíngbójú di G.O. Hallelujah.
2: Káàbọ̀ aṣíwájú rere. President fẹ́gbẹ́ NAPS nípínlẹ̀ Ondo. National Association of Proprietors of Private Schools, Ondo State, Ìdẹ̀rẹ̀ Local Government Chapter, welcomes our State President, Dr. Akintayo Olufemi Richard JP, on his official visit to Ìdẹ̀rẹ̀ Local Government on Tuesday, 23rd of June, 2026. Oh my God! Ó máa dá káwọn ẹgbẹ́ máa ní adarí rere. Torí borí ẹja bá ti bàjẹ́ gbogbo ara ẹ̀ tó kù ló máa wà negatively affected. Ìyẹn ló máa ń fà á. Tọ́pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ kan kì í fi kúrò lójú kan. Torí pípìlẹ̀ bá ṣáà ti bàjẹ́, olódodo kò lè rí nǹkan ṣe sísà. Adúpẹ́ Olúwa bá fún wa ní adarí rere ní NAPS. Wọ́n ṣe dáadáa lẹ́gbẹ́ torí oníwà rere ni wọ́n. Mrs. Oni Mercy, Ìdẹ̀rẹ̀ NAPS Chairperson, Chief Mrs. Olórí Beatrice Ogunlọ́wọ́, Vice Patroness, Pastor Akinyoko Olúfẹ́mi, Chairman Elders Forum, Ọ̀làdọ̀tun Ọ̀làdùjọyé, State Legal Advisor. Tó gbogbo àwọn ọmọ ẹgbẹ́ NAPS ní Dẹ̀rẹ̀ Chapter ló ń kéde ẹ̀ pé welcome our dear President. Ọjọ́ Tuesday yìí 23rd of June kẹ̀ǹtì àjọ pàdé ní NAPS Secretariat Apẹ̀fọ̀.
3: Ẹ̀yin ojúlówó àgbẹ̀, ẹ sáré tètè síbí yìí o. Àsìkò ti tó Taro Agroscience mú ojútùú tó péye wá. Tí a sì mú oko rẹ ní èso tó pọ̀ jù, tó yára jù, tó ṣojúlówó. Tó bá fẹ́ kí ilẹ̀ rẹ mọ, lo èyíkéyìí nínú oògùn pípa koríko Saro tó ní glyphosate bíi Gobara, Uproot, Tarose, tàbí tó ní glufosinate bíi Slasher, Slasher Super, Slasher Gold. Ìwọ àgbẹ̀ tó ń gbin àgbàdo, má ṣe ronú rárá. Pẹ̀lú ojútùú àgbàdo wa, Triplex, Vigor, Strika, Alaka, Kare, Clock, ìwọ yóò rí ìkórè tó dára jùlọ. Fún àwọn àgbẹ̀ kòkó wa, a ní Mac Gold, Mac Extra àti Capsitor tí yóò kó àrùn pọ́ọ̀dù dúdú àti kòkòrò kúrò lórí oko kòkó rẹ. Fún oko pákí àti oko iṣu rẹ, lo àpapọ̀ tó kún yìí, Ruta, Reliance, Jarumi àti Temex fún oko mímọ́, gbòǹgbò ńlá àti ìkórè tó ga jùlọ. Pẹ̀lú Saro Agroscience, ojútùú rẹ ti hàn. Ní báyìí, tètè lọ sí èyíkéyìí ìsọ̀tì Saro nítòsí rẹ, tàbí kí o pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08077494225. Saro Agroscience, ojútùú tó dára fún ọ̀pọ̀lọpọ̀ ìkórè.
4: Ìsọjí ìta gbangba ti dájọ́ ọdún yìí ló wọlédé o. Nílé ìjọsìn Blood of Jesus Deliverance Church, aka Land of Mercy. Gbogbo ènìyàn ní àpè.
5: Ibi ayé èdè ni mọ́ o, ìwọ nìkan ló mọ̀ bẹ́ẹ̀. Ọjà lọ bẹ̀ tún mi sílẹ̀.
4: Ẹ jẹ́ ká dìde fúyà. Kájọ kó wọrin lọ síbi ìsọjí pẹ̀lú àdúrà ìdájọ́ ọdún oṣù kẹfà yìí. Gbogbo wa la mọ bí àsìkò yìí ti ń rí. Àdúrà lọ̀rọ̀ wa ń fẹ́ o. Káwọn tí ó ṣubú ó lè dìde. Káwọn tó dúró má lè ṣubú. Èyí ni a fi ń gbé gbogbo ènìyàn síbi ìsọjí ìta gbangba pẹ̀lú àkànṣe àdúrà ìdájọ́ ọdún ti ọdún yìí. Bẹ̀rẹ̀ ní Wednesday ọjọ́ kẹrìnlélógún sí Saturday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà 2026. Nígbà tí a ó ṣe Thanksgiving ní ọjọ́ kejìlélógún oṣù yìí kan náà. Ìyẹn ní ìta gbangba ilé ìjọsìn wa Blood of Jesus Deliverance Church, aka Land of Mercy, lójúkojú First Gate Ami Barak òkè sí kan. Ondo Road Àkúrẹ́, aago mẹ́rin sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ ojoojúmọ́ làkànṣe àdúrà yóò máa wáyé o. Ó dára làkọ̀rí ìsọjí yìí pẹ̀lú àdúrà ààbò fún orílẹ̀-èdè wa. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tá à ń retí níbẹ̀ ni Pastor Láyà Samson ti ìjọ CAC Theological Seminary Àkúrẹ́, Prophet Paul Olúyẹmí Body of Christ Ministry Ayédùn Kọtàsí Àkúrẹ́. Ǹjẹ́ Prophet Abiodun Ọlọ́fẹ́ JP lọ́lọ́run ń lò lórí òkè yìí? Ìgbìmọ̀ ìjọ PJDC ló ń kéde.
6: Òṣùpá sídìkẹ̀ láyé ń lọ, sídìkẹ̀ láyé ń lọ. Sàndíyàdíyẹ làwọn máa tún ṣe, sídìkẹ̀ láyé ń lọ. Ogun máta lọ́pọ̀ kó má ra láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà, sídìkẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà, sídìkẹ̀ láyé ń lọ. Kọ̀tùbátìfẹ́rẹ́ àti wájẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣi ìkan náà ń tà lọ bá sídìkẹ̀ ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọlọ́wọ́ díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, wọ́n máa sọ̀rọ̀ kù díẹ̀díẹ̀.
7: Kò sí
6: owó èlé lórí ẹ o zero interest ni wọn fowó wọn sí lórí ẹ lè le download app yìí lórí app store.
7: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close up red hot 130 gram promo pack. Open up, send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex, everybody must chop. As you dey buy the close up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
8: Mami, te ba ri bi mo se fo ile igbonse yen. Ewo, o mo gidi gan ni.
9: O le won loju looto. Sugbon lilo Hypo toilet cleaner tun bo ma pa awon kokoro ifojuri to wa nibe.
10: Beeni o, ma gba fa awon kokoro ifojuri daabobo ile igbonse re lojojumo pelu Hypo toilet cleaner.
11: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
12: So things don't easy for Nigeria now.

0: sí Ọlọ́run fún ìgbáyé rere ní gbogbo ẹbí ògèdèǹgbé. Kíngéde ikú àti ètò ìsìnkú mama wa àti mama wa wọ́n late Mrs. Abigail Fatima Ògèdèǹgbé ọmọ Yomubade Akeredolu tí wọ́n jáde láyé lẹ́yìn tí wọ́n lo ọdún 18 98 years lókè èpẹ̀. Bí ayẹyẹ ìsìnkú wọn yóò ṣe lọ rèé o. Wednesday 16 oṣù kẹfà ọdún yìí láwùjọjọ àjàbọ̀ ẹ̀ káàkiri ìlú Ọ̀wọ̀ bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀. Friday 16 oṣù kẹfà ní ìsìn àṣálẹ̀ onígbàgbọ́ nílé rẹ̀ tó wà ládùúgbò Akinuwa Ìṣẹ̀lú Ọ̀wọ̀ lẹ́gbẹ̀ẹ́ Ìtẹ́ bẹ̀rẹ̀ láago 4 ìrọ̀lẹ́ tó bá wá di Saturday láwù ṣe ìsìn ìdágbére ní New Church Cathedral òkè Ògún Ọ̀wọ̀ bẹ̀rẹ̀ láago 11 àárọ̀. Ẹ̀yìn èyí lára màmá yóò wọ́ka ilẹ̀ sinmi nílé rẹ̀. Ayẹyẹ ìgbàlejò ẹni ọmọ sin ló bímọ yóò wá sọlẹ̀ ní Narins King Event Center Housing Junction Ọ̀tàpẹ̀tẹ́ Ọ̀wọ̀ màmá wa Ọ̀wọ́n late Mrs. Abigail Fatima Ògèdèǹgbé.
1: Aya Ògèdèǹgbé Agbógunboro ọmọ olúlo ẹ̀gọ́ ọmọ lùn àgbà wọ̀ sórìnà ọmọ lọ́jà mẹ́ta yọ ọ̀nà òjò kọ̀bánà rigigi tán ọ̀yánà gwata ọ̀yánà mú chẹ́jú kẹta.
0: Máa sùn láyà olùgbàlà títí dọjọ́ àjíǹde tí pẹ̀yà ò ní símọ́ gbogbo ọmọ lolùkéde.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.

0: This is Adaba 88.9 FM. We want to apologize to our listeners that Biodun Coyote will not be going on air for today. However, all paid adverts will be aired right now. Please stay tuned. Fẹ́tọ̀rọ̀ gáfárà wípé gbogbo àwọn ètò tó ń lọ lórí Biodun Coyote náà ni a máa lọ báyìí ló máa lọ sí orí afẹ́fẹ́ ṣùgbọ́n Biodun Coyote ni wọn ni wá sí orí afẹ́fẹ́ ní òwúrọ̀ tòní ṣé gbogbo àwa tí a ti sanwó fún àwọn ìpolówó ọjà wa gbogbo ẹni yóò máa gan orí afẹ́fẹ́ ní báyìí ẹ kú ìtẹ́tílẹ̀ kọ.
1: O ti pe ogun odun ti baba wa pa Folagbade Adejuwon Joseph aka Atako ti lo sibi simi ayiraye ojo kejilelogun osu kefa odun 2006 ni baba mi emi ikeyin pa Folagbade Adejuwon Joseph aka Atako awon ise rere te gbele aye se je mani gbagbe titi ayiraye lojokojo ni gbogbo igba la maran ti awon eko yin o ati oju ona igbagbo te fi esi awa omole ni bi ati ni igbagbo aye se ninu Olorun wipe e simi loko aye olugbala yin awon iyawo awon àtọmọmọ ni wọn ṣèdárò rẹ o ibà ọmọ àtàtà pa Folagbade Adejuwon Joseph aka Atako.

0: Regional headquarters ọba ilé Àkúrẹ́ ló ń pe gbogbo ènìyàn sí ìpàdé àdúrà ìtúsílẹ̀ ńlá ọlọ́sẹ̀ mẹ́rin tí orí òkè olúkọ̀yà ọdún kẹwàá tí àkórí rẹ̀ jẹ́ ọwọ́ agbára Ọlọ́run ìtúsílẹ̀ The Deliverance Mighty Hand of God Exodus 32:11. Ìpàdé àdúrà ìtúsílẹ̀ ni yóò wáyé ní ọjọ́ Wednesday ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 2026 bẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀ Sunday ọjọ́ kọkànlélógún oṣù kẹfà kan náà ni ìsìn ìfọwọ́kàn àti bíbá Ọlọ́run pàdé bẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀ ìsìn ìdúpẹ́ àti ìyìn ni yóò wáyé o lọ́jọ́ Sunday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2026 láago mẹ́jọ òwúrọ̀ òjíṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run yóò máa lò ni Pastor Olúṣọlá Emmanuel Mega Regional Overseer Festac Mega Assist Lagos àti àwọn òjíṣẹ́ Ọlọ́run mìíràn bẹ́ẹ̀ náà ni àwọn olórin ẹ̀mí náà yóò wà nkálẹ̀ láti máa kọrin láti iṣẹ́ ìyanu ẹ máa bọ̀ kẹwàá gba ìtúsílẹ̀ pátápátá Pastor Ọláwálé John E Regional Overseer Dr. Dike Olukoya General Overseer MFM Worldwide Jesu Loluwa.
1: Okere abiyesi asinigo
2: lo asiko ile ati salaye
1: oro aleke laarin
2: isinigo ati lu goba
1: ijoba ibile Àkúrẹ́ naa
2: iyan ulu ati leto bi goba
1: ogbesere
2: ilado
1: eti omi usi
2: ode gede
1: ita ogolu ile ajiji
2: ulu isinigo ba sagbe
1: uro funfun balawu
2: ni keteke ti ofo
1: iyan igoba fo lori oro
2: agbe arin igoba ati ulu

0: ìpínlẹ̀ Ondo ti dá sọ̀rọ̀ yìí.
1: Nípasẹ̀ ìgbìmọ̀ kan gbé dìde.
0: Láti wá ọ̀nà àbáyọ.
1: Sọ̀rọ̀ alẹ̀.
0: Láàrin Ìsinigbo àti Goba.
1: Ọ̀ní pẹ́ mèsì àbájáde.
0: Ìwádìí ọṣọ.
1: Ìjọba.
0: Ikí kété Ìsinigbo ya mọ́kàn balẹ̀.
1: Ẹ̀ka àdìfọ́só yeri.
0: Ìbá tiralẹ̀ lọ.
1: Ajagun òde.
0: Ọba Lóògùn.
1: Ọ̀sọ̀lọ̀.
0: Ní alẹ̀ òfìfo níra.
1: Ẹ̀sán ní lágbára tí ìjọba.
0: Ìjọba límọ̀ lálẹ̀ rí ọ́.
1: Ọ̀nì kankan yọ̀ mọ́ lágbára lójú ó ṣe wọ̀.
0: Olú Ìsinigbo lílalẹ̀ rí ọ́.

ẹ káàbọ̀ sí Dominion Cakes and Confectionaries tí wọ́n ń pèsè Dominion Bread tí gbogbo aráàlú ń ṣàfẹ́rí. Ǹjẹ́ o fẹ́ràn búrẹ́dì tó rọ̀ dáadáa? Dominion Bread ni kó o béèrè fún. Ó dùn lẹ́nu, ó ṣara lóore, ó sì póríṣiríṣi bíi white bread, coconut bread tó ń fi àgbọn pèlú ẹ̀, àti banana bread tí wọ́n fi ọ̀gẹ̀dẹ̀ pèlú ẹ̀. Dominion Bread kọjá bẹ́ẹ̀ kò wá tún síbẹ̀ o. Àkàrà òyìnbó lóríṣiríṣi fún àwọn ayẹyẹ yín. Donut, meat pies, yogurt àti parfait, chin-chin àti small chops, gbogbo ẹ̀ ló wà fún yín lónìrànràn. Gbogbo ibi tí ẹ bá lọ káàkiri, ẹ máa béèrè fún Dominion Bread tí Dominion Cakes and Confectionaries ń pèlú ẹ̀. Ní ìdojúkọ NNPC, Sango Ado Road, Àkúrẹ́, ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o: 0703-799-9152 tàbí 0907-776-4455. Dominion Bread, ó dùn lẹ́nu, ó ṣara lóore, ìwọ náà jẹ́ mbẹ́.

0: gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọkùnrin.

sì máa ṣiṣẹ́ akọni lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀bù la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ mọ́ni Jánu ọmọ 24/7 abamission. Gbogbo ìgbà.

0: BNC capsule wa kakakere bi ti won tin ta ojulowo ogun jake jado ipinle Ondo. BNC capsule wa nilu Akure, Ondo, ile Oluji, Ore, Okiti pupa, Igbokoda. BNC capsule tun wa nilu Owo, Ikare Akoko, Isu Akoko, Oka Akoko, Ifon ati nilu Kaba. Ileise Temetayo Trado Medical Nigeria Limited lo nse BNC capsule jade lati mo pharmacy te ti le ri BNC capsule aladugbo yin. E pe 08103369434.
1: Ìjẹun wọ́nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì celery.
3: SELARIE salary.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ataalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
6: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
7: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
6: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
7: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
6: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
8: Offer valid while stocks last.
9: Me and Maggi, so good together.

lọ́wọ́ ọlọ́run tí ó tún kà wáyẹ láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yín ètò wa Seventh Day Adventist Herald of its coming tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ orúkọ tèmi ní ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, abala méjì ni ètò yìí pín sí. Abala kínní ni ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó

nígbà tí a bá ń fọ ẹnu wa, ó ṣe é ṣe kó ṣe wípé pákò ti àtijọ́ ni a mọ̀ ń lò, tàbí búrọ̀ṣì ti olóyìnbó, èyíkéyìí tí ìbá wù kí a lò níbẹ̀, ó ní bí ó ṣe yẹ kí a máa fọ ẹ̀yìn wa. Nígbà tí a bá ń fi nǹkan ìfọyín wa fọ, a gbọ́dọ̀ fọ láti òkè wá sí ìsàlẹ̀, láti ìsàlẹ̀ wá sí òkè, kì í ṣe bí a ṣe máa ń fọ nígbà tí a kéré, tí a kàn fọ síwá sẹ́yìn síwá sẹ́yìn, tí ó ṣe wípé gbogbo ẹran tó wà ní èrìkì la wá bẹ̀rẹ̀ sí ní dùn wá. Ọjọ́ méjì mẹ́ta lẹ́yìn ìgbà náà, àti ẹ̀tún ní lè fọ ẹnu náà mọ́. Nítorí náà, nígbà tí a bá ti fi ohun ìfọyín wa sí orí ohun tí a ti ń fọ, a ó wá fi fọ eyín yìí láti òkè dé ìsàlẹ̀, a ó fọ inú eyín lọ́hùn-ún àti ti iwájú pàápàá, lókè àti ti ìsàlẹ̀. Lẹ́yìn eléyìí, orí eyín tí a fi ń jẹun pàápàá, a ó tún fọ. Nígbà mìíràn, a nílò láti yọ ahọ́n wa síta dáradára, kí a tún fi ohun tí a fi ń fọ eyín, kí a tún fi fọ ahọ́n yìí dáradára. Nígbà tí a bá ṣe eléyìí, ẹ wá jẹ́ kí a wá omi tí ó lọ́ wọ́ọ́wọ́ àti iyọ̀ ní ìwọ̀nba, pẹ̀rẹ́jú ṣíbí tí a lè fi po tíì ni ó yẹ kí ó jẹ́ mọ ní ìwọ̀nba bẹ́ẹ̀, àti omi, kí a wá fi ṣan gbogbo ẹnu yìí dáradára, kí a pòmùmù rẹ̀ dáradára sẹ́nu, kí a tó wá ṣe síta. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀nà ọ̀fun tilẹ̀ lè máa dùn wá. Ọ̀pọ̀lọpọ̀ wa ní kékeré ni a máa bẹ̀rù wípé nǹkan tó ń pè ní bèlúbèlú, mi ò mọ nǹkan tí ẹ̀yìn mi ń pè ní ọ̀dọ̀ yín, pé bóyá òun ló ń ṣẹlẹ̀. À á bẹ̀rẹ̀ sí ní la ẹnu kiri kán bá wa wò ó, kì í ṣe gbogbo nǹkan náà ni bèlúbèlú o. Tí ọ̀nà ọ̀fun yìí ó ṣe é ṣe, ó ṣe wípé bóyá a tilẹ̀ jẹ ohun kan tí ó gbóná, tí a mọ̀ pé ó gbóná jù, tí a sáré gbé mì, ọ̀nà ọ̀fun yìí ó lè dùn wá. Tàbí ní àkókò tí eruku bá pọ̀, tí atẹ́gùn gbẹ, àwọn èémí wa nígbà mìíràn lè kó eruku wọ inú ibẹ̀, kí ó dàbí wípé ibẹ̀ fẹ́ máa dùn ni. Nígbà mìíràn ó dẹ̀ lè ṣe ikọ́, ṣùgbọ́n nígbà tí a bá ti ṣe pẹ̀lú omi iyọ̀ tí mò ń sọ yìí, tí a ti ṣe sókè sódò, àákàn rí wípé kiní yìí lọ. Bẹ́ẹ̀ ni tí a bá lọ sí ilé ìwòsàn, ó ní oògùn oníhóró kan, funfun kéékèèké méjì tán máa ní ká sọ sómi, kí a fi sí ahọ́n, ká gbómi yẹn sí, kó dàbí kó fẹ́ lọ sí ọ̀nà ọ̀fun wa, ká wá dàbí ẹni tí ó fẹ́ ṣe bíi èébì díẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò mú kí ọ̀nà ọ̀fun tó ń dùn wá yìí yóò mú kí ó lọ. Pàtàkì rẹ̀ ni wípé nígbà tí a bá fọ ẹnu wa, yóò mọ̀ ṣáká, yóò sì ṣetán láti jẹ oúnjẹ tuntun tí a bá tún fi sí, nítorí pé Ọlọ́run ti dá wa ní àdápé. Ọlọ́run wa, Ọlọ́run tí ó mọ ohun tí ó tọ́ fún gbogbo wa ni. À á dẹ̀ lè fi jẹ oúnjẹ bí ó ṣe tọ́, à á jẹ oúnjẹ wa yẹn kó kúnná lẹ́nu, kí itọ́ ti yí mọ dáradára. Iṣẹ́ lílọ ti bẹ̀rẹ̀ nìyí láti ẹnu. Bẹ́ẹ̀ náà ni yóò sì máa ṣe lọ sí ìsàlẹ̀ ikùn, títí tí oúnjẹ náà yóò fi dàtàn, tí yóò sì bẹ̀rẹ̀ sí ní wọ ibi ẹ̀jẹ̀ ara wa gbogbo. Ṣùgbọ́n nígbà tí a bá tún wá rí o wípé eyín wa ń fún wa ní wàhálà, bóyá a ti jẹ oríṣiríṣi ní kékeré, ẹ̀hún gbogbo aládìídùn, ó sì ti wá ṣe ihò sí èrìkí wa, tí ó dàbí wípé eyín yìí wá ń ro wá, ẹ jọ̀wọ́, gẹ́gẹ́ bí a ṣe ń sọ, ẹ jẹ́ kí a tètè lọ sí ilé ìwòsàn. Oríṣiríṣi ilé ìwòsàn alábọ́dé ni ó sì ti wà ní agbègbè wa káàkiri. Ẹ má jẹ́ ká pa mọ́ra wípé yóò lọ, àbẹ́ nìkan ló fi ń ṣe mí, àbí nǹkan kan ni ó wà lẹ́yìn ẹ̀. Ẹ jẹ́ ká lọ sí ilé ìwòsàn. Nígbà tán bá ta bá dẹ̀ ti débẹ̀, wọ́n ṣetán láti tọ́jú wa, láti wo ìdí. Wọ́n mọ̀ bóyá ó yẹ kán bá wa dí ihò yẹn ni, tàbí wọn á yọ eyín náà kúrò. Nítorí náà, láti kékeré báyìí ni kẹ jẹ́ ká ti máa bá àwọn ọmọ wa tọ́jú eyín wọn, kí a dẹ̀ má ṣe jẹ́ kí wọn

lókúndùn àti máa jẹ oúnjẹ aládìídùn púpọ̀. Ẹ̀dẹ̀ ìrántí wọn máa ń sábà sọ fún wa nínú ètò ìlera àwọn tó ń tọ́jú ẹyin wípé kí a tó sùn lálẹ́ kí a fọ ehin wa. Ẹ má jẹ́ ronú nǹkan tá ń rà láti fi fọ wípé à ń bolówó ṣòwò ni o. Fún ìlera ara wa ni yóò dára fún wa ní orúkọ Jésù. Àmín.

0: Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn àti lálẹ́. Wọ́n fi ń ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ńbẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbà.

0: ẹṣeun. Ẹṣẹ́ púpọ̀, ẹṣẹ́ púpọ̀. Bẹ́ẹ̀ ti ń bá mi kálọ lórí ètò yìí. Àwọn nǹkan kan wà tá a fẹ́ gbéyẹ̀wò lórí ètò yìí. A pè ní update láàárọ̀ yìí. Gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé ìta le koko oko, gbogbo wa náà, o náà láti gbìyànjú á jẹ amù. Ọlọ́run ó fi gbà rọ̀ wá lọ́rùn o, Ọlọ́run ó fi gbà rọ̀ wá lọ́rùn.
1: Afasilo búrẹ́dì kan bẹ́ẹ̀, ọmọlúwàbí ló ń jẹ́, òun lèmi ń jẹ́.
0: Bẹ́ẹ̀ bá gbàgbé ní nǹkan bíi oṣù mẹ́jọ sí mẹ́sàn-án sẹ́yìn. Àwọn ìjọba Southwest, ọ̀pọ̀lọpọ̀ stéètì ni wọ́n ti kéde tí mo wí yìí nígbà náà. Ìjọba ìpínlẹ̀ ta wà yìí níjọba ìpínlẹ̀ Ondo yìí ní abẹ́ bàbá wa, gómìnà wa, Ayédàtiwa, àwọn náà sì fi léde fún gbogbo àwọn èèyàn. Wọ́n kánsùn ti ń jẹ́ End of the Year Party. Ẹ ti gbàgbé? Àbí wọ́n tún ti ń gbowó ẹ̀ lọ́wọ́ yín? Àwọn òbí kan ti ń pè mí pé Ààrẹ Musa Adébíyí, ṣé bíjọba ìpínlẹ̀ Ondo, wọ́n náà ti cancel End of the Year Party fún àwọn, pàápàá jùlọ fún bí àwọn ọmọ nursery school, wọ́n làwọn ọmọ nursery school graduate, wọ́n ní ọmọ GS3, òun náà graduate, primary 6 àti bẹ́ẹ̀ lọ, wọ́n ti cancel ẹ̀ wípé wọn ò gbọ́dọ̀ ṣe é, wọn ò sì tún gbọ́dọ̀ gbowó lọ́wọ́ òbí kankan. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni wọ́n ń pè mí o.
1: Afasilo búrẹ́dì kan bẹ́ẹ̀, ọmọlúwàbí.
0: Wípé kí n jọ wọ́n ti ń gbowó ẹ̀ lọ́wọ́ àwọn, wọ́n sì ti ń fi agbára mú àwọn láti san. Àwọn ọmọ àwọn ti ń gbógun ti àwọn. Wọ́n láwọn kan sọ wípé àwọn ò ní ta tẹ́ǹtì, àwọn ò ní dáná oúnjẹ, àwọn ò ní ṣe nǹkan kan. Ṣùgbọ́n káwọn ọmọ ṣàdáwó, àwọn ó fún wọn lẹ́bùn, àwọn ó fún wọn gíìftì. Wọ́n láwọn kan sì sọ pé kì í ṣe àwọn níjọba ń bá wí, ọ̀tọ̀ làwọn tíjọba ń bá wí. Àárín ìjọba ìpínlẹ̀ Ondo létí kí wọ́n má gbàgbé o. Àwọn kan nínú àwọn tí wọ́n ní skúù, tí wọ́n ní skúù pàápàá jùlọ private, wọ́n ti fẹ́ mọ yọwọ́ ọlọ́nu o. Màá wá lọ sí gbòòrò láti jẹ́ pé kí n bi àwọn èèyàn léèrè, ṣé lóòótọ́ ni? Àbáwọn tí wọ́n pè mí yìí, wọ́n kàn pè mí lásán nítorí wípé wọn ò fẹ́ kí wọ́n gbégbèsè ẹrú ẹ̀ ni. Proprietor tàbí proprietress tó bá ṣerú ẹ̀ kélégbé ni wọ́n ń perú ẹ̀ o. Mo rò pé ìjọba gbàgbé, ìjọba ò gbàgbé o.

0: Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ńbẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ nílò fún ara yín. Ilé oúnjẹ

0: tabúrẹ́dì blue sky mall tó gàgàrà tó gogoro tọmọdún mẹ́wàá ò lè dágbé àjẹgbádùn ni fún gbogbo ẹbí number 49b ìsìnkàn roundabout nílùú àkúrẹ́ la gbé kalẹ̀ sí telephone 07040255164
1: fún gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa bá wọn òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́
2: blue sky
0: ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.
3: ọmọlúwàbí

0: Omonua bi bread. O ti gbona tu jade o. Adule n pele ke si sha ni. Package to fani bora lo rata fi bo. Taste adun yugba yugba to pataya. Un pele ke si ni. Tori awon eroja sara lore ta won professional baker Omonua bi sese gari sa je. Ta won leto ilera tu fowo si pe o da fa agwara lo fa. Omonua bi bread. You debu debu ke ni ti o je o le yo ni. Ewo de ka te bread lowo ko se pa fe. Komo le ru ga mo. Ajeteru je tu je Omonua bi bread. Enyi alagba tatalara tuta atanyi tefe bara leyo leyo mbiri fu Omonua bi bread kuti waka akiri ile ishe Omonua bi bakery and confectionaries lo she number 204 legbe first bar idudu kwa nila nge somel itore road akure atini plot 16 block K igbojan wafa ule road akure telephone 080-3508-6685 Omonua bi bread banja kasi
1: eshe mkupo koto dikpe mwokpe telephone number te ekpe misi wole mweki awa parents awon obi ati awon ti won wo omo ki won pe mi se looto ni bo lo se lo ni school awon omo teyin iyen na ni a fe gbe yewo loni koda pipe yen po lemo ni oto ni topic ta fe gbe yewo koda awon soju wa ti duro lati je wipe ki won se wadi nipa oro earth surface iye ti awon dokita ngba fun awon emergency ati aisan tan ba gbe dodo won lowo yi kini to fa akojopo wa pelu ogo olohun gbogbo wa na la gbo ni ojo mejo sugbon loni won ni kinjo wipe ki awon proprietors ki won le mo wipe ijoba ti so be o won ni awi be ko se be o si ni ijoba gomina wa yi ayedati wa adupe wipe ni generation wa o na ni gomina wa ayedati wa to tawon na se gomina tori wipe bi won se wi be na ni won se pelu ogo olohun ogodo eyan ni tin pe mi bayi sugbon e je fun yin ni message yi eni to ba mo wipe o le se won ni di dispatcher o le dispatch o le gun okada to de je pe yo si mo gba owo osu to je pe yo le mo ba won dispatch awon nkan ti won ba ra ni Blue Sky Mall to ma okada gun dada won ni ki o kan si won ni Blue Sky Mall ko kan si won Blue Sky Mall o le pe telephone number ile yi lati je wi pe ko mo bi asiko ti wa lo be 0814-881-9263 una ni number ti e pe to je pe iwo to ba mo pe o ma okada agun da won ni ko wa won ni di dispatcher to je pe won ma ki top fun e iwo na de ma wa oke pelu salary ti won ma san fun e bakan na 0704 e ton le pe number ile yo 0704 025 5164 0704 025 5164 tabi ti tekan ti a pe fun yin ikan ninu mejeji o na ni ke pe nta kokko pe fun yin ni 0814-881-9263 won wa ni roundabout isika roundabout Blue Sky Mall ibe won wa bakan na won le to ba ni OND tabi NCE certificate dani ise to ni albarika o nbe fun be awon ise ti to je pe ki se ise ti yo ma se wahala lo titi shifting ni ati wi pe ki se se egbin o nbe nbe fun to ba mo po ni NCE tabi OND dani ki won lo be pelu ogo olohun don lo so so 0816251991 o lefi lanfani lati pe mi 0816251991 ijoba ipinle ondo won se ikilokilo fun awon proprietors ni nkan bi osu mesan ati si osu mejo seyin wi pe ko gboro sin tin je end of the year party pe ta ba gbo sugbon o dabi eni pe won ni awon kan ninu awon proprietor ati proprietress o ekeneyi ti ma won lara o ipe won ti gbianju lati se end of the year party awon kan fe mo fogbon se hello e ka ro hello hello hello e ka ro
2: a ma ko ojo sa
1: e seun baba mi ojo ni tin yen
2: e ko eto
1: e seun pupo
2: abin bona bona bi ni obules lati ore
1: e seun e seun e seun
2: aramelu mi gan po ibi ti mo so re mo dupe lawo lohun pe mo ti lo mo ni school primary and secondary but mi o ti gbo run campaign
1: eyin o ti gbo
2: elumi won ni won pe rumo ti oju re o to ni won pe kakiri ti a ba wa mo ile la to wa mo ti a ba so an ba na seru e so ma ni pe ko wa sawo oni bere ti mi o bere lowo ru ko pe ta ti ko present e ti se ni mo so oni bere ti mo pe so maybe o ti gbo
1: e ti gbo
2: o so yo ti ni pe boya ni a pe send of ya party ka ti ko ma ko ma sawo won ni won pe ita jele mi wa o ti gbo me
1: e ti gbo e te ti se to ngba ba ipari eto a roju tu oro
2: okay sir
1: e seun bolus lati lo re 08162519991 o na le lanfani lati pe wa si en to ba ti gbo awiye wiye lori ntan wi hello
3: hello e ka ro sir
1: e ka ro
3: abayo mi oye lesi ti joba ba nu won se nkan o ye ki joba do lori pe ni won se mo en do party yen okay lẹ́run ọjọ́ mélòó ọ̀sẹ̀ mẹ́ta bí síbí ní ìsìn ọmọ mi lọ skul wọn bá kọ kínní kan fún wọn bá ní owó graduation ₦15,000.
1: Bọ́lẹ̀sì sọ̀ ń gbọ́ o.
3: mo wá ní mo wá bèèrè ọmọ olówó kínní mo ní ọmọ tó ti sanwó skul ọba ní kó máa san ₦15,000 owó graduation mo ní kàtà kí màá fi kó ₦15,000 yẹn sílẹ̀ mo ní màá gbé ọmọ mi lọ sí ọjà màá lọ ra kan tó bá wù ú fún. Because ìjọba ti ní ó ìgbésẹ̀ lé wọn ní kó máa ṣe lọ́jọ́ iwájú ṣùgbọ́n báyìí ń sì ìjọba ìgbésẹ̀ lé torí ọ̀rọ̀
1: àbò wa
3: torí ọ̀rọ̀ àbò wa dẹ ni lágbára ọlọ́run dáàbò bò wa ọmọ wa ọlọ́run dáàbò ìlú dáàbò bò wa o.
1: ami ami ami ami àbò wa ń bẹ̀ náà àti pé ìjọba náà tó wò pé wọ́n exhort àwọn parents látàrí ilé lẹ́yìn ìgbà tí wọ́n ti sanwó school. Hello, ẹ káàárọ̀.
4: Ẹ
1: káàárọ̀ ẹjọ ẹ sọ̀rọ̀ pápá torí àsìkò orí rédíò lẹ́wà.
4: Níyì ló ń sọ̀rọ̀ láti gbọ́ kọ̀dá.
1: Mr. Níyì láti gbọ́ kọ̀dá. Ọ̀yá.
4: Kínní yẹn wọ́n ń ṣe àwọn private schools yẹn wọ́n múra ẹ̀.
1: Wọ́n múra ẹ̀.
4: Àwọn ọmọ mi sọ fún mi nílé. Ìdí ni wọ́n lòun fẹ́ àti gbèsè orúkọ skul tó ń jẹ́.
1: Ẹ má dárúkọ skul kankan.
4: Sá.
1: Mo ní ká ẹ má dárúkọ skul ẹ.
4: Wọ́n
1: parọ́ wọ́n parọ́ ọ̀dà ẹ ṣeun 08162519991 òun náà lẹ́ lánfààní láti pè wá sí o. Hello, ẹ káàárọ̀ o.
5: Ẹ káàárọ̀ olótú.
1: Ẹ ṣeun ìyá mi.
5: Àdúrà yà gbà o.
1: Àmì àbọ́kùnrin ní bá mi sọ̀rọ̀.
5: Ẹ̀dọ́ ni ọkùnrin ni o.
1: Ok, ẹ ṣeun bàbá mi.
5: Bàbá ọba Zion láti pipeline ọrẹ. Ṣé orí kíní yẹn òótọ́ ni o?
1: Lóòótọ́ ni.
5: Òtítọ́ ni kódà wọ́n pe ìpàdé meeting a lọ sí impeachment meeting.
1: Ẹ má dárúkọ skul wọn o.
5: Àdárúkọ àdárúkọ. Mo dẹ̀ débẹ̀ pòpáìtò yẹn dẹ̀ ṣe kíni wọ́n dẹ̀ put ọ̀rọ̀ yẹn jáde. Kódà ₦15,000 ni wọ́n ní kan sọ fún end of the year party.
1: End of the year party tíjọba ni wọ́n mọ̀ ṣe mọ́.
5: Èmi ni mo sọ fún yẹn olótú. Débi pé ó tún di wípé àwọn òbí tún ń bẹ̀ sí ₦7,000 ni. Tí ọ̀pọ̀ òbí òbí tún sọ owó skul fi ṣe ọmọ.
1: Ìjọba ìpínlẹ̀ Ondo ń gbọ́ báyìí. Ìjọba
5: ìpínlẹ̀
1: wọ́n ń gbọ́ báyìí. Bí wọ́n bá ti gbàgbé wọ́n gbé àwọn kọmití dìde.
5: Nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ nìyẹn
1: gan-an olótú. Ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀. Mo mọ̀ pé bọ́lẹ̀sì ti ń gbọ́ látọ̀rẹ̀ báyìí o. 08162519991 mo ti ń lọ lórí ètò ìdíẹ̀díẹ̀ o. Hello.
6: Hello sir.
1: Yes, ẹ ṣeun.
6: Àtìgbàdì látẹ̀kọ́.
1: Ẹ ṣeun púpọ̀.
6: Orúkọ mi ni Adéomi Escape látàgídàgógó.
1: Ẹ ṣe.
6: Mo jẹ́ ní ìjọba, mo pé ìjọba má gbé ìgbésẹ̀.
1: Ẹṣeun. Ẹ jẹ́ ń gbá nìkan láàyè sí kí wọ́n sọ wípé di ọjọ́ mẹ́jọ lórí ètò ìpẹ̀lú ògo Ọlọ́run. Níjọ́ mẹ́jọ, mo ti sọ ń tá àgbéyẹ̀wò fún yín. Hello.
7: Atọ́pẹ́ Kúṣẹ́lù.
1: Ẹṣeun púpọ̀.
7: Gbẹ̀ngà látòkè àrò.
1: Ẹṣeun.
7: Wọ́n ti gbé end of year party jáde ní àwọn private school, secondary school. Kì í ṣẹ̀bẹ̀ àwọn school ẹ̀bẹ̀ àwa òbí ni. Ẹjọ́ ìjọba ti faragi end of year party. Tí school tọ́mọ̀ mi lọ bá fẹ́ pé àwọn kan fọ́ sí end of year party tí mi bá sanwó tí wọ́n fẹ́ dìsín sọ ọmọ mi kúrò school ni. So táwọn òbí ò bá sọ àwọn òbí sanwó ni táwọn òbí ò bá sọ kò sí kan tí school fẹ́ ṣe. Tí ọmọ mi bá dé tó náà sọ bá ní kọ́ wá sanwó end of year party mi ní fún níwọ̀n naira. Bàbá máa retí káwọn ọmọ school yẹn kọ́ wá dismiss.
1: Ọmọ yẹn kúrò
7: school. Bí pé wọ́n sọ wọ́n end of year party. Bóyá àti wọn bóyá àníjọ pàdé minister of education. Sọ ẹbí àwọn òbí ni táwọn òbí ò bá fún àwọn ọmọ lówó kò sí kan táwọn school fẹ́ ṣe.
1: Ẹṣeun. Ẹ rí bó ṣe rí nìyẹn o. Ẹ mọ́ gbàgbé wípé ẹni tó bá mọ ọ̀kadà gùn ọmọlúàbí Blue Sky Mall tí wọ́n wà ní oríta ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ wọ́n ní di dispatcher ẹni tí ó mọ gun ọ̀kadà láti lọ́ mọ drop nǹkan fáwọn tí wọ́n bá fẹ́ rà á 0814-88-19263 ẹ pe nọmba yẹn tàbí kẹ lọ sí nọmba 49 ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́. Tó bá dijọ́ mẹ́jọ kí ni tó ń ṣẹlẹ̀ ní àwọn hospital káàkiri ní àwọn ìpínlẹ̀ tó yí wa ká. Òun náà lẹ́gbọ́ ọ̀nà owó bó ni wọ́n ṣe ń bìlì àwọn èèyàn kí ni tó ń pa àwọn èèyàn lọ́tẹ̀ yìí. Àgbéyẹ̀wò pẹ̀lú ògo Ọlọ́run níjọ́ mẹ́jọ òun náà látùn pàdé lórí ètò yìí. Àrẹ̀mú Musa Adébíyí ló kọ mi, ó dàbọ̀.

0: mẹ́ta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà mi ò rọrùn sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
0: Agbórí ìṣelọ́ṣe jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògò ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògò lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògò àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣẹ́rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn lọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
3: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07064606419. 07064606419.
2: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
3: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíìnì tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rin oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ẹ̀ ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbin eju latun o ti gbin eju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se n pe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa silu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbin eju so to gbin eju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan agbe si ngba ti won na ba le gbin eju to ba le yoju si mi si olohun ba ni won o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbin eju si wa to ti gbin eju sawo yen o ri pe lagbara olohun won o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lase o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
2: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
3: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to tun won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro hun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma gbo gbogbo ara ni wohun Balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun gbin ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa awon baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin teni pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mowo kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si ntosi mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lohun ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olohun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olohun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akure nbe lawa ani fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 ba la lo mi yo ma ri pe baya bo hun ba tin si eyo inira lo hun fin si eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
0: o ma ti ri eni gboro lenu ojo meta yi
1: o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o rona bayo je aye ohun ti e wa su mi
0: agbo yi si lo si je lobe se wo ko ni pa baba oke ogun ni ogulu ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Please listen to this announcement. Notice of meeting. This is to invite all water producers in Akure South, Akure North, Ifedore and Idore local government areas of Ondo State to a very crucial meeting scheduled as follows. Date, Tuesday, 23rd June 2026. Time, 2 p.m. Venue, the Castle Hotel, opposite Agbogbo, Ilesha Owo Road, Akure, Ondo State. Ipade Awa Egbe Olumi, water producers, ti Akure South Chapter. Yeshe Pataki Pupo, ni Ojo Tuesday, ini agogo meji osan ajose wa ko ni baje o. Please let us attend punctually as important issues concerning the progress of our business are slated for discussion. Akowe egbe water producers Akure South Chapter ni Olukede.

0: Adaba 88.9 FM.
1: Aṣíwájú Bọ́lá Tinubu tó kan sára sí pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ ìtẹ̀síwájú tó ń gbé lábẹ́ ìlànà èròńgbà ìrètí ọ̀tun. Ìrìnlúdùn ọba agenda ń tàn mọ́lẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́dù orílẹ̀-èdè yìí. Ìtẹ̀síwájú ń wọlé o, àpọ́lọ̀tẹ̀ ènìyàn ní ọ̀pẹ bá bù wà láyé. Ẹ káàbọ̀ sórí ètò ìríjú mi. Ètò kan wà yàmì tí ó mọ ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde. Àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé. Káyé o lè gbé gẹ́gẹ́ bára tuntun nílé àtàlejò lára là ń mọ pé yamọ ẹ̀ lábala lábala. Ètò ìríjú mi gorí ìkànnì àdàbà. Ṣé bẹ́ẹ̀ rí dàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtókò òwò. Ìpèsè oúnjẹ, ètò ẹ̀kọ́, àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó mórílẹ̀-èdè yìí lé téńté. Ìpàdé ti wá di gbogbo ọjọ́ ajé Monday. Bẹ̀rẹ̀ látago méjì sí aago mẹ́ta ọ̀sán. Lórí ètò ìríjú

0: Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹni tí Adéjúmọ́ Afọ̀rọ̀jómìtòrò ọ̀nà ti wà pẹ̀lú wa ní ọ̀sán yìí ẹni tí Adéjúmọ́ Afọ̀rọ̀jómìtòrò náà ni adarí ọ̀gá àgbà fún ìyẹn director general fún ọ̀kan lára àwọn ikọ̀ tó ń polongo àṣeyọrí ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ìyẹn Ondo Youth Alliance for Tinubu OYAT ìyẹn Thalys Ọlọ́nìtẹ́ Apalowo mo kí ẹ kásán.
1: Olótú ẹ kásán ṣe láfíà lẹ́wà.
0: Àláfíà àláfíà ni a wà ṣùgbọ́n kí ká má dènà pẹnu kí ni tí ẹ rò pé táwọn èèyàn rí nínú ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu lè tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tó jẹ́ ká ọkàn àwọn èèyàn àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC balẹ̀ pé Bọ́lá Ahmed Tinubu làwọn sì fẹ́ ṣàtìlẹ́yìn fún kí ó máa tẹ̀síwájú.
1: Ohun tó ń ṣẹlẹ̀ yẹn òun ni àwọn olóyìnbó pè ní triple endorsement. Àwọn èèyàn wọ́n ti endorse Tinubu fún ẹlẹ́ẹ̀kejì. Ṣé mọ̀ pé ní orílẹ̀-èdè Nàìjíríà yìí gbogbo alájọ wà nú ẹ̀ àmọ́ bó ṣe rí nígbà tí bàbá tó gba ìjọba àdẹ̀mọ́ bó ṣe rí sí ṣe ní there is what we call reform. Reforms ó máa take some period. Kò sí bí ebi bá ṣe pààyàn tó ẹ lè gbin iṣu lénìí ó jẹ́ ìní náà ni ó máa jẹ sí ìtẹ́ máa tó ń wo láti ìgbóyán. Ṣé mọ̀ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ fún ní ààyè ṣíṣe yẹn ó yọ ó ṣe bó ṣe yẹ kó ṣe ó gbó kan tó di pé wọ́n yin iṣu náà bí ọ̀rọ̀ reforms ṣe rí nìyẹn. So àwọn reforms wọ̀n tí bàbá ń ṣe àwọn èèyàn wa wọ́n rí end point ẹ̀ wọ́n dẹ̀ rí pé ó ti wọ́n ti ń rí wọ́n tẹ̀ mọ̀ wọ́n ní ibi ìtọ́wò la fi ń mọ àgbọn bẹ̀ wọ́n ti rí ìtọ́wò ẹ̀ wọ́n ti rí pé nǹkan tó dáa ni. Ó wá jẹ́ pé ó jẹ́ ìdùnnú fún gbogbo wa láti sọ pé òkè o these reforms kí bàbá fúnra wọn tó bẹ̀rẹ̀ kan ṣètò instruction tó bá ṣètò instruction a lè jẹ́ benefit fún gbogbo àwọn èèyàn wa. So ìdí nìyẹn tí gbogbo èèyàn fi túyáyá jáde láti fi ọwọ́ sí pé kí ààrẹ wa tí wọ́n tẹ̀síwájú lẹ́ẹ̀kan sí. Ẹni pé even party APC àti political party ní àná wọ́n ṣe nǹkan kan tó wà symbolic níbi tí wọ́n ti announce ààrẹ ní àná wọ́n gbé àṣà ẹgbẹ́ APC wọ́n gbé fún bàbá pé gbogbo tó jẹ́ APC o a gbé fún yín láti lead wa to victory. That's very very symbolic. Ìyẹn túmọ̀ sí pé gbogbo èèyàn ló fi ọwọ́ sí. Irú ẹni tí ó gbé àpótí pẹ̀lú bàbá ó gbé àpótí òun fún ara ẹ̀ lámọ ìdí tóun fi gbé àpótí but àwọn èèyàn èlé bàbá tí a mọ̀ ta nífẹ̀ẹ́ sí ta dẹ̀ ti fọwọ́ ta trust on àwọn fi tò sẹ́yìn bàbá tí wọ́n fi tò sẹ́yìn òun gbogbo ṣe rí nìyẹn.
0: Ọ̀dà ẹja wo láti ọdún 2023 sísìnyìí ẹgbẹ́ òṣèlú APC bó lẹ ṣe rò pé ó ṣe rí nípa ìyẹn popularity ẹgbẹ́ òṣèlú APC bí ẹgbẹ́ yẹn bí ó ṣe rinlẹ̀ sí bí àwọn èèyàn ṣe mọ̀ sí ǹjẹ́ láti ọdún 2023 sísìn ǹjẹ́ popularity APC ṣó tún lọ sókè sí ni lábẹ́ Bọ́lá Ahmed Tinubu àbí àdínkù ó tún ti ń dé bá popularity ẹgbẹ́ òṣèlú APC.
1: Ok kẹrin ẹgbẹ́ òṣèlú is just a platform it's a political platform BU APC Labour Party PDP any party platform lásán ni kí lẹ máa fi mọ bí ẹgbẹ́ òṣèlú ṣe ní popularity sí òun ni àwọn èèyàn tó bá wà nínú ẹ̀ ṣọ́rọ̀ mi yẹn ẹ wo APC ní 2023 gómìnà mélòó la ní ẹ wo APC ní 2026 tá a wà yìí gómìnà mélòó la tún wá nísìn ẹ rí èmi gómìnà tó ti join láti Delta lọ sí Akwa Ibom lọ sí River State lọ sí Enugu State

0: ṣe ti rí bẹ́yẹn ẹ ti rí pé ẹ rí gbogbo àwọn ọyàn ìyẹn ní south nìkan nìyẹn o ṣe bá tún bọ́ sí north plateau ni o taraba ni o samfara ni o kano ni o ẹ rí pé àwọn ọyàn wọ́n join inú apc tí bá irú irú delta for example naija tó join wọ́n ṣe pé gómìnà ló join gbogbo structure wọn ló join you know party politics is about structure about àwọn ọyàn tẹjọ wà tẹjọ ń ṣe nǹkan papọ̀ àwọn local government chairmen wọ́n join pẹ̀lú wọn commissioners advisers members of house of reps senate àti àwọn political leaders so ìyẹn mí pé party tí àwọn ọyàn ń rọ tó ń tí àwọn ọyàn ń wọlé sí tó ń rush wọlé sí ó mí pé party yẹn popular nìyẹn another ndc tẹ tún lè fi judge ẹ àwọn elections tá a ti ṣe lẹ́yìn lẹ́yìn 2023 ẹ rí pé ẹgbẹ́ apc ń jáwé olúborí so ìyẹn mí pé popularity apc ó ti wá sókè ju ti àtẹ̀yìnwá lọ nìyẹn.
1: Oda ẹ jẹ́ ká wá wo threats àwọn tó lè jẹ́ bí tó lè fi tó lè fa kọ̀ǹgbọ̀n pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC tán lè bá wọn fi ga agbága ní pàápàá jùlọ fún ọdún 2027 à ń sọ kódà táwọn yẹn bá máa wò ó pẹ̀lú bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà lénìí wọn ni oda pé oda pọ̀ ọ̀nà mẹ́ta òní ilé ìpín sí ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ òṣèlú NDC pẹ̀lú Peter Obi Seriake Dixon Tambuwa àtàwọn kankan bẹ́ẹ̀ tí wọ́n jọ wà ń bẹ̀ bákan náà ni ẹgbẹ́ òṣèlú ADC pẹ̀lú Atiku Abubakar Kwankwaso Mufẹ́sọlẹ̀ kan ṣe Tambuwa pẹ̀lú Atiku Abubakar Kwankwaso Rotimi Amechi àti àwọn èèyàn bẹ́ẹ̀ àti wọ́n wà ní ipa ní ẹgbẹ́ tibẹ̀ yẹn pé tán bá jọ wá kò tán bá wádí pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC ǹjẹ́ bí ó ṣe rí ǹjẹ́ àti ìṣèjọba Bola Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC tí ìṣèjọba Bola Ahmed Tinubu tó wà ń bẹ̀ o àti gbogbo àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC gangan ṣé ẹ máa wò pé ó dàbí ẹni pé pẹ̀lú bí àwọn àti bí ADC NDC bí wọ́n ṣe ń lọ yìí pé wọ́n máa wọ́n pé kò ní jẹ́ business as usual pé ó lè ṣe é ṣe kí nǹkan máa lọ bó ṣe yẹ kó ṣe lọ àbí bó ṣe ń lọ ní ọdún 2027 nígbà tí àkókò bá tó.
0: Olóòtú kò rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn jọ papọ̀ sínú ẹgbẹ́ tá à ń pè ní ADC individual abdention ó tún ti pín wọn yẹlẹyẹlẹ àwọn tẹ́ ẹ mẹ́nu báyìí ẹjẹ́ adarúkọ wọn ní kọ̀ọ̀kan ká wo wọ́n ṣe rí particularly níbi tán ti wá Kwankwaso ọmọ Kano ni gómìnà tó wà ní Kano ń sìn ṣe mọ̀ pé wọ́n ní 44 local government ní Kano all the 44 local government chairmen gbogbo wọn pátápátá ti wá sí ẹgbẹ́ APC gómìnà o ti wá sí ẹgbẹ́ APC senators rep o ti wá sí ẹgbẹ́ APC gbogbo wọn yìí pátápátá ló dẹ̀ wà pẹ̀lú Kwankwaso tẹ́lẹ̀ ṣẹ́gi kọ́mándà igbó ṣe ni nídìí èyí ẹ̀yin fúnra yín ẹni tí ò tiẹ̀ ní tí ò ní ilé ẹ̀ tí ò ní ẹni tó jẹ́ alága local government ẹ̀ tí ò ní kí ni nǹkan tó fẹ́ ṣe fún ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè tẹ bá kúrò ń bẹ̀ tẹ bá lọ sí Adamawa tó jẹ́ state Atiku Abubakar ẹ rí pé ibùdó gómìnà ẹ̀ ó ti wá sí ẹgbẹ́ APC torí PDP náà jọ wà tẹ́lẹ̀ ó ní pé ó wá nìkan ó wá pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ PDP kí ni òun nìkan fẹ́ ṣe igi kan òun dágbò ṣe kò sí nǹkan tó lè ṣe tẹ bá kúrò ńbẹ tẹ bá lọ sí Anambra State gómìnà tó wà mẹ ò ń ṣe ẹgbẹ́ APC ni ọmọ ẹgbẹ́ ṣùgbọ́n ó ti fẹnu ara ẹ̀ sọ publicly pé ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ Bola Ahmed Tinubu làwọn máa fi ọwọ́ sí náà máa support kí ni Peter Obi nìkan fẹ́ ṣe tẹ bá kúrò ńbẹ tẹ bá mú Amechi ó wá láti River State the river structure of the political river structure they call it rainbow political structure is with Wike and Wike kò fi ọ̀rọ̀ pé òun fẹ́ ṣiṣẹ́ fún Bola Ahmed Tinubu kò fi pamọ́ gbogbo ayé ló mọ̀ pé ààrẹ orílẹ̀-èdè yìí ti o ba se gege bi minister lo fe sise fun so te ba awon oyan lo ndibo awon oyan lo ndibo gege bi example ti mo mu wa le nkan bi gbogbo ibo ko si ibo ni oju ofurufu ere lo pe ni abi ke so pe social media o si mo be gbogbo ibo patapata reside in a unit that's why they pe ni jo ibo yi ko ti yan ba je are orilede a lo si unit ya lati lo dibo so in ti egbe ba jo loselu to je loselu to win election to ma focus on ni unit who are the people there awon wo lo win ni nbe once you have them the election is done and dusted to bo se ni yan
1: Oda pelu se mo pe ta ba ni ka wo pelu oro awon egbe alatako ngba ton ma soro wa ni nkan bayi nkan se ri o se bayi o se bayi o se bayi now e je ka wa pelu lati gba ti won tin soro titi di sin awon kan ma so pe egbe o se awon egbe o se lu alatako ipe won kan benu atelu ni kan ti won se ipe sugbon ona abayo mi to yato si nkan to wa nle ti sijoro babola me tinubu ti on ton tele to abi ton gbe jade ipe won o so nje be lo se ri nje oju be leyin fi wo
0: se mo pe opposition in the context of opposition in Africa particularly in Nigeria le ri opposition leader ko jade ko a ma praise the government in power to ba de pe o se je ni le awon yan a ri the other ministry so I can understand them but the past kimi igba pelu won ni pe ti yan ba te fe criticize wa criticize based on facts that's one then elekeji ni pe wa pofa alternative solution si nkan to so pe okay nkan bye ko ye ko ri bye bye lo si ye ko ri but iru awon opposition ta wa ni nke orilede wa bi the one opposition that is based on issues pe won fe so pe oro nkan bye o bye ni no but lati ma attack individuals ko se eri gba oro ibo ngba ko si kan to won so sugbon awon oyan what they can read through you they know the intention and they know the antecedent nta won yo ma follow ni to bo se yin
1: oda e je ka so nipa awon aseyori lara awon aseyori isejoba Bola Ahmed Tinubu ni papa julo fun awon odo ati fun awon odo te ba wo dada foju nu wo dada awon aseyori wo ni isejoba Bola Ahmed Tinubu ti se ti o je pe gbongbon bayi oni o kan awon odo orilede Nigeria
0: nge awon aseyori baba Tinubu fun awon odo won po ni orisirisi èyí tí màá mẹ́nu bà nú ẹ̀ òun ni à ń pè ní nefond nefond yìí òun ni ètò ìyáwó fún àwọn ọmọ ilé ìwé tí ó wà ní higher institutions ṣe mọ̀ pé láti lọ ilé ìwé sìn kò ń ṣe nǹkan tó come by ship láti lọ sí ilé ìwé kò ń ṣe nǹkan tó come by ship but ààrẹ wa wò pé only parent abi akeko ti o le ma ni agbara o le ma ni anfani lati le so owo ile iwe e ijoba wa gba lati so owo ile iwe yen fule oni ko ma so owo ile iwe yen nikan won to wa fun oni stipend every month so that only pe wa so owo ile iwe fun eniyan ta se wa lo ma wa ise to ma se ta fi jeun ta ti ra iwe so stipend ton fun won yen ohun lo wa lati jeun lati ra iwe o de se pe owo yen ko ma send e si won individually ko ma lo fi se nkan mi owo yen wa send e si ile iwe won wa sanwo school won won ti jomo school yen e to wa je stipend to wa lori e won wa send yen si won directly yen na ma fi jeun na ma fi ra iwe na ma fi se assignment na ma fi se term paper seyi fún ẹni tó bá lọ ilé ìwé rí tó dẹ̀ mọ ìdojúkọ tí ti awon omo ilewe ton ton ton ri ni oro a so wo ilewe a se assignment a jeun a ra iwe a mo pe initiative ko si ru eri awon yan won de benefit several billions of naira ni are won ti lo lori yen lati make sure pe awon omo wa won wa nile iwe won de remain lati kawe e ri pe inu awon odo ndun lori eto yi won se eniko then awon other activities but is to je the tech programs oni joba nse se mo ti o ba kawe to ba jade ton for somebody to ri waju se mo pe nkan meji ni yan le lo wa ise abi ki yan fura e fe da ile ise sile di da ile ise sile en se wa e ko je pe bi you must have an industry or you must have a company di da ise sile en se my just be tech within just your building that when you have some requisite knowledge you can transfer even intercontinentally legal transactions so through tech so these are areas ti ijoba baba wa Tinubu ton focus le lori fun awon odo lati le je pe on wa gainfully employed kan le daduro laye ara won kan le wulo fun ara won fun ebi won ati fun awujo lapapo so to me the best in kometa ni o se pataki fun odo in kometa to se pataki fun odo yi then ni baba wa Tinubu ton focus on akoko ni in kometa yi only employment especially only employment yan ni o wa lara ile ti mo kokko so le nkan yen kon gba yan ti e ri pe e ri ni ondo se te ma tori e wa ni radio house e ni commission to po e ri awon yan wa won se ri ise particularly federal government jobs yes particularly ni pase oga wa honorable Dr. Olubunmi Tunji Ojo he has given federal government job to several of our youth and continue our order the infinity employment a kg minue only empowerment any more so any by ICT or it can be ICT it can be agriculture it can be any of the areas see our daughter is not game mastery minue tele just to empower them to do more. These are the things ti awon do ton ife si ton fe e keta ni training so iru nefond yen now alex of zoom is under training se de mo pe ijoba yen na fun awon yan wa ni scholarship in Nigerian universities even scholarship abroad so these three areas oni awon do ni fe si oni awon do fe ijoba Ahmed Bola Tinubu won de se on se gudugudu meje yaya mefa lori nkan meta yi
1: oda eje ka wo nipa ipese ise job creation at youth empowerment ele ti emenu bale kan se iwon ban ti ijoba nse nikan na ni ijoba ma se mo ni abioshiku ti aboshiku to se nbo abi enu won bayi na ni
0: no o keri okay ya gbe bayi ele ton se yi adupe oni yini keni le se mi won ma che si ugbon ko se ona yen nikan lo ma gbegba government exist to create an enabling environment for every individual to thrive tell me yin oni pe ki a se to to peye ka ni awon kan to ye ka ni so that awon oyan wa fura won le ronu kan ton ma se ba de ma se ka ma mu owo wole fun ibun ju en to wa ni ise ijoba basically this is the major goal of any reasonable government to create an enabling environment for people to thrive. See, I want your band thrive on what they do. People will care less about nine to four, I mean 9 to 5 jobs. So yeah, being a sharing here.
1: Nipa Nell Fund. Ati ipa ti onko ṣugbọn awọn ọdọ papa julọ awọn ọmọ ileiwe gan ati awọn to n se njade to n se nje won tin ri ipa awọn igbese won yabi awọn policies alakale ṣejọba Bola Ahmed Tinubu nje won ri ipa e nje won awọn bi to ye to ni kan subscribe si nje won subscribe si dada nje won turn up fun atawon trainings ati awon kan alakale isejoba yi lori lati ran awon odo papajulo atawon ton jade ni ile eko lati ri pe won ri ise
0: won ri nipa particularly ni nefont menu ba yen. In fact awon yan nje anfani e gidi ko si ibi te de te ri pe awon yan wa ko won nje anfani e tori o je iwulo fun awon yan wa gan eyin wa ti e je journalist o mo pe e ma ni anfani lati ma ba awon yan soro awon o lewe yen majority of them at least over 90% of them e to fi so won lewe won sin na fund ni se da won pe this is the beauty of it pe ijoba wa ni eleyi se omo ti ijoba Ahmed Bola Tinubu to so wo fun lati gba lo ti wo school se iru omo yen ma fe ki ijoba yen ko kuro nbe because gbogbo awon ti won dije sin ti won no fe gba ipo are ko te ni won to yi so pe policy yen o ma retain e o ni ni pe o se kon debe kon council le so ìdí nìyẹn ṣe fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n fi ń tẹ̀lé ìjọba Bola Ahmed Tinubu torí wọ́n rí àǹfààní yẹn jẹ́ wọn ò sì fẹ́ kí ẹnikẹ́ni yọ fídà lẹ́nu wọn torí ẹni tí ó ń sanwó owó iléèwé láì ṣe wàhálà wọ́n rí èèyàn míì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sanwó iléèwé a lọ ru pọnpọ́n ẹ̀mọ̀dọ́pẹ̀ ní pọnpọ́n lọ́dọ̀ wa kí ni tó fi ń ṣe àwọn bricklayer. Bricklaying job is a very noble job. Mumi kon se awon to je bricklaying yen but awon to je bi laborer. How ku e mo ti o wa ni ile iwe to n kawe abi to ye ko ma kawe e ta ti o ni lo class ta lo si don din se ise ile ta lo run pompon tori bo fe so wo ile iwe iru e niyan bawo lo se fe mo nkan to wa ko ni ile iwe ṣugbọn eto yi o ti abolish iru nkan beyen ọmọ tí tó bá jókòó sí iléèwé ẹ pé wọ́n ti nínú resort wọn ẹ pé wọ́n ṣe dáadáa ń sìn torí wọ́n ní more time to focus on the major thing which is to read their book and study very well kò ń ṣe pé wọ́n máa rìn níbì kan sí ìkejì torí pé wọ́n fẹ́ san owó iléèwé to me this is laudable. And wọn yan wa wọn benefit iléèwé tó wà ní Ondo State.
1: Pẹ̀lú gbogbo akitiyan alakalẹ̀ akitiyan ìṣèjọba Bola Ahmed Tinubu tí àti mẹnuba látẹ̀kan. Ẹ jẹ́ ká wo àwọn subnationals àwọn ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ náà pàápàá jùlọ àwọn tí wọ́n wà nínú tó ń jẹ́ àtàwọn àna ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo àtàwọn ìpínlẹ̀ míì ǹjẹ́ àwọn gómìnà wọ̀nyí ǹjẹ́ wọ́n ń ṣe tó honest assessment ǹjẹ́ wọ́n ń ṣe tó láti lè gbárùkù ti ìṣèjọba Bola Ahmed Tinubu pé gbogbo akitiyan ìṣèjọba ẹ̀ ó dé gbogbo ibi tó yẹ kó dé gbogbo kọ̀rọ̀ kan dú orílẹ̀-èdè Nàìjíríà ǹjẹ́ àwọn gómìnà pé púpọ̀ nínú wọn dáwọn máa bí wọ́n lè rí wá ní ọpẹ́ lọ́wọ́ Bola Ahmed Tinubu pé owó wà dáadáa epo owó jẹ wọn níyà láti ṣe ìjọba àti náà ǹjẹ́ wọ́n ń ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe láti lè ṣe àtìlẹ́yìn tó tọ́ fún ìṣèjọba Bola Ahmed Tinubu àbí ìgbà tán bá kàn ti ríra náà pé ààrẹ àwà lẹ́yìn ẹnu nìkan náà fi ń sọ ṣùgbọ́n ìṣèjọba ti tiwọn ní àwọn ìpínlẹ̀ kó wá máa wá tako ǹjẹ́ wọ́n ń ṣe tó.
0: Ẹ ṣe wọ pé gómìnà yàtọ̀ sí gómìnà. Ǹjẹ́ olóyìnbó pè ní pẹ̀fọ́mánsì wọn yàtọ̀ síra wọn. Ẹ wo gómìnà tó wà ní Enugu State. Ẹ wo àwọn lọ́dẹ́bú program wọ́n ti ṣe, particularly infrastructures. Ẹ wo gómìnà tí ó wà ní Borno State. Ẹ wo àwọn social amenities wọ́n ti provide. Ṣùgbọ́n nǹkan kan ló jẹ́ pàtàkì tí mo mọ̀ ni pé àwọn gómìnà wa ń sìn, wọ́n ti ní owó ju ti àtẹ̀yìnwá lọ. Owó tó ń ní sìn in some cases is multiplied by 3 in tó ń ní tẹ́lẹ̀. So tí owó tó ń rí sìn tí ó bá wà commensurate tí dividends tó ń fún àwọn ará ìlú rebuilding at the center ó máa wà reduce. Ẹ jẹ́ rí pé even gan bàbá Tinubu tó máa ń bá àwọn gómìnà yẹn sọ̀rọ̀ ó máa ń sọ fún wọn ní gbogbo ìgbà they need to do more. Of course kò sí gómìnà tó wà lórí àlééfà tí ò ní one or two things tá tọ́ka sí pé àwọn ṣe. But ní tèmi sọ ni pé room wà fún improvement láti ṣe ju tàtẹ̀yìnwá lọ. Because there are gaps tí federal government tó lè má lè cover. Torí gap yẹn ó lè má wà obvious sí wọn or kó má top the priority of the federal government. For such gap ó lè wà very obvious sí state government. Tí state government dẹ̀ ní capacity láti bridge that gap. Take for instance, bí ọ̀rọ̀ Nẹ́fọ̀n tí mo sọ lẹ́ǹkan yẹn. As of now, beneficiary of Nẹ́fọ̀n now is over 1.5 million people. Ṣé ìpè yẹn pọ̀ díẹ̀?
1: Ó pọ̀.
0: So tí bàbá bá ṣe irú kan bẹ́ẹ̀ yẹn, bàbá wa ní state universities. Tọ́ bá wò pé òkè o nípa ọ̀rọ̀ pé à ń sanwó iléèwé o wọ́n ra. Hello?
1: Mo wà pẹ̀lú ìmúgbọ́.
0: Nípa ọ̀rọ̀ pé wọ́n sanwó iléèwé o wọ́n ra ìwé o wọ́n jẹun o federal government to take care. If state government can take care things like infrastructure within the university tó bá jẹ́ university tí wọ́n ju ti àtẹ̀yìnwá lọ so that àwọn ọmọ tó ń kọ́ ìwé nínú ilé ìwé wọn ò ní pọ̀ jù sínú classroom kan pé kọ́ wà congested ni mo mean o when there is space. Then like school tó bá jẹ́ ti state government náà they can get more lecturers to lessen the burdens on the lecturers on seats and things like that. Of course like I said every of the governors are doing their bit. We appreciate them for that. We also employ them that there is room for improvement.
1: Ọ̀dà ẹ̀jẹ̀ ká wá wò báyìí. Àwọn alakalẹ̀ tí Ṣàmàkú máa ń sọ pé àwọn èèyàn máa ń sọ pé tí nǹkan bá da pé èèyàn lè ṣe ẹ̀dá ẹ̀ àbí kéèyàn ṣe àtúntẹ̀ kéèyàn kọ́pì ẹ̀ láti wá ṣe. Na irú Nẹ́fọ̀n yìí bí ó ṣe dá tó àbí bí àwọn èèyàn ṣe ń sọ pé wọ́n dá tó àti yí àwọn tó ló ti jàǹfààní ẹ̀ pé wọ́n ti lé ní mílíọ̀nù kan. Now,
0: ṣe 1.5
1: pẹ̀lú bó ṣe rí tí ìjọba àpapọ̀ bá ṣe irú akitiyan tó ń gbìyànjú bẹ́ẹ̀ kò ó ṣe wá nítorí àwọn gómìnà tó wà ní ìpínlẹ̀ ó ṣe wá nira fún àwọn náà láti ṣe irú ẹ̀ kan ṣe ẹ̀dá ẹ̀ bí ó tiẹ̀ tó bẹ́ẹ̀ àbáwọn ọ̀tí ẹ̀ lè ṣe ọmọ bíi 1.5 láàrin ọdún mẹ́ta bí a nírú ìpínlẹ̀ ondo ń sìn báyìí kí àwọn náà ní irú Nẹ́fọ̀n ní ìpínlẹ̀ ondo tí wọ́n fi máa ran àwọn ọmọ indigent student àwọn tí wọ́n lè rí owó iléèwé san náà láti máa ràn wọ́n lọ́wọ́ bí a nírú ibi tí ìjọba àpapọ̀ ti ń ṣe bí a rí bí 100 ọmọ ní iléèwé kan ní ibiru futa àti Ondo state government náà lè ṣe okay bí a káwọn máa ṣe 50 àbí ọmọ 30 láti máa so that àwọn tó máa jàǹfààní ẹ̀ wọ́n á lè túnbọ̀ pọ̀ sí dada ere ìṣèjọba alẹ́ rẹ̀ túnbọ̀ kárí kákàkiri nítorí èmi wò pé kìí ṣe gbogbo ọmọ gbogbo àwọn èèyàn tó nífẹ̀ẹ́ láti jẹ àǹfààní nelfund ti ìjọba àpapọ̀ ni ó máa le kójú òṣùwọ̀n láti jẹ àǹfààní ẹ̀ ṣùgbọ́n tírú àwọn ìjọba ìpínlẹ̀ àbí ìjọba ìbílẹ̀ tó ń sọ pé mọ́mọ́ni wà àwọn rówó yìí kán máa lè máa channel sírú àwọn nǹkan báyìí tó ń rí i pé ìjọba àpapọ̀ ń ṣe kíní ó dẹ̀ dá jẹ́ káwọn náà ṣe láti máa jẹ àǹfààní ẹ̀ káwọn èèyàn wa náà nípínlẹ̀ Ondo àbí ìpínlẹ̀ míì tó wà kán máa jẹ àǹfààní ẹ̀ kó má jẹ́ ìjọba àpapọ̀ nìkan.
0: Ẹ ṣe dàrú èmi ò rò bẹ́ẹ̀ n tí èmi rò ni pé because ìdí tí mi fi rò bẹ́ẹ̀ NELFUND is for all students kò ní kótà kò ní pé bí iye èèyàn báyìí ló lè gbà tó bá jẹ́ gbogbo wọn pátápátá ló gba fọ́ọ̀mù ẹ̀ tó fẹ́ ṣe gbogbo wọn pátápátá náà máa fún so bí federal government bá ti take care ìyẹn ní èròǹgbà tèmi other aspects òun mo mẹ́nuba lẹ́ǹkan yẹn ni ó yẹ kí àwọn take over kan bójútó like building more lecture rooms equipping the laboratories stocking where the libraries other aspects of the universities tó máa jẹ́ kí àwọn ọmọ iléèwé ní maximum experience of being a university student or a polytechnic student. Ṣọ́rọ̀ mi yẹn yín.
1: Oye mi àgbọ́yé.
0: That is that side. Then coming out to secondary schools, I think they should focus there. Their focus should now be ṣe mọ̀ pé ẹni tó máa wá sí university yẹn secondary school láti wá. Uncommon schools ṣe bá dé àwọn secondary schools sí wa. I use my town as an example, Ajita High School. Àwọn ní like 2 or 3 years ago ni àwọn management school yẹn wò ni wọ́n á bá mi pé kí n gbìyànjú kí n tẹ̀ wá sí school yẹn kí n wá wò bẹ̀. Pé the school wọn ní class kankan. When I got there, truly, kò sí one tó jẹ́ conducive class. Sọ pé mo ń dárúkọ báyìí mo fi ń ṣe example ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí mo dẹ̀ mọ̀ pé bó ṣe rí káàkiri nìyẹn. So nígbà tí mo dé school yẹn èèyàn lè máa ké ni olóòtú kò sí classroom ẹyọ kan tó wà conducive then there's nothing I can do than to go and meet somebody who is my political leader and who I know that he has the love of the people at heart then he was still a member of House of Rep ìyẹn honourable Dr. Olubunmi Tunji Odomo a sọ fún wọn. So immediately yẹn wọ́n wá ọ̀nà láti bá àwọn agency ṣé mo àwọn èèyàn mọ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí èèyàn bá jẹ́ lawmaker wọ́n pe kíkan ní lobby tó bá wà influential wà lè lobby nǹkan. Immediately yẹn wọ́n wá àwọn agency tó ní irú project yẹn ní ọ̀dà wọn wọ́n wá wọn lọ wọ́n lọ bẹ̀ wọ́n wọ́n gbé 6 classrooms wọ́n gbé wá síbẹ̀. Tẹ bá débẹ̀ sí 6 classrooms yẹn òun nìkan náà ni classroom tó wà níbẹ̀ tó wà conducive. So ìdí mo ń gbìyànjú láti sọ ni pé the state government can focus on schools secondary schools láti máa kọ́ àwọn schools yẹn kán gba more teachers. Ṣé máa sọ fún yín pé a rí many critical subjects three wọn ò ní teachers in some schools tẹ́kọ̀ọ́ ní yàyín lẹ́nu.
1: Láwọn ìpínlẹ̀.
0: Ní we are talking of Ondo state mi ò sọ state tí n bá mọ̀. Iye bá kúrò mẹ́tẹ́ lọ sí world nìkọ̀ primary school wọ́n rí àwọn primary schools tó ń combine class that will combine primary 1 and primary 2. Kí nìdí torí kò sí teacher. Yes. I'm aware that the state government pe won gba some t-shirt in their be last year. But they mean sorry pe ko ti to about wo the number of schools to wa ni Ondo state compared to the number ton gba te wa divide won. Te dem pe every month na won yan retire. Nigba ton gba yan last year right? I tell you, I would go to Nsumodu Council, te ba wo si na won e wo iye yan ta tun retire. So there is nothing stopping us. Lati ma gba awon t-shirts yen maybe quarterly, maybe 3 or 4 times in a year. Until we have sufficiency of t-shirts. Then kon de boju to awon infrastructure of the secondary school and the primary school, because majority of them that I see, or let me say many that I see, o ni lo abojuto.
1: Pẹ̀lú àwọn àṣeyọrí lọ́kan ọ̀jọ̀kan àìlè tí ìṣèjọba Bola Ahmed Tinubu àti ó ti ṣe àtàwọn tí pàápàá lẹ́ka ọ̀dọ́ tí ẹ̀dẹ̀ tí dáà ti ń sọ̀rọ̀ ńpa ẹ̀ láti àtẹ̀kan tabanike ṣe àfojúsùn láti wo bí ọdún 2027 àbí ó ṣe máa rí pẹ̀lú àwọn ẹgbẹ́ bí ẹgbẹ́ ìrànwọ́ bí ti OYAT àtàwọn míì tó wà jákèjádò tí wọ́n ń ṣiṣẹ́ láti àpolongo àṣeyọrí ìṣèjọba Bola Ahmed Tinubu àti láti ṣiṣẹ́ gbé ìṣèjọba Bola Ahmed Tinubu lọ́wọ́. Kí ni ohun tí ẹ̀ ń fojú sùn wípé ibi tí ọdún 2027 tí ó máa já sí? Kí lẹ̀ ń wò tó máa jẹ́ àfojúsùn fún ọdún 2027?
0: We are very certain pé ní ìbò tó ń bọ̀ yìí, through the vehicles of all these groups, a máa need over 20 million votes fún ààrẹ. Ẹ fi Ondo State, ẹ fi ṣe example. Ní èyí tó kọjá, a ní ìbò tó yẹ pé just little above 300,000. But the campaign and focus now in Ondo State ni pé ka ní ìbò tó máa tó at least 1 million votes.
1: Ṣé ó dẹ̀ máa ṣe é ṣe?
0: Dáadáa, irú oyà tí mo jẹ́ alákòóso níbẹ̀ ńsìn, ẹ rí pé à ń lọ sí ìletò láti lọ máa bá àwọn èèyàn. Ìdí ẹyọ kan ta fi ń lọbẹ̀ ni pé láti lọ máa bá àwọn èèyàn wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìbò ààrẹ. Nítorí ṣẹ̀gbọ́ àwọn èèyàn wa máa nífẹ̀ẹ́ sí pé ẹni tí wọ́n fẹ́ ṣe nǹkan fún káwọn jọ fojú rin ojú kan jọ ríra wọn. A mọ iye èèyàn tó yẹ pé wọn ò dìbò tẹ́lẹ̀, ṣùgbọ́n nípa activities tá a ń ṣe tàbùkún wá padà dìbò ń sùn. Then another thing ni pé kò ń ṣe pé ìbò yẹn ò sí ní Ondo State, but nítorí pé àwọn èèyàn ò ní lọ dìbò níjọ́ ìbò, ìbò wa fi kéré bẹ́yẹn. Eléyìí ló wá jẹ́ ara nǹkan tí irú ẹgbẹ́ OYAT náà ń ṣe nìyẹn. A ní àwọn èèyàn bí tó jẹ́ bí a bi 20 per unit tó máa jẹ́ vote canvassers. Àwọn eléyìí ló máa kanlẹ̀kùn ojúlé sójúlé, máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan. Ṣé mọ̀ pé ibi ètò ìdìbò ó dàbí agbo ilé mi, ibi fámílì mi? Torí ibi tèmi ti ń dìbò, àwọn àtàjọ ń jẹ́ orúkọ kan apá lówó alé ní 100. Tó wọ́n dẹ̀ rí àwọn fámílì mi gan tó tún fẹ́ jù yẹn lọ ńbẹ̀. Tó mì pé ìdí ìbò bí agbo ilé mi, tẹ bá ní àwọn èèyàn láti ilé yẹn tó ń bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ láti káwọn wá láti wá dìbò, kò sí ìdí tá a fi ní ìbò tó yẹ ká ní jù bẹ́ẹ̀ lọ gọ́nsẹ̀.
1: Ètò ìdìbò 2027 kò ní jẹ́ APC àti Bola Ahmed Tinubu nìkan, pẹ̀lú àwọn tí wọ́n ń jáde, Peter Obi, Atiku Abubakar àtàwọn míì tí wọ́n ń jáde láwọn ẹgbẹ́ òṣèlú Ọmọyẹlé Sowore àtàwọn bẹ́ẹ̀. Ǹjẹ́ ó máa ẹrù pé ó máa ṣeé ṣe fún àfojúsùn tẹ́ ń sọ pé a lé ní 20 million ìbò fún ààrẹ Bola Ahmed Tinubu lọ́dún 2027? Ǹjẹ́ ẹ rò pé pẹ̀lú àwọn atako ẹgbẹ́ alátakò wọ̀nyí, ipò máa lè ṣeé ṣe láti lè rí oye tí ẹ̀ ń fojú sùn àbí jù bẹ́ẹ̀ lọ?
0: Ẹ ṣe olóòtú. Ṣé rí pé àwọn tí ẹ dárúkọ yìí, èmi ni Peter Obi o, èmi ni Atiku, wọn ń ṣe àjèjì sí ẹgbẹ́ APC tí President Bola Ahmed Tinubu nípa ètò ìdìbò. Ṣé mọ̀ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà wọ́n jọ wo ìdìbò ní ọdún 2023 ní tẹ́ bá rántí? Nígbà yẹn ààrẹ, ẹni tó jẹ́ ààrẹ ńsìn, President Bola Ahmed Tinubu, òun ṣe ààrẹ ńgbà yẹn. Ordinary private citizen ni wọ́n nígbà yẹn. A dẹ̀ mọ gbogbo nǹkan, gbogbo wàhálà tó ṣẹlẹ̀ leading to the election. Bí fuel scarcity tẹ bá yẹn rántí. Àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan gbà yẹn tó ń jẹ́ kí àwọn èèyàn máa bínú sí ìjọba APC nígbà yẹn. ṣùgbọ́n ààrẹ orílẹ̀-èdè wa ń sìn ọlọ́run fún ní ìtàn pè ní gift of men. Àwọn èèyàn tó ti ná wọn sí tipẹ́tipẹ́ àwọn ló lọ sí ìletò wọn pé bàbá àìtẹ́ ojú ò ní tì í. Tọ́ ṣètò àwọn èèyàn wọn tó ń dìbò tí ojú ò dẹ̀ tì í tí bàbá wọlé. Now ẹ fi Peter Obi Ẹbí ṣe example. Peter Obi won all the states ní South East. Ṣùgbọ́n dynamics ibẹ̀ ń sìn ó ti ń yàtọ̀. Ẹ wo Enugu that Peter Obi had almost 90-something% of the vote ńgbà yẹn. But báyìí ẹni tó jẹ́ gómìnà Enugu sì ọmọ ẹgbẹ́ APC ni. Ó sì ń ṣe dáadáa táwọn èèyàn nífẹ̀ẹ́ sí. Ibo tí Peter Obi ní Enugu for example ńgbà yẹn kò lè ní báyìí. Tẹ bá kúrò nínú Enugu tẹ mú state like Ibo. Wọ́n hope Usodima tó jẹ́ gómìnà wọn náà. Àwọn náà ń gbìyànjú tí wọ́n pé lọ́tẹ̀ yìí o. Bó ti rí lè tó lọ kò ní lọ. Even state tí Peter Obi fúnra wọn tán ti wá tó jẹ́ Anambra. Ẹni pé Professor Charles Oludo tó jẹ́ gómìnà bẹ̀. Ó wà pẹ̀lú Tinubu. Tẹ̀lé mú ìpínṣẹ́ ọmọ ẹgbẹ́ APC ni. Ọmọ ẹgbẹ́ APGA ni. Ó wà láwọn nǹkan tí mo kọ́ sọ lẹ́ẹ̀kan fún wọn láwọn míì tí ò ṣe ẹgbẹ́ APC. Ṣùgbọ́n tó ń ṣe tó máa dìbò fún ààrẹ wa. So níbi ẹ tún wo North níbi àwọn ibi tí Atiku win. Ní North West, North Western States, a ní 7 states. Atiku won 5 of them. But èyí tó ń bọ̀ kò lè rí bẹ̀. Because ẹ wo Sokoto. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ PDP ni ẹni tó jẹ́ gómìnà ńbẹ̀ Tambuwa tó wà pẹ̀lú Atiku. Bọ̀ báyìí ẹni tó jẹ́ gómìnà ńbẹ̀ ń sìn ọmọ ẹgbẹ́ APC ni tó dẹ̀ ń ṣe dáadáa. Tá a dẹ̀ mọ̀ pé àwọn èèyàn ibẹ̀. Tẹ bá lọ sí Kebbi náà lẹ́gbẹ̀ẹ́ Sokoto, same thing, gómìnà ńbẹ̀ ọmọ ẹgbẹ́ APC ni. Àti gbogbo àwọn tó jẹ́ olóṣèlú ògbóǹtarìgì ńbẹ̀ APC náà ń ṣe. Ìyàn ló máa mú ìbò wá. Unit ni ìbò ti máa ń wá. Àwọn kan ló wà ní unit yẹn tá máa bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìbò. Tí ẹ bá ti ní àwọn tí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí ní unit yẹn, ta lè sọ pé influential people in the unit. Based on nǹkan tó ti ṣe sẹ́yìn ni o. Kò sí bí ẹ ṣe fẹ́ ṣe ẹgbẹ́ tó ń bá ti ń ṣe ló máa wí ní unit ibẹ̀. Torí àwọn èèyàn àwọn ni irú èmi báyìí ní unit ni èmi ni Tinubu tí wọ́n rí ń bẹ̀. Because anything tó bá wá láti ọ̀dọ̀ Tinubu sí unit yẹn ó ṣeéṣe ọ̀ ní most of the time ọ̀dọ̀ mi ló máa gbà dé ọ̀dọ̀ wọn. So nídìí yẹn ibi tá a bá ń lọ lájọ́ ń lọ.
1: Ó
0: dẹ̀ rí bẹ́ẹ̀ káàkiri Nàìjíríà.
1: Kódà ẹ ṣeun láti àtẹ̀kùn àkókò tí kó wá ń papá mọ́ra tó ṣì ní àwọn ẹ̀ka ibòmí tí ó wù mí káyà ṣùgbọ́n bóyá tó bá di ọjọ́ míì a máa ṣe ìyẹn. Ọ̀gbẹ́ni Thalys Ọlọ́nìta Palowo ẹ ṣe fún àkókò yín pẹ̀lú àlórí ètò ìrìnjú mi fún ti ọ̀sẹ̀ yìí.
0: Ẹ ṣe olótú ilé iṣẹ́ yín àti ohun yín a máa tẹ̀síwájú ní rere.
1: Ẹ ṣeun. Ọ̀dà ẹ̀yin ẹ̀yẹ wa àárín ìrìnjú báyìí lọ lórí ètò ìyẹn ìrìnjú mi fún ti ọ̀sẹ̀ yìí lágbára dẹ́dà ọjọ́ mẹ́jọ ni kí ẹ tún pàdé wa nígbà tí a mú akọ̀tún ìtàn wá sí etí ìgbọ̀nyìn láti ẹ̀kan àti ń fọ̀rọ̀ jomi tòrọ̀rọ̀ pẹ̀lú Thalys Ọlọ́nìta Palowo tí ó jẹ́ ọ̀gá àgbà fún Ondo Youth Alliance for Tinubu OYAT ní ìpínlẹ̀ Ondo. Ọlásùnkànmí Olójọba ò ní orúkọ tèmi tí mo jẹ́ atọ́kùn ètò ọ̀hún títí di ọjọ́ mẹ́jọ ńkọ́ kétí kó máa gbọ́ wa nírè.
2: Aṣíwájú Bọ́lá Tinubu tó kan sára sí. Pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ ìtẹ̀síwájú tó ń gbé lábẹ́ ìlànà èròngbà ìrètí ọ̀tún. Ìrìnlúdùn ọba àjẹ́ndà ń tàn mọ́lẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè yìí. Ìtẹ̀síwájú ń wọlé o, afọlọ̀tẹ̀ ènìyàn ní ọ̀pẹ bá bù wà láyé. Ẹ káàbọ̀ sórí ètò ìríjú mi. Ètò kan wà yàmì tí ó mọ ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde. Àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé. Káyọ̀ lè gbé gẹ́gẹ́ bára tuntun nílé àtàlejò lára làá mọ̀ pé a mọ̀ ẹ̀ lábala. Ètò ìríjú mi go orí ìkànnì àdàbà.
3: Ṣé bẹ́ẹ̀ rí dàgbà sókè àwọn amáyémú gbà rọrùn
2: tó fi dórí ọrọ̀ ajé àtókò òwò.
3: Ìpèsè oúnjẹ, ètò ẹ̀kọ́, àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó mórílẹ̀-èdè yìí lé téńté. Ìpàdé ti wádìí gbogbo ọjọ́ ajé Monday. Bẹ̀rẹ̀ látago méjì sáago mẹ́ta ọ̀sán. Lórí ètò ìríjú mi.
2: Lórí ìkànnì àdàbà.
3: 88.9 FM Àkúrẹ́.
2: Ẹ jágbe káwọn káṣíra wọn wò kájọ lúbúlúbú.
3: Àwọn àṣeyọrí tí ìṣọ̀jọba rẹ Bọ́lá Tinúbú ń ṣe.
2: Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà.
3: 88.9 FM
2: Gbogbo ọjọ́ ajé Monday ni o.
3: Aago méjì ọ̀sán sáago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀.
2: Mínísítà tó ń rí sọ́rọ̀ abẹnú
3: Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.

0: awolu solu dero pese.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
3: Number

ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn ó tún dé pẹ̀lú kìwà ọ̀rọ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀láyẹlé o ìbò sí o. Ayédorí kodo èmàmà yémi tó. Ìbí ayé mi lọ o èmàmà yémi o. Bẹ̀m̀bẹ́ ròyìn òun níbi ayé lóní òkúkúyẹ́ nìkan. Bàbá ń fọmọ gọṣẹ̀, ọmọ ń ṣekú pa bàbà. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ní sẹ́ kìí ṣe páyé ti ń lọ sópin rè. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ní sáyé ń lọ òpin wẹ́rẹ́wẹ́rẹ́ o tó ti ń lọ òpin kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ayé wa o màmá ní lọ sópin o. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọtẹ́mì jẹ́ o. Àtún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò. Bẹ̀m̀bẹ́ ròyìn

0: ìpínlẹ̀ Kaduna ìròyìn kan rèé. Iléeṣẹ́ ọlọ́pàá ọbẹnu àtẹlu bí àwọn èèyàn bí wọ́n ṣe ṣekú pa obìnrin kan nílùú tọ́jọ́ pé nílùú Jos. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí tó tó wà lọ́wọ́ mi rèé. Àwọn agbébọn wọ́n ṣekú pa aláboyún àtọkùnrin kan nínú ìkọlù tó wáyé nípínlẹ̀ Plateau. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá yóò wọ ọkùnrin kan yóò wọ lọ ilé ẹjọ́ lórí bó ṣe kan obìnrin kan lábùkù. Kíni tó fà á? Kíni tó ń jà sí? Ìsáàsùn ọbẹ̀ òun lọ dájà lẹ̀. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀ lórí bí àwọn ọmọ ìbejì kan bí wọ́n ṣe ni wọ́n gbẹ̀mímì. Wọ́n kó sí kọ́tà lẹ́yìn tí wọ́n ní àwọn òbí wọn. Wọ́n pa wọ́n tì. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Àjọ NDLA wọ́n ti fi kélé òfin gbé àwọn bàbá méjì kan lórí bọ́n ṣe ti ń ta oògùn olóró fáwọn ọmọ kéékèèké níléèwé girama ní ìpínlẹ̀ Abia ni. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Mo sáré rí ìròyìn kan láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọmọ kékeré kan oná jẹ́ pé wọ́n ti yìnbọn pa nílòbù. Elédùmarè kò kúkú máa ṣàánú ni. Ọ̀gá àgbà ẹni tó jẹ́ àtẹ̀lé ọ̀gá àgbà ọlọ́pàá yányán sọ̀rọ̀ dánilójú wípé àtàwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n gba ìdáǹde wọn láìpẹ́ láì jìnà. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ilé ẹjọ́ ní kí Sowore kọ́ máa lọ sọ́gbà ẹ̀wọ̀n Kùje kọ́ lọ máa gbatẹ́gùn ń bẹ̀ náà. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ẹ wo ìpè ètò ààbò tí mò ń pè lápá ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ Nàìjíríà. Kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà rárá. Sunday Igbohò òun lọ sọ bẹ́ẹ̀. Èyí àtàwọn kòkòrò yìí míì lẹ́gbọ̀ọ́ lọ́sàn-án tòní lórí bẹ̀m̀bẹ́ ìròyìn. Ẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé ẹja tún jọ jẹ̀gbádùn ẹ̀. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Mínísítà fọ̀rọ̀ iṣẹ́ òde nílẹ̀ Nàìjíríà David Umahi lọ́jọ́ pé ó ti ké sí àwọn tí ó ń ṣe sìmẹ́ǹtì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tètè mú àdínkù dé bá iye tí wọ́n ń ta sìmẹ́ǹtì ọ̀hún. Pẹ̀lú àtọ́ka sí wípé iye bí wọ́n ti ń ta sìmẹ́ǹtì tọ̀wọ́n gógógó náà ló ti ń ṣe àkóbá fún àwọn iṣẹ́ àkànṣe amáyédẹrùn eléyìí tó ń lọ lọ́wọ́ tìyí tí ó sì jẹ́ pé ó tún ń pè fún kí àwọn tí wọ́n gba àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún kí wọ́n tún máa ṣe àgbéyẹ̀wò lórí iye rẹ̀. Èyí ṣe ni Umahi ló fọn ìpèyè lásìkò tí ó ń ka ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ níbi tí wọ́n ti ṣí ibùdó tí wọ́n ti ń ṣe sìmẹ́ǹtì eléyìí tó wà ní ìpínlẹ̀ Èkó. Èyí ṣe ni ẹni tó jẹ́ mínísítà náà ń lọ sọ̀rọ̀ níwájú àwọn tó jẹ́ olókoòwò, adarí olókoòwò àtàwọn tí ọ̀rọ̀ kan tó sì tẹnumọ́ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ló ti ṣetán láti bá àwọn iléeṣẹ́ tó ń ṣe sìmẹ́ǹtì ọ̀hún láti bá wọn wéwé ọ̀rọ̀ títí ọjọ́ kìíní oṣù kejì ọdún tá a wà yìí láti lè yanjú bí sìmẹ́ǹtì ọ̀hún bó ṣe ti wọ́n.

0: gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí ni wọ́n ti ṣekú pa obìnrin kan eléyìí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó jí ọmọ gbé. Wọ́n bá dáná sun. Kàdínà òun leléyìí ti ṣẹlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kàdínà ló jẹ́ pé ó ti bẹnu àtẹ́lu ṣíṣekú pa obìnrin kan èyí tí wọ́n ní àwọn èrò tí ó wà ní Maraban Jos nípínlẹ̀ Kàdínà tí wọ́n dáná sun látàrí ẹ̀sùn wípé wọ́n fi ẹ̀sùn kàn wípé ó jí ọmọ gbé ni. Iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ló wá ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìwà ọ̀daràn ilé àti kíkanni lábùkù àti títàpá sí òfin tí wọ́n ṣèlérí wípé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ẹ̀ ò nọwọ́ bà. Nínú àtẹ̀jáde èyí tí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà DSP Mansur Hasan tó fìtà náà ti ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ wáyé gẹ́gẹ́ bí obìnrin náà bí wọ́n ti fi ẹ̀sùn kàn wípé ó jí ọmọ gbé láì sí ẹ̀rí kan pàtó eléyìí tó jẹ́ pé wọ́n lè fi gbé lẹ́yìn wípé ó jí ọmọ gbé lóòótọ́ Vangard onígbéjáde lọ́sàn-án tòní. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Ọ̀tẹ́mi fẹ́ dá sí ni pé ọ̀rọ̀ sìmẹ́tì tó kàn jọ jáde kó bá mú sìmẹ́tì kó bá mú sàlẹ̀ díẹ̀ lórí pàṣẹ tí wọ́n jù tó ẹ̀kọ́ tẹ́mi fẹ́ dá sí ni ẹ̀ o.
0: Ẹ ṣeun 0216254991 ẹ jẹ́ àwọn ẹlòmíì. Ó gbóná ná.
2: Ó gbóná ná.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
2: Ọ̀rọ̀ obìnrin tó pa ní Kánò yẹn ni mo fẹ́ dá sí.
0: Ọ̀yà Kàdínà.
3: Ọ̀rọ̀ méje mi fẹ́ dá sí.
0: Ọ̀yà.
3: Ọ̀rọ̀ ta mọ wẹ́wẹ́ méje àtọ́nà kó tọ́nà tó wọ́n pẹ́pọ́ ó yẹ kán ti fún lára ládìgbà yẹn. Ọmọdún méje ọmọdún mẹ́ta ó wà lára wọn. Ó yẹ kán tó àbímọ kan ó yẹ kán ti fún lára ládìgbà yẹn. Jọ̀sẹ̀ fúnlá mi ló tó ń sọ láti bá àwọn Jọ̀sẹ̀ fúnlá mi.
0: Ẹ ṣeun.
3: Ẹlẹ́kẹ̀ẹ́jì ni pé ìsìmẹ́ǹtì àtàwọn tẹ́líkà kò sẹ́ńdíkì fojú fábà yìí abẹ olórúkọ lóko jẹ kankan já wálẹ̀
0: ọlọ́run. Ẹ ṣeun 0216254991. Ó gbóná ná.
4: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn.
4: Nísàlẹ̀ yìí ẹ̀ láti kọ̀lé Èkìtì.
0: Ọ̀yà ń gbọ́ yín.
4: Ẹ jọ mo bẹ àwọn aṣáájú wa. Wọ́n bá já sìmẹ́ǹtì yẹn wálẹ̀. Mo fi ọlọ́run bẹ̀ wọ́n. Lórúkọ Jésù ní tánkọ́ kò ní dàwó.
0: Àmì o.
4: Àlàáfíà fún yín.
0: Ẹ ṣeun, ẹ ṣe àdúpẹ́. 0216254991. Ó gbóná ná. Bẹ̀m̀bẹ́ ròyìn.
5: Ojú Austin kọ̀ọ̀lẹ̀ láti ìṣù àkókò.
0: Ọ̀yà ń gbọ́ yín.
5: Ó ti ní lójú pé àwọn tó kó ní Ọ̀yọ́ láti gbà yìí fi state àti federal government wọ́n má lè ṣe ọ̀kan lórí ẹ̀. Ẹ wo Enugu state wọ́n ti kọ́ba wẹ́wẹ́ gbogbo gbowó pẹ̀lú zone. Ayé owó tí Tinubu pín fáwọn gómìnà kan fi ṣe. Abeg.
0: Ẹ ṣeun 0816254991. Ó gbóná ná.
6: Ó tutù lẹ́yìn bẹ̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
6: Òkú já o ọ̀pẹ́ mi jọ dá.
0: Ẹ ṣeun.
6: Èyí tí mo fẹ́ dá sí ni àwọn bàbá àgbàyà méjì èyí tí wọ́n ká ògbó olórúmọ lọ́wọ́ tó ń ta fún àwọn ọmọ iléèwé. Tó bá ṣe ẹ̀dùn ọkàn mi ni pé kí wọ́n yẹgi fún wọn.
0: Ọ̀làgbàrà.
6: Ẹ kú iṣẹ́.
0: Ẹ ṣeun. 0816254991. Ẹ jẹ́ àti ẹlòmíì. Ó gbóná ná.
7: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn. Ẹ ṣeun.
7: Àjẹ́ Oládé láti ilé ìgbé Èkìtì.
0: Ọ̀yà ń gbọ́ yín láti Èkìtì.
7: Ẹ jọ tó bá ti já sìmẹ́ǹtì sísàlẹ̀ kó bá wa já pánù tí wọ́n fi kanlé pẹ̀lú ẹ̀ wẹ̀ jọ. Ẹ tó ètò.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. 0816254991. Ó gbóná ná. Ey, e ti te pa o. E ja wo elomi. Won ti te pa nti yan. 0216251991. Ogbono nu. Hello. Ey, o ti ja. E ja mo lo. Iyoku yo tun di ola lagbara lowo Olorun. Ta tun ma pade lori bembe royin. Opo ye mi jo oda na lo ko temi ja o. Ohun abase leni ka mo ranti pe yo ditan baba deyin wa ola. E ja gbele aye ka sirere. Ogbono nu tutu leyin. Bembe royin. Live.

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnràn ẹnìkan ò kí rí fairly used dira wọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yìí máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan ní láwùjọ ìdí nìyẹn tí ilé iṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí ilé iṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product tí wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: Ẹ máa kú lé o, a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: Ẹ bá wa kí gbogbo àwọn customers yìí, àwọn tó ti ra ọjà yín, àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ̀wò ìdọ̀bálẹ̀ rẹ̀ mo tún fìkúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product wí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó o wọ àwùjọ kí skin yẹn máa confuse àwọn èèyàn face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kidis lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tó yẹ pé mi ò ti ẹ̀rán ti dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kan kun bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti ta testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò ó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa dán tó máa wò pé èyí ti ṣẹ̀ṣẹ̀ wọ̀ lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ dédé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kí òun kàn máa dédé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí lámì ìdánilójú wípé ìjọba fi òǹtẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: Ṣẹ̀rí top touch natural skin care product is NAFDAC approved. Yàtọ̀ sí pọ́jẹ̀ tó wà NAFDAC approved a ń ṣiṣẹ́ in such a way tó yẹ pé you can buy our product you can trust it for longevity. A dẹ̀ care about your skin kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan. We care about your skin, we care about safety, we care about the environment, we care about everything that concerns your skin. So be rest assured ipe top touch natural skin care product is safe, is effective, that is what you get.
0: Nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lé fẹ́ kí àwọn èèyàn gbọ́ ń pa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ ni ṣẹ́rí ní ìrèlè a ní Mrs. Adeyaba wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ à Villa Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogba ní Orísùbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo ní Ado Ekiti Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ̀sọ ní Modern Market ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró of Meran Abuja ni ní Dutse Beauty Solution Cosmetic àmọ́ tó bá jẹ́ pé bá ṣe pé tètè capture location titi yín you can reach out to us via the number we will call a máa sọ fún yín níbi tálágbàtà wa wà then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣe fẹ́ darapọ̀ mọ́ wa tẹ fẹ́ bá wa ta ọjà tẹ fẹ́ bá top touch dòwòpọ̀ káyé yín lè máa lọ straight top bẹ́ẹ̀ ni you can reach out to us and we will supply whatever product you want. A wà ní Fanny B ní ìdojúkọ Winners College Lákùrẹ́ and they reach us on 08143992792.
0: Lẹ́ẹ̀kan sí
1: 08143992792. Ẹ má gbàgbé ṣé ẹ rí àwọ̀ yín it is something very important that you should not joke with. Kò ṣe kókó wọ ibìkan kọ́ máa wò pé ta lóde àmọ́ kó wọ ibìkan kíski ní ẹ ti kọ́kọ́ máa pariwo top touch nìkan ló lè ṣe irú ẹ̀.
0: Ìyẹn lọ ti gbọ́ o láti ilé iṣẹ́ top touch natural.

0: this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex, everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Ẹkú dédé wo yìí o, ẹ̀yin tèmi.
2: Èmi Fẹ́mi Alágbó ló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park.
3: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st di on the 26th July oṣù keje ní 77 Hotel nílùú Ìkàrẹ́.
1: Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní tún ti wá. Wọ́n máa bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín. Irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 0706532683. Lẹ́ẹ̀kan sí 0706532683. Àwọn oògùn tó pójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà tó wọ́n dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi. Máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Orí eléyìí ò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532683. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kí inú obìnrin dùn tí ò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn, inú rẹ̀ lòdì sí ọ̀. Rárá, ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé mo tún fẹ́ yà. Kí ni ìyàn tún jáde? Kí ló jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ni pé ká jẹ, ká sì máa yìnbọn ìdí, ká dẹ̀ ṣe kíni, ká ìwọ tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣe é ṣe, kí ló dé, kí ló ṣe é ṣe lọ́dọ̀ Ọlọ́run ọba? Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, ṣàmàbọ̀ lágbára Ọlọ́run, Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Yá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀kọ́ tó ń ṣe ọlágbó ara rẹ, tó ń fún ọ ní ìfòyà, tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀, kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, lágbára Ọlọ́run, Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn àti gbéra. Ẹranrun mi àwọ ẹ̀yìn mi, kí ló ṣe é lẹ́yìn? Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nípasẹ̀ Elédùmarè, ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532683. Ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Road níwájú Democracy Park, ibẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
2: Àwọn kan á ní pé ìkọrùn lágọ̀ọ́ra wọn, àwọn kan á ní pé ọkàn já wọn jẹ lára, àwọn kan á ní pé inú wọn ń gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa Ìṣẹ́lẹ̀dùmarè, máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
4: Ẹ kú dédé ìwòyí o, èmi aya Fẹ́mi Alágbó ló ń kín, tí ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
5: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st títí di on the 26th ní oṣù July oṣù keje ní 77 Hotel.
4: Tabari ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó òré yàn pè rániṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó. Tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó. Tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbó. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbó dì sí máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọ́kọ mi ní iléeṣẹ́, à ń retí yín.
1: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ò pé ẹ̀yin obìnrin ló mọ̀kàn tó ń ṣe obìnrin o àwa ọkùnrin náà ló mọ̀kàn tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa ẹ ò rí mi ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
3: Ní on the 21st di on the 26th July oṣù keje ní 77 Hotel nílùú Ìkàrẹ̀.
1: A ní ọ́fíìsì ilẹ̀ Haúsá níbo nílẹ̀ Haúsá mo ní sí Jẹ̀mẹ́ta ní Yọ́là ibẹ̀ ní ọ́fíìsì mi wà mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nu wa jà fani Fẹ́mi Alágbo. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń dúpọ̀ lọ́kọ̀ o tẹ́ ẹni pé à Fẹ́mi Alágbo aṣẹ́ o Ògùn tẹ fún wa ó ń bá wa lára mu Ọlọ́run ló ṣe o Fẹ́mi Alágbo kọ́. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo nǹkan tó bá ṣe yín máa ṣàyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Olódùmarè gbogbo ohun tó ń jẹ́sòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ èmi Fẹ́mi Alágbo. Àlàáfíà yín kò máa yín di fíáfíá o àmì o.
6: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Àdàbẹ́ FM ni wọ́n wá. Number 1 la wà. Ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803 041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686.
7: Ure! St. Thomas Aquinas College, Akure Clocks 75.
8: Arise, Aquinas, arise, strive to win their false prize.
7: On Wednesday, 24th June 2026, we shall be having essay writing and history quiz, career day for the students, alongside alumni engagement session. On Thursday, 25th of June, there will be inter-secondary school football competition and intra-school house competition finale. On Friday, 26th of June, we shall be commissioning a new project in the school. Saturday, 27th June, is the main event at the Dome Event Center, where we shall be having dinner party and award night by 6 p.m. Nigeria time. On Sunday, 28th June, will be Thanksgiving Day at Mary Queen of Angel Catholic Church, Ospiru Road, Akure, by 10 a.m. Join us as we celebrate 75 years of excellence, unity, and impact. ACA at 75.
9: ACA!
10: Jẹ́ ohun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
11: Sábẹ̀bẹ̀ sókè gbàrẹ̀dógún.
12: Ibo pẹlẹbẹ agbélálẹ̀ orí ọba mú tọ́ máa ń bèrè égbò.
11: Ẹjọ́ Yadé Tùmí nínú Orímọládé pè fi ìjẹ̀bú talẹ̀ ń
12: pè. Ebi Aládé jọ bólú ọ̀ṣùnrán náyé ọmọ lọ́wọ́ sí High Court.
11: Ilé-ẹjọ́ High Court tó máa ti dá o fọ ẹjọ́ yìí Supreme Court tó dá àwọn dúró lórí ẹ̀ orí 2022.
12: Ọ̀ṣùnrán náyé òun ẹ̀mẹ̀nalẹ̀ rẹ̀ o.
11: Ìjẹ̀bú máa nálẹ̀ síbẹ̀ o.
12: Ọ̀dá àwọn ẹbí
11: pẹ̀lẹ́ náà ti rẹ̀ yìí.
12: Àgbà kíní alẹ̀ yìí.
11: Òun alẹ̀ yìí ọlọ́wọ́ gbẹ́gùn jọ CMS.
12: Alẹ̀ Adékúnlé Ajáji.
11: Àtàlẹ́bà mi
12: ọlágbèdì kejì.
11: Ìdàkejì alẹ̀ yìí òun alẹ̀ yìí ó wá láti gbòòrò ọ̀nà kàrẹ́.
12: Títí kan Bìní Express Road.
11: Ìdàkẹ́ta alẹ̀ yìí
12: ó wá láti Yomi Òwèrè.
11: Títí kan Omi Ògbẹ́jì.
12: Ọ̀nà kẹrin alẹ̀ yìí
11: ọmọ lọ́gọ̀rọ̀.
12: Lẹ́yìn alẹ́
11: ebi aláàyè.
12: Ìlẹ́jọ́ ò yá pàṣẹ.
11: Ìdí olùpẹ̀jọ́ yìí kà á san.
12: 1,000,000.
11: Mẹ́nà yóò pẹ́jọ́.
12: Ibi àtẹjọ bó ló ọ̀ṣùnrán náyé.
11: Bọ́ gẹ́gẹ́ bí ewó.
12: Ewó bá ń jẹ́ wọn.
11: Ọdún ni kà á san 100,000.
12: Ní ọ̀ṣùnrán náyé family.
11: Gẹ́gẹ́ bí
12: ewó rẹsẹ̀.
11: Gẹ́gẹ́ ní máa ti ní ìwé alẹ̀ láti ná.
12: Ebi àtẹjọ bó ló ọ̀ṣùnrán náyé.
11: Yóò máa tètè kó gbà pẹ̀lú ẹ̀dùn kúrẹ́ alẹ̀ yìí o.
12: Tàbí tó kàárí.
11: Erébínẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni
12: High Court yóò ti wé mẹ́.
11: Olùkéde ohun gẹ́gẹ́dẹ́ bá dé jọ bó ló ọ̀ṣùnrán náyé.
12: Ọ̀gán máa ti gbá lẹ́wọ̀n dẹ̀ yín o.
13: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ̀ ní aṣara lóore tó pé.

0: àwọn wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fòǹtẹ̀ lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
2: Jẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

ètò tí ẹ fẹ gbọ báyìí òun náà ló wá láti Diocese of Iduani Church of Nigeria Anglican Communion ètò yìí òun náà ni a pè ní in such a time like this ní irú àkókò báyìí Esther chapter 4 verse 14 ẹ mọ bá wa ká

0: arekereke ari pe ogbon ti aye ni eyi o ma mu arekereke o ma mu lowo o ma mu ija lowo be si ni ogbon ti aye yi o ma mu owu kikoro o ma mu ni owo o ma mu dani o ma mu lowo ari pe ina pe ni ogbon ti aye yi tere pe ogbon ti esu ni a mo si ogbon ti esu a si mo si ogbon ti ara esu kin se nipa ti emi sugbon ogbon ti ara ni sugbon ogbon ti o ti oke wa nko eje ni pe the wisdom from above ogbon ti o ti oke wa e ti a mo si ogbon olorun bawo la se ma mo ogbon olorun ari pe jacob bakana o so fun wa bi ogbon ti oke bi o se ri ta ba wo ese iketa din ni ogun verse 17 oni sugbon ogbon ti o ti oke wa akomo ari pe ohun kini oni akomo da ni pe ogbon to ba ti oke wa ko kin ni arekereke ninu ko kin ni iwa eri ninu ko kin ro ibi sugbon ogbon to ba ti oke wa a ma ro lati ri pe ogbon o lo ma fi lo ma lo ti nkan fi dara si ti nkan fi gberu si ti te lo miran fi dara ti to nanga papa fi dara ari pe ogbon atoke oni akomo it pure ogbon atoke wa ma mo ni ko kin ni eri be si ni ko kin ni abamora ka ba won rara ogbon ti atoke wa niyan bakan na ari pe ogbon ti atoke wa a ni alaafia peaceable ari pe ni alaafia ari pe kin wa wahala kin da wahala sile laarin eni meji sugbon ari pe ogbon ti oke wa ogbon to ti oke wa ti wahala ba wa laarin eni meji abi wa ni ile ise kan o wa ni idile kan o wa laarin ijo ni o wa laarin ilu ogbon atoke wa ma wa ona lati ri pe alaafia joba bi o se ma yanju re ti alaafia si ma joba ohun la ma se kini ohun la ma wa ko ni dakun ari pe ogbon atoke wa ohun ni yi o ma ni alaafia bakan na ogbon ti atoke wa ba te siwaju o ni akomo a si ni alaafia a ni ipamora ki si soro lati be a kun fun aanu ati fun eso rere li aisi egbe ati laisi agabagebe e ba yen ogbon ti atoke wa o ma ni ipamora boya nikan se nkan kan apamora ko ni agbo ni kan tori e se bo se ri yen na laye kinu la se so afarabale and apamora na a wo bi nkan ti nri bi nkan ti nlo ko tori pe o mu o se ohun ti o ye ko se ari pe ogbon ati oke wa niyi bakan na ari pe ogbon atoke wa ni kin soro lati be ogbon atoke wa kin soro lati be pe enikan to ba ti ni ogbon atoke wa boya enikan se ro pe wa di pe won bebe won ran lagbaja si won rita won ran ta wando si won ran lamurin si iro ni o ko ni gba sugbon ogbon atoke wa o ri be o ogbon atoke wa ri pe to ba leyan to se ohun ti o to to se si ari pe ki a number be a je kini o agba be tori pe amo wi pe ko si enikeni ti o koja asise ko si enikeni ti ko le ise asise a de gba bi won ba se be si bakan na ri pe a so wi pe ogbon atoke wa o kun fun aanu ogbon atoke wa o kun fun aanu ari pe enikeni to ba ti ni ogbon atoke wa ma se aanu fun omo ni keji re ori enikeni ti ebi n pa pe ibo lo wa igba to ye ko sise ko sise igba o le bi o nipa rara o ogbon atoke wa kin se be o ogbon atoke wa so pe ibo lo wa ngba ti mo n sise o n se re kiri wa je emi la ma sise fun je rara ogbon atoke wa ma saanu to wa re pe eni ti o ba re eni ti o ni a saanu fun o wa nikan to wa nu isoro a saanu fun en to ni lo iranlowo a se iranlowo fun tori pe ogbon ti o ni ogbon yen ti oke wa bakan na so pe ogbon atoke wa a kun fun eso rere oke egun ogbon atoke wa o kin so eso buburu sugbon ogbon ti aye yi a ma so eso buburu eso to kan sugbon ogbon atoke wa eso rere lo ma so good fruit eso rere ifia wa nbe ayo a wa nbe alaafia wa nbe ibukun agbo ohun eso rere gbogbo to ti galatia ori kefa ese ikokanlegun ti o so fun wa ri pe ohun ni a ma ri ninu ogbon eyi ti o ti oke wa bakan na aso pe ogbon ti o ti oke wa ko kin segbe ko kin segbe layin leyin aisooto ori enikan to se ohun ti o to eyin gangan lo se kini o lo wa ma gbe leyin rara o ogbon to ti oke wa ko kin segbe leyin aito sugbon do ba ri ohun to pe aboya tori pe eni o sumo mi aso tori iyen wa segbe leyin rara ogbon atoke wa kin segbe leyin aisooto bakan na ogbon atoke wa ari pe ohun na kin se agabagebe ko si agabagebe inu ogbon atoke wa o ọgbọ́n àtòkè wa rí pé òtítọ́ ni ọgbọ́n àtòkè wa máa ń ṣe nígbà òsòkè ní ṣàgàkọ́ àgàbàgébè wà wà níwájú ẹni tí wà lẹ́yìn ẹ̀ ló wà nígbà tó bá dẹ́ ẹnìkejì wà lẹ́yìn ẹ̀ náà ló wà bẹ́ẹ̀ sì irọ́ ni tó bá dọ̀dọ̀ ẹni tí bí wà torí pé àwọn méjèèjì wọ́n ní aáwọ̀ pé ọ̀dọ̀ ẹni mo wà ọkọ kẹni tí má bàa pè ẹ́ lẹ́nìyàn búburú wà lẹ́yìn ẹ̀ ló wà ẹni tọ̀hún náà kọ́ má bàa pè ẹ́ lẹ́nìyàn búburú wà lẹ́yìn ẹ̀ ló wà bẹ́ẹ̀ sì rèé kò rí bẹ́ẹ̀ àgàbàgebè sọ wá rí pé ọgbọ́n àtòkè wa kì í ṣe àgàbàgebè sọ wá rí pé ọgbọ́n àti òkè wa kì í ṣègbè lẹ́yìn àìtọ́ yá wo ẹni tí ó ní ọgbọ́n láti òkè wa nínú bíbélì àpẹẹrẹ ẹni tí ó ní ọgbọ́n láti òkè wa nínú bíbélì ẹ bá wo chronicle 2 orí ìkíní ẹsẹ ìkọkànlá àti ẹsẹ ìkejìlá abala a níbẹ̀ ó ní ọlọ́run sì wí fún solomoni pé nítorí tí èyí wà lé àyà rẹ tí ìwọ kò sì béèrè ọrọ̀ ọlá tàbí ọlà tàbí ẹ̀mí àwọn ọ̀tá rẹ bẹ́ẹ̀ ni o kò tilẹ̀ béèrè ẹ̀mí gígùn ṣùgbọ́n o béèrè ọgbọ́n fún ara rẹ kí o lè máa ṣe ìdájọ́ ènìyàn mi nítorí ẹni tí mo fi ọ jọba nítorí náà a fi ọgbọ́n òwe mọ̀ fún ọ. A rí pé ọba solomoni a fi ọgbọ́n àti òkè wa a fi fún ọgbọ́n tí ọba solomoni ní kì í ṣe ọgbọ́n ayé yìí bí kò ṣe ọgbọ́n ọlọ́run a sì rí pé gẹ́gẹ́ bí a ṣe rí pé nítorí pé solomoni ní ọgbọ́n ọlọ́run ní gbogbo àkókò tí ó fi jọba ní ìsírẹ́lì a rí pé àlàáfíà jọba nítorí pé ó ní ọgbọ́n láti òkè wá gbogbo ìgbésẹ̀ rẹ̀ a rí pé ọgbọ́n yìí náà ni ó ń lò tí ó fi ń ṣe é ní báyìí ìwọ náà tí ò ń gbọ́ mi lónìí ìwọ náà fẹ́ ní ọgbọ́n láti òkè wá báwo ni àwa náà ṣe lè ní ọgbọ́n láti òkè wá gẹ́gẹ́ bí ti solomoni a rí pé ẹnikẹ́ni tó bá fẹ́ ní ọgbọ́n láti òkè wá o gbọ́dọ̀ ṣetán láti máa kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run did you want to acquire wisdom from above then you have to study the scripture o gbọ́dọ̀ máa kọ́ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run a rí pé ọlọ́run sọ fún joshua nínú ìwé joshua orí kínní ẹsẹ̀ ìkẹjọ ọlọ́run sọ pé ó ní ìwé òfin yìí kò gbọ́dọ̀ kúrò lọ́wọ́ rẹ o gbọ́dọ̀ máa ṣe àṣàrò nínú rẹ nítorí pé ọ̀rọ̀ ọlọ́run yìí òun ni orísun ọgbọ́n ẹnikẹ́ni tó bá fẹ́ ní ọgbọ́n gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ ọlọ́run ló máa ń tọ́ni sí ọ̀nà ọ̀rọ̀ ọlọ́run ló lè máa fúnni ní ọgbọ́n ohun ìkejì tí a gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ọlọ́run nínú àdúrà ask God in prayer ṣé o fẹ́ ní ọgbọ́n ni o gbọ́dọ̀ béèrè nínú àdúrà o a sọ pé solomoni ó ní ọgbọ́n láti òkè wá a rí pé tí a bá wo chronicle 2 kejì orí kìíní ẹsẹ̀ ìkẹwàá a rí pé solomoni kọ́ béèrè o kó tó di pé ọlọ́run fi fún un solomoni béèrè chronicle 2 orí ìkíní ẹsẹ̀ ìkẹwàá ó ní fún mi lé ọgbọ́n àti ìmọ̀ nísinsìnyí kí èmi lè máa wọ ilé kí n sì máa jáde níwájú ènìyàn yìí nítorí pé ta ni lè ṣe ìdájọ́ ènìyàn rẹ yìí tí ó pọ̀ tó yìí a rí pé solomoni rí pé kò sí ọ̀nà tó ń lè gbégbá ó béèrè fún ọgbọ́n láti òkè wá bákan náà tí wọnà bá nílò ọgbọ́n láti òkè wá ó gbọ́dọ̀ béèrè o jacobu orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún ó ní ta ni ọgbọ́n kù fún ó ní kí ó béèrè tó bákan náà tí ọgbọ́n bá kù fún ọ ìwọ náà nílò ọgbọ́n láti òkè wá ó gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ọlọ́run a pé nígbà tó bá dẹ̀ béèrè ọlọ́run á fi ọgbọ́n yìí á fi fún ọ a rí pé ohun ìkẹta tí a gbọ́dọ̀ ṣe tí a náà bá nílò ọgbọ́n ọlọ́run òun náà ni pé kí a ní ìbẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run sọ pé ìbẹ̀rù ọlọ́run òun ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n a gbọ́dọ̀ ní ìbẹ̀rù ọlọ́run ajá wo ìwé òwe orí 15 ẹsẹ̀ 23 Proverbs chapter 15 verse 33 ìwé òwe orí 15 ẹsẹ̀ 30 ó ní ìbẹ̀rù olúwa ni ẹ̀kọ́ ọgbọ́n àti ṣáájú ọlá ni ìrẹ̀lẹ̀ àríkọ́ ẹnikẹ́ni tó bá ní ọgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó bẹ̀rù ọlọ́run so ìwọ náà gbọ́dọ̀ ní ìbẹ̀rù ọlọ́run ìwé òwe orí ìkẹsàn ẹsẹ̀ kẹwàá abala a níbẹ̀ ló sọ fún wa wípé ìbẹ̀rù ọlọ́run òun ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ṣé ìwọ náà fẹ́ ní ọgbọ́n láti òkè wá o gbọ́dọ̀ máa bẹ̀rù ọlọ́run o gbọ́dọ̀ ní ìbẹ̀rù ọlọ́run you must fear God if you want to have the wisdom from above bákan náà ohun ìkẹrin ti a gbọdọ se ni pe a gbọdọ ma wa itoni olorun a gbọdọ ma wa itoni olorun ma wa itoni eniyan a ti ba so nipa itoni eniyan yari ni pe awon to ni ogun aye yi ma to won lo fun itoni ṣugbọn awon to ye pe won ni ogun olorun seek godly counsel awon to ye pe won ni ogun olorun awon na ni wo gbọdọ ma to lo lati ni ogbon olorun ogbon latoke wa ta ba wo iwe owe ori ikokandi ni ogun ese ogun proverbs chapter 19 verse 20 oni feti si imo ki o si gba eko ki iwo ki o le gbon ni igbehin re ere ba yen so ma pe ka feti si eko ka feti si imo eni kan to ba feti si eko to ba feti si imo gboro je eni ti o keko lati odo awon eni ti o ni imo ati ogbon olorun ohun ikarun o na ri pe gbe igbe aye iwa mimo ti o ba fe ni ogbon lati oke wa gbodo gbe igbe aye iwa mimo heberu ori kejila ese ikerin la bala a nibe o ni e ma le pa alaafia pelu gbogbo eniyan ati iwa mimo so ti wona ba fe ni ogbon olorun gbodo ma wa gbodo ma gbodo je mimo gbodo ma gbe igbe aye iwa mimo ma le pa alaafia pelu gbogbo eyan ko de je mimo ari pe ngba to ba tin se yi iwo na o se kini o wa ni ogbon lati oke wa niba je ka wo awon anfani to wa nu pe ki eniyan ki o ni ogbon lati oke wa ta ba ni ogbon lati oke wa awon anfani wo lo ni a le ri nibe anfani akoko ti a le ri o na ni pe abo ati odi abo ari pe enikan to ba ti ni ogbon lati oke wa ari pe ogbon yi lo ma je abo abo re ogbon yi na la de je kini la de je odi amodi abo yi ka ta ba wo iwe owe ori ikejile ni ogun proverbs chapter 20:22-3 oni ologbon ori ibi o je kini o yeba ṣugbọn oni awon alaigbon ope eniyan o tesiwaju asi fi iyaje sari pe ogbon ologbon yen won lo je kini ori yako ti ri ibi yen nigba to de ri ibi ari pe o farapamo nitori oluwa eni to ti ri ogbon to ni ogbon gba to ba ri pe ibi nbo a je kini o asapamo a fi arapamo ṣugbọn eni ti ko ba ni ogbon a tesiwaju a o si fi iyaje bakan na eni kan to ba ti ni ogbon o ma ran lowo lati se ipinu ti o to ari yen nu aye oba solomoni ari pe nigba ti a mu awon obirin meji yen alagbere kan sun o sun le omo re o pa pe ikeji o wa gbe omo ikeji re ṣugbọn ari pe solomoni se idajo yen ni iwe awon ba kini ori keta ese iketa din ni ikeji din ni ogbon ari pe o se idajo yen tori pe o ni ogbon lati oke wa bakan na ari pe ogbon lati oke wa o ma fun eniyan ni alaafia eni kan to ba ti ni ogbon lati oke wa o ma ni alaafia iwo ara mi to gbọn mi loni nje wo na fe ni ogbon lati oke wa gbọdọ ko jọ wa aye re fun Jesu eni kan ti o ba jọ wa aye re fun Jesu ari pe ko le se ohun gbogbo ti a la kale yi keniyan ki o le ni ogbon lati oke wa ko ni le se o so iwo na onilo lati gba Jesu Kristi gege bi oluwa ati olugbala re epe nigba ti o na ba gba Jesu Kristi gege bi oluwa ati olugbala o na ni won la fi le ni ogbon lati oke wa o ogbon yi na la ma to lati se ohun ti o to ati ti o ye ni oruko Jesu mo gbadura bi o se jowo kan re fun Jesu ni akoko yi ni oruko Jesu olorun a tewo gba o e je ki a gba adura olorun ayeraye agbe oga yan ologo oluwa ogo ni fun oruko omo re adupe fun oro na ti e ti ran jade ni wakati olorun ayeraye oluwa o se oluwa ogo ni fun oruko omo re o fun gbogbo eti ti o ti gbo ni oruko Jesu oluwa gba adura aya igba se oluwa e ma yonda re fun won oro na ti a gbo loni ni ikeyin ojo oluwa jare o ma jo da wa lejo ṣugbọn ko da wa lare kale ma yin o ni oruko Jesu Kristi ni agba adura amen
1: ibukun ni fun o bo se ti gbo oro yi na ojo mejo ni ka to pade lori eto iru akoko bayi lati Diocese of Iduani Church of Nigeria Anglican Communion alaafia ni fun

kókó àtàwọn wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: ẹ̀yìn ìyàn ọlọ́run ẹ máa gbọ́ nǹkan o. Nígbà tí yóò bá fi dọdún 2050, ìwọ́ tó jẹ́ májèsí, ó ti di géńdé lọ́dún 2050. Sàmọ̀rí àsìkò yìí yóò ti darúgbó kẹ̀jẹ́kẹ̀jẹ́ lọ́dún 2050. Arúgbó léwa yóò ti rè wàlẹ̀ àṣà kó tó dọdún 2050. Ṣé àṣà àti ìṣewa kò ti ní bàjẹ́ tàbí kó pòórá títí dọdún 2050? Ìbẹ̀rù ọlọ́run kọ́ lọ́dún 2050. Àwọn aṣekúpani kọ́ lọ́dún 2050. Irú àṣà wo la máa ṣe lọ́dún 2050? Aṣọ wo la máa lò lọ́dún 2050? Àwọn ọmọge òde òní báwo wọn ṣe rí lọ́dún 2050? Ìpínlẹ̀ mélòó ni yóò wà lórílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2050? Ìwà páǹlé lọ́dún 2050? Èdè mélòó ni yóò kù nílẹ̀ yìí lọ́dún 2050? Ọrọ̀ ajé wa báwo ni yóò ṣe rí lọ́dún 2050? Ẹ pàdé olówó kéré Joseph Awere tí ń dààmú sọ̀nà bá a ṣe fìran ọjọ́ iwájú hàn lórí ètò alárojinlẹ̀ kan tá a pè ní ọdún 2050. Ètò yìí la gbé kalẹ̀ láti wo sàkún ọjọ́ iwájú bí àwùjọ yóò ṣe rí lọ́dún 2050.
1: Ìdè tí mo rà ní ìràǹrà. Ìdè tí mo sọ ní sòǹso. Ìdè tí mo sí ní sìnsìn. Ọmọkú wọlé ló bá já mi ń dè lọ. Àwọn ọ̀mọ̀ràn ní kí ni mo fẹ́ fọmọ ikú ṣe? Mo ní wọ́n sọmọ ikú jẹ ni. Ìdè tí mo rà ń rà ń rà. Ìdè tí mo sọ ń sọ ń sọ. Ìdè tí mo sín sín sín. Ọmọ ẹyẹlé wọlé dé ló bá gbé mi ní ìdè lọ. Wọ́n wá bẹ̀rẹ̀ pé kí ni wọ́n fi ìdè ọmọ ẹyẹ ṣe. Wọ́n ní wọ́n tù yẹ́ wọ́n sì sun ọmọ ẹyẹ jẹ. Ìdè tí mo rà ní ràǹrà. Èyí tí mo sún sún sún. Ìdè tí mo sín sín sín. Ọmọ ẹranko wọlé lọmọ ẹranko bá gbé mi ń dè lọ. Wọ́n ní kí ló tọ́ sí ọmọ ẹranko? Wọ́n ní pípa jẹ ló tá sí ọmọ ẹranko. Nígbà tó bù ṣe gàdà tó bù ṣe gèdè. Ìdè tí mo rà ní ràǹrà. Èyí tí mo sún ní sún sún. Èyí tí mo sín ní sín sín. Lọmọ ẹni wọlé ló bá já mi ń dè lọ. Lábá ní kí ni mo fẹ́ fọmọ ẹni ṣe? Mo ní bí ọmọ ẹni bá wọlé. Tó gbé ní ń dè lọ. Ọmọ ẹni ló tó gbé ní ń dè. Bàbá mi gbọ́fá. Mo gbédè rẹ̀. Ọmọ ẹni náà ní gbédè ni. Gbogbo ẹyin yànlè yànlè. Ẹ máa wà lèyàn. Nítorí pé tí ó padà wá já sí fífẹ́. Mo rí pé kì í ṣe gbogbo àlè. Ni wọ́n rí mú ni ọmọ ẹni tí ń bu ìkéyàn. Torí gbogbo ẹni tó torí owó tó yan agánni gan lálè. Bó bá bí ọmọ náà tán hàn hàn hàn ni ó máa wò. Ṣébẹ̀ mọ̀ pé Adélébọ̀ tí ń bá tó lóyún ti ń jẹran sínrín. Ọmọ ẹlẹ́nu gúngùn ni ó máa bí. Èèyàn tó fẹ́ mẹ̀túkúrú. Bó bá bímọ kalẹ̀ tán ojú ọmọ náà yóò máa wá mi. Bí ò ṣe ni àìgbọ́n. Ẹnìkan ìwòsùnsùn kò gbọ́n bọ̀rọ̀. Ló dífá fún ajé tí ń jẹun lẹ́ẹ̀kúnlé ọ̀lẹ́. Èmi nìkan ò lè sùn. Àtilé ni irú ẹni báyìí ti ń mú obìnrin rẹ̀ lọ́wọ́. Àbí kọ́ lówó tí ó fi ṣe connection. Mo ò ní súnmẹ́ lórí mi. Olúwa ẹ̀ yóò rìn jìnnà sáàtàn ni o. Gbogbo tí wọ́n ti ń fẹ́ ni kí ìyàwó mi má bá mi fẹ́. Àbùkù lolúwa rẹ̀ fẹ́ kàn. Wọn ò sì ní fẹ́ obìnrin tẹ́nìkan ti fẹ́ rí láyé. Wo olúwa ò ní lóbìnrin ni. Bó o bá sì wò sùsùn tó ti fa alájàpá lóbìnrin. Ó gbà kámú ni. Òní Ìbàdàn ọ̀la Èkó. Bá a bá ṣe tán á lọ rìn náà jà kú tọnu. ninu agberu ninu onimoto ninu asobodi kadu won ba pa body na fi ngoko pajawiri esimiro pipa fun ruwa iwon ni yan gbona mo lai soka seri biara le o ba gba body ara ode oni ri mi nimu awara wa ni eja kilo funra wa eni gbangba mo je ese ni koro emi ese ni koko oluwa gbe mi jade gbe mi ja gbangba ita gbangba la pata duro si ori ni papa se bi ere oda kurukuru mo ye eti nbe lale odo eni gbangba mo je oluwagbe mi ja gbangba olayanju george oni mo gbadun yin baba eni soro so sari akwara ku mo pe nkan tin so won oda wede na o si mo pe nkan tin so won oda bi akwara pa ba mo pe nkan tin so won oda ni akwara pa oni ma re lule nigba gbogbo ti were ba mo pe nkan tin so won oda were oni woja ni oho oni apati ko lapati baba ta le le gba ti won doju boko ohun yo so ko san mo fi were dan wa wo ijo kijo ni jo asewin ayo kayo la yo didirin gbogbo tin pa wa lerin abe olohun oba mo jo pa wa lekun samani tin lo tinrin la ni adugbo yi ati ni gboro oba to yo yesu fu ni kanga dakun ko wa yo boro se buru to o dabi ki ba lele fi lele fo bere pe ko mo se ba lele lo sugbon kini kan ni the joy a matter of time on tin tan lodun egun o ma lagba yo fo wora kara ye je ko si bo se le to o mpo wa dero

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kíyìn ẹ̀ka alẹ́ àsìkò iṣẹ́ látàárọ̀ ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ rédíò Adaba FM. Ètì ìdọ̀tún Yàkùrẹ́ ìlú Laramọ̀kìnlá Wàtá tí ń gbóhùn sátẹ́gùn. Fọlájìn Oyetayo níròyìn yìí ṣáájú náà. Ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àwọn ọlọ́pàá tẹpẹlẹ mọ́ ìgbìyànjú láti dóòlà àwọn ọmọ iléèwé tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Ilé ẹjọ́ fi Sowore pamọ́ sọ́gbà ìtorí ọmọnìyàn ṣe ti kùjé. Wàhálà tuntun míì ló tún gbòde kan báyìí nípínlẹ̀ Plateau níbi àwọn agbébọn ti ṣekú pa àwọn èèyàn 22.

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn
1: kan. Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
2: Iroyin re lekunrere. Igbákejì ọ̀gá àgbà yẹn ọlọ́pàá ilẹ̀ yìí eléyìí tó wà nígbàna ọ̀rọ̀ ètò ààbò ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ yìí Adégògè Fáyọ́adé ló ti sọ̀rọ̀ ìdánilójú wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó ń tẹ àwọn olùkọ́ eléyìí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni yóò rí ìtúsílẹ̀ wọn gbà. Fáyọ́adé ló sọ̀rọ̀ ìdánilójú ọ̀hún lónìí ọjọ́ ajé lásìkò àbẹ̀wò kan eléyìí tó ṣe sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tó wà ní Ìkẹjà níbi tó ti bá àwọn tọ́rọ̀ kan sọ̀rọ̀ lórí ọ̀nà àgbà láti lè jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò tó ń bọ̀ fẹsẹ̀ rinlẹ̀ dáadáa sí i. Ó sì lálàyé pé gbogbo ẹ̀ka iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò tó fi mọ́ àwọn aláṣẹ ìjọba tọ́rọ̀ kan ni wọ́n ń gbé ìgbésẹ̀ tọ̀sán tòru lójú náà ti lè jẹ́ kí àwọn ènìyàn tí wọ́n jí gbé ọ̀hún kó rí ìyọ̀ǹda wọn gbà láyọ̀ àti àlàáfíà. Ó fi kún pé gbogbo ètò tó ń ti àgbéǹde tó ń lọ lọ́wọ́ lẹ́ka ọ̀rọ̀ ètò ààbò ni yóò tún jẹ́ kí nǹkan túbọ̀ gbèrú sí i lẹ́ka iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀sun ló ti bẹ̀rẹ̀ ṣíṣe ìwádìí tó ń ti fífi kélé òfin gbé àwọn afurasí jàǹdùkú lẹ́yìn ìṣekúpani ọmọ ọdún mẹ́rìnlá kan lásìkò àkọlù eléyìí tó wáyé nílùú Lòbú níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ní agbègbè ìpínlẹ̀ náà. Ọmọkùnrin náà eléyìí tó dolóògbé ìyẹn Ezekiel Ọlápàdé lọ ta àbọ̀n déédé bá láláìrò tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn agbébọn dì amọ́ra ogun ṣàdédé síná àbọ̀bọ̀lẹ̀ nítòsí ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn lánàá ọjọ́ ìsinmi. Ìròyìn jẹ́kọ́jẹ́ ni wípé àwọn tó ṣe àtakò náà ni wọ́n ti kọ́kọ́ wà níkàlẹ̀ ní lágbègbè ọ̀hún kó tó di wípé wọ́n lọ sí ibi tí wọ́n ti ń ta ẹmu lóde kejì sẹ̀kẹ́tẹ́rìátì ọ̀hún kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní dáná ìbọn bolẹ̀ lákọlákọ. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀sun Abiodun Ọjẹ́lábí ṣe lálàyé pé ń ṣe ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà tó fi mọ́ akitiyan láti lè rí dájú wípé wọ́n fi kélé òfin gbé afurasí náà. Eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Saheed tí gbogbo èèyàn mọ̀ sí Tanfia ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀sun wọn fi dá àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún lójú wípé gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ àkọlù náà ni wọn yóò fi mú kàtà òfin. Wàyí olùpè fún ìdásílẹ̀ ilẹ̀ Yorùbá Sunday Adeyemo tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Igbòho ló ti ṣe lálàyé pé pípè fún kí ọ̀rọ̀ ètò ààbò kó túbọ̀ mọ̀yán lórí sí eléyìí tó ń jà fún ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ yìí òun ni láti tako ìwà ipá tí kì í sì ṣe ẹ̀yà kankan tó bó ti wulẹ̀ kó mọ̀. Ọ̀rọ̀ ń lo wáyé ní ìdáhùn sí ìpẹ́lẹ́ tí àwọn èèyàn tó jẹ́ Fulani ilẹ̀ yìí pé níbi wọ́n ti ṣe rọ Ààrẹ Bọ́lá Tinubu àti Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé láti lè jẹ́ kí wọ́n dá lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ tó ń sọ lórí ọ̀rọ̀ àìsí ètò ààbò ní agbègbè náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀ Ìgbòho ló tako ọ̀rọ̀ eléyìí tí àwọn ẹgbẹ́ ọ̀hún sọ tó sì ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí ẹni tó ń gbowó èkúrò ọ̀ràn sáwo lórí ọ̀rọ̀ àìsí ètò ààbò ní tìbútòrò ilẹ̀ yìí. Ó fi kún wípé ipò tó ń wà ni láti tako ọ̀rọ̀ ìjínigbé ìwà ipá tó ń ti ìṣekúpani àti wípé àwọn ọ̀daràn eléyìí tí a jẹ́ ìwà ìbàjẹ́ ìjínigbé ìṣekúpani bá sí mọ́ lórí ló yẹ kí wọ́n máa fi mú kàtà òfin. Ìgbòho ló wá pè fún ìṣọ̀kan àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà.

0: ìròyìn abala àwọn amúlùúdùn tó ń ti ìròyìn eré ìdárayá ẹ má yín kúrò nbẹ à ń padà bọ ẹ kú kalẹ.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E.
1: Sálárì. Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-L-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
0: Ẹ káàbọ̀ padà fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ̀ lè kàn sí wa lórí ìtàkùn ayélujára wa www.adaba889.fm tàbí kẹ download application Adaba FM lórí Google Play Store. Bákan náà ni ẹ lè fìrí sọ́wọ́ sí wa láwọn ojú òpó bá ń dọ́rẹ́ wa gbogbo wọ̀nyí www.facebook.com/adabafm88.9 lórí Facebook àti Adaba889FM lórí Instagram àti X wa. Adaba FM TV láwà lórí YouTube wa. Bákan náà ni ẹ lè fi sọwọ́ sí wa ní Newsroom at Adaba 889.fm. Ìròyìn ń tẹ̀ síwájú. Nínú ìròyìn ilẹ̀ òkèèrè wa fún tìrọ̀lẹ́ tòní, akọ̀ròyìn iléeṣẹ́ rédíò Adaba FM Ọ̀pẹyẹmẹjọ Ọ̀dà ti wà níkàlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ rí. Ìròyìn ilẹ̀ òkèèrè wa Ọ̀pẹyẹmẹjọ Ọ̀dà ti wà níkàlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ rí.
5: Ẹ̀káàbọ̀ sórí ìròyìn ilẹ̀ òkèèrè lálẹ́ òní. Àwọn aláṣẹ ètò ìlera lórílẹ̀-èdè Congo ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ó lé ní 1,000 àwọn èèyàn ní apá ìlà oòrùn orílẹ̀-èdè ọ̀hún ti àìsàn ẹ̀bólà tó ti kọlù, tí àwọn tó tó bíi 384 tí wọ́n sì ti gbẹ́mìí mì tìgbà tí ó ti bẹ́ẹ̀lẹ̀ lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Iléeṣẹ́ tó ní sí ọ̀rọ̀ ètò ìlera lórílẹ̀-èdè náà ni wọ́n fi léde wípé àwọn tó lé ní 1,000 ní àìsàn ọ̀hún lọ kọlù, táwọn tó tó bíi 100 wọ́n ní ó kéré tán àwọn tó lé ní 395 ni wọ́n sì wà ní ilé ìwòsàn tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ láwọn ibùdó tí wọ́n ti ń ṣe ìtọ́jú àìsàn ẹ̀bólà tí wọ́n kó wọn sí. Àwọn aláṣẹ ètò ìlera ọ̀hún wọ́n tún wá fi léde wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tọpinpin àwọn tí wọ́n ṣe alábàápàdé pẹ̀lú àwọn tó ní àìsàn ẹ̀bólà ọ̀hún. Wọ́n ní 95% àwọn èèyàn ọ̀hún ni wọ́n ti rí. Àwọn tó tó bíi 125 ni wọ́n ti ṣe alábàápàdé àwọn tó ní àìsàn ọ̀hún tí wọ́n ti ń tọpinpin wọn báyìí lọ́wọ́. Ẹ̀wẹ̀ lórílẹ̀-èdè Màláwì, àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún tó lé ní 3,000 ni wọ́n ti kó padà báyìí sílẹ̀ bàbá wọn láti orílẹ̀-èdè South Africa látàrí ìkọlù tó ń ṣẹlẹ̀ sáwọn àtọ̀rìn wá ti ń bẹ lórílẹ̀-èdè South Africa. Aṣojú orílẹ̀-èdè Màláwì nílẹ̀ South Africa Stella Ndau ó fi léde wípé àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún tó lé ní 1,000 ni wọ́n ti kó wọn padà sí ilé wọn báyìí nígbà tí àwọn tó lé ní 1,000 tí wọ́n sì wà lójú ọ̀nà lọ́wọ́. Ó tún fi léde wípé àwọn èèyàn tó tó bíi 500 ni wọ́n fi sọ̀kù padà láti orílẹ̀-èdè South Africa, èyí tó mú kí gbogbo wọn kó tó bíi 3,000 ó lé díẹ̀. Ìkó wọn padà ọ̀hún kò sẹ́yìn ìfẹ̀hónúhàn tó wáyé ní Johannesburg àtàwọn ìlú míì níbẹ̀rẹ̀ ọdún tá a wà yìí, tí wọ́n fi ń tako àwọn tọ́jẹ́ àtọ̀rìn wá tó wà ní orílẹ̀-èdè náà. Àwọn ọmọ ilẹ̀ Màláwì ni wọ́n ń bẹ̀rù lórí ìkọlù ọ̀hún, tí wọ́n sì ní kí wọ́n kó àwọn padà sí ilẹ̀ bàbá wọn. Orílẹ̀-èdè Màláwì wà lára àwọn orílẹ̀-èdè nílẹ̀ Adúláwọ̀ tí àwọn ọmọ wọn tí wọ́n kojú onírú ìkọlù lórílẹ̀-èdè South Africa tí wọ́n ti ń kó wọn padà sí ilé wọn báyìí. Ẹ̀wẹ̀ ẹni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà J.D. Vance àti abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Iran Mohamed Bagah Kalibaf ni wọ́n ti parí ìbásọ̀rọ̀ báyìí ní orílẹ̀-èdè Switzerland lójúnà àti lè rí dájú wípé òpin débá ogun eléyìí tó ń ṣẹlẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì. Ìyẹn ṣe ni ìfikùnlukùn ọ̀hún ní orílẹ̀-èdè Pakistan àti Qatar. Iná jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ lọ́jọ́ ìsinmi tó kọjá tó sì tẹ̀síwájú títí di òní láìwo ti àwọn ìpèníjà eléyìí tó jẹ́ pé ó kojú wọn. Ṣùgbọ́n àwọn igun méjèèjì ni wọ́n sì ń tẹ̀síwájú lórí àwọn kókó ọ̀rọ̀ tí wọ́n gbé sí iwájú wọn. Nínú àtẹ̀jáde tí wọ́n dìjọ fìtà ní àwọn ikọ̀ tí wọ́n ń pẹ̀tù sáwọ̀ ọ̀hún ni wọ́n ti ní ìbásọ̀rọ̀ ọ̀hún. Ìlú ti parí tó sì jẹ́ pé àwọn díẹ̀díẹ̀ ondoku ti won yo fi enu oro ko si lose ta wa yi awon iko orilede america won fi lede wi pe itesiwaju tin lo lowo lori gbogbo ilana lati le je ki oju opo strait of hormuz ko si wa ni sisi fun awon oko oju omi agbepo eleyi ti won gba oju ona na pelu iranwo lati je ki ogun simi laarin orilede israel ati awon iko alakatakiti exbola ni apa gusu ile lebanon saju oni ibasoro ohun lakude nlo ti deba leyin ti won ni are orilede america o soro kan eleyi to je pe o bi awon iko asoju orilede iran ninu nje ibi ti ari mori lori iroyin le okere fun ti asale tuni opeyemi jordan loroyin fun le ise adaba fm
0: labala iroyin amuludun wa fun ti role tuni adegboye gala ni na wa ni kale eja gbo ekunre re
2: e kabo sagbero yan wa muludun ta sale tuni o n se fe loju opo tiktok ni pela lo ti pari gbogbo eto igbeyawo re ni ibamu pelu ilana igbalode lati le so afesona re javis daya nipa bo ti se san owo ori re ni lubi ni pela lo foro na lede loju opo alagbelebu re o salaye wi pe ohun ti rinrin ajo lo si ilu javis lati lo se eto igbeyawo na ni ibamu pelu isese ilu won o salaye ajodun ohun gege bi ibere igbesi aye tuntun ninu igbe aye awon mejeji o si dupe lowo molebi totun ati molebi tosi fun atileyin ati adua ibukun ti won fi fun won o fi kun pe bayi ohun ati javis yo wa gbajumo sise agbelaruge fun ojo waju won ati wi pe ohun ti ku loja lati di oko enikeni yato si javis ayeye igbeyawo lona igbalode ohun waye leyin ose belenja ti pela to ro javis lati so ndoko ninu irin ajo won lo si orilede ghana gbajugbaja aderin pe ke osonu ni officer woos nlo ti tako iroyin kan wipe ohun kede ipapoda ojulumo nkan iyan brother shaggy iroyin ohun lo ti gba oju opo ayelujara kan leyin ti enikan loju opo alagbelebu sesi fisita wipe officer woos nlo ti fi iroyin ibado je wipe brother shaggy ti dologbe sowo soju opo instagram re nigba to nsoro tako iru iroyin be officer woos lo wa fi akale aworan iru iroyin be sowo soju opo instagram re ninu eye to tin kede wi pe irogbaya oni oro na ninu oro to fi lede latenu awon agbejoro re aderin pe ke osonu ohun kede wi pe ohun fi iroyin ku enikeni sowo soju opo ayelujara ohun bo ti wo kori iroyin ohun wa salaye atejade na gege bi agbelero lasan lati le se awon ara ilu lokan o si fikun wi pe iru enikeni to n gbe iru ayedoru iroyin be lede n lo sese ko foju wi na ofin laipe oko lara awon osere sinema agbelewo to tu je aderin pe ke osonu kemi ikusedun eni tawon eniyan mo si mommy wa n lo ti fi lede wi pe ife to ni si iru awon ere tawon eniyan kan mo nse ninu sinema agbelewo n lo sokun fa idi to n wo ti fi doloko titi di akoko yi osere ohun je ko di mimo wi pe o soro fun gidigidi lati le ri orekunrin tori pe ohun toke ohun saba mo n fa si ohun ni iru ere tawon okunrin ba se ninu sinema agbelewo tori be ohun o nife awon okunrin to n bari lojukoju mọ́mí wa wá sọ̀rọ̀ nípa òṣèré sinimá àgbéléwò ọmọlẹ̀ south korea kan lee min ho ẹni tó jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọdún ń lò ti ń dúró láti rí èèyàn tó ní ìwà eléyìí tí lee min ho ọ̀hún tó wù nínú sinimá àgbéléwò boys over flower tó sì jẹ́ pé títí di àkókò yìí lòun ò tí ì rí ó fi kún pé òun ti ń súnmọ́ ọgbọ̀n ọdún báyìí ìfẹ́ tó ń sì ní sí irú àwọn eré táwọn òṣèré bá ṣe nínú sinimá ó ń kó ipa púpọ̀ púpọ̀ nínú ìdí tó ń sì fi dá wà gẹ́gẹ́ bí aláìláde orí ìròyìn àwọn amúlùdùn wa kò ní jù báyìí lọ lórí ìròyìn àṣálẹ̀ wa tòní adégbòye gala ní lorúkọ tèmi.
0: lábala ìròyìn eré ìdárayá wa fún tìrọ̀lẹ́ tòní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù galatasaray lórílẹ̀‐èdè turkey ni wọ́n wá gbogbo ọ̀nà báyìí láti lè jẹ́ kí atamátàsọ ọmọ orílẹ̀‐èdè nàìjíríà victor osimhen tó ń ṣiṣẹ́ ajé nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún kó wọ aṣọ ìgbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹsàn-án lójú náà ti lè jẹ́ kí wọ́n rí ibi dè mọ́lẹ̀ dáadáa ṣáájú ìdíje ti líìgì àgbọ̀jọ́ orílẹ̀‐èdè ọ̀hún lè tún yóò gbéra sọ láìpẹ́ jìnnà osimhen ló wọ aṣọ ìgbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀karùndínláàádọ́ta láti ìgbà tó ti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù napoli eléyìí tó ṣe wípé aṣọ ìgbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀hún ó ní atamátàsọ ọmọ orílẹ̀-èdè argentina mauro icardi ń gbé wọ̀ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà tí ròyìn sì jẹ́ kó yé ni wípé mauro icardi òun ni ó fi ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún sílẹ̀. ìgbésẹ̀ ń kọsẹ̀ yín ara ọ̀nà eléyìí tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù galatasaray ń gbé lójú náà ti lè jẹ́ kí wọ́n dè é mọ́lẹ̀ dáadáa sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ńlá ìwo bí àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan nílẹ̀ europe bíi manchester united arsenal real madrid barcelona atletico madrid àti ikọ̀ chelsea ti ṣe ń wa àtàmọ́tàṣe ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ìròyìn jẹ́kọ́yẹ́ ni wípé michael carrick ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá nínú ikọ̀ manchester united òun ló wá gbogbo ọ̀nà báyìí láti lè jẹ́ kí wọ́n gbé victor osimhen wá sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti manchester united ìròyìn jẹ́kọ́yẹ́ ni wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù galatasaray ló tún gbà lérò báyìí láti lè jẹ́ kí wọ́n fún ní okun balógun gẹ́gẹ́ bí balógun nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún lẹ́yìn ìgbà tí mori kadi tó bá ti kúrò nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà wáyé o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Besik Stars lórílẹ̀-èdè turkey ni ìròyìn jẹ́kọ́jẹ́ ni wípé wọ́n ti ń palẹ̀ ara mọ́ báyìí láti lè jẹ́ kí wọ́n ta adé àárín gbùngbùn mọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń ṣiṣẹ́ ajé nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Wilfred Ndidi tó jọ ọjà bá ti sílẹ̀ ṣáájú sáà eléyìí tó ń bọ̀ lọ́nà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ni ìròyìn jẹ́kọ́jẹ́ ni wípé wọ́n ní wọ́n retí mílíọ̀nù mẹ́wàá owó ilẹ̀ europe gẹ́gẹ́ bí owó eléyìí tí wọ́n ta ọmọkùnrin náà lẹ́yìn ìgbà tí wọ́n rà ní mílíọ̀nù mẹ́jọ euro owó ilẹ̀ ilẹ̀ òkèrè ní nǹkan bí ọdún kan sẹ́yìn ìdíje ní nǹkan ò sẹ́nu rẹ̀ fún báyìí lẹ́yìn ìgbà tí wọ́n ti kéde akọ́nimọ̀ọ́gbá tuntun Vincenzo Italiano nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù eléyìí tó mú kí ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n kó mọ̀ sí nínú àlàkalẹ̀ akọ́nimọ̀ọ́gbá tuntun ọ̀hún ní sáà tó ń bọ̀ lọ́nà wáyé o agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú forílẹ̀-èdè egypt mohamed salah òun ló ti fi ìdùnnú rẹ̀ hàn látàrí bí ó ti ṣe léwájú ikọ̀ orílẹ̀-èdè ọ̀hún láti jẹ́ kí wọ́n gbé gbá orókè nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńláyé eléyìí tó ń lò lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè egypt òun ni wọ́n ṣe dáadáa lẹ́yìn bí wọ́n ti fẹ̀yìn orílẹ̀-èdè new zealand bẹ́lẹ̀ pẹ̀lú àmì ayò mẹ́ta sẹ́yọ kan nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọ́n gbá náà ìgbégbá orókè ọ̀hún ló mú kí orílẹ̀-èdè egypt kó fòfẹ̀rẹ̀ sí ipò àkọ́kọ́ báyìí nínú ìpín kẹfà eléyìí tí wọ́n wà ẹ̀wẹ̀ àwọn ìfigagbága ìdíje nínú ife ẹ̀yẹ àgbáńlá yìí ọ̀hún ni yóò máa tẹ̀síwájú lálẹ́ òní bákan náà tó a ò ní rí ju báyìí lọ lábala ìròyìn àṣálẹ̀ wa fún tìrọ̀lẹ́ tòní patience olùṣègùn lólóòtú ròyìn fọlájìn oyè táyọ̀ ló mú wá sí ti ìgbọ̀ yín iṣẹ́ wa ò nídìí iṣẹ́ láti èdùmarè ó dàrọ̀.

0: ibo lo ti n gbọ mi ọjọ
1: Tuesday
0: Ìlọrin
1: Stadium
0: Ìlọrin
1: agbo
0: méje láàárọ̀
1: wòlíì
0: yìí ti ń wọ̀lú
1: o
0: agbo méje ní ọjọ́ Tuesday bí n bá ti ń parí ní Sango Ìlọrin mo mọ́ rílé o máa ní agbára o máa burú fún èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ níbo lo ti ń gbọ mi Kwara
1: State
0: ẹjẹ́ jáde pọ̀ wọ́n máa bílẹ̀ gbogbo announcement yẹn
1: rí
0: ipò gẹ̀ẹ́tì rẹ̀
1: rí
0: ẹ̀yẹ́ rẹ̀ Ìlọrin o
1: Ìlọrin
0: olúwa wígbé ẹ jáde tán
1: o jáde o
0: ẹ kẹ́pẹ́ olúwa ẹ jẹ́ kẹ́pẹ́ olúwa ní kutukutu òwúrọ̀ stadium lọ́lúwa pé aṣọ funfun
1: aṣọ wà
0: ní kó wù ọ́ yáda ní kìdọ́rù olúwa wígbé gbogbo èèyàn yóò ní aṣọ pélébé kan lọ́wọ́ tó jẹ dúdú aṣọ pélébé kan tó jẹ dúdú Ìlọrin o ẹ mọ̀ jáde o
1: 23
0: ẹ sọ fúnra yín
1: bẹ́ẹ̀ni sọ
0: olúwa wígbé kẹ́ mú aṣọ dúdú
1: aṣọ dúdú
0: àti abẹ́rẹ́
1: bẹ́ẹ̀ni sọ
0: ẹyọkan
1: abẹ́rẹ́ ẹyọkan
0: abẹ́rẹ́ ẹyọkan
1: abẹ́rẹ́ ẹyọkan
0: a fẹ́ fi gbàdúrà
1: kábíyèsí o
0: ẹ dìde
1: ẹ jẹ́ dìde
0: 23
1: ni o
0: ní stadium
1: stadium la máa lò
0: aago méje
1: méje àárọ̀
0: àárọ̀
1: àárọ̀ ni o
0: bàbá ti ń parí ní Ìlọrin ẹ̀yin ọ̀rọ̀ ọ̀fà
1: ọ̀fà
0: ẹ̀yin náà máa gbọ́dẹ̀ ti yín ẹ máa múra lẹ́ o ẹ̀yin ọ̀rọ̀ òṣogbo
1: òṣogbo
0: ẹ máa gbọ́dẹ̀ ti yín o ìkírun o
1: ìkírun
0: ìkírun o
1: oyè sà
0: ìkírun o
1: ìkírun
0: wòlíì tún wò lúbọ̀ ó máa ní agbára èṣù dáràn sàtánì àtàwọn ogun rẹ̀ wọ́n gbé o mama aran mi si o
1: emi
0: ni wòlíì rẹ ní àkókò
1: yìí
0: ohun olúwa ni
1: o
0: aran mi si o. Ẹ pariwo ogoogo
1: ogoogo ogoogo ogoogo ogoogo.
2: Thank you Jesus. Thank you Lord.
0: Ẹ wo ogo.
2: Bẹ́ẹ̀ni. Hallelujah.
0: Gbogbo èèyàn náwó ẹni fẹ́ pa ọmọ mẹ́ lọ́wọ́.
2: O kọ Jésù.
0: Ikú gbígbóná kó pa báyìí báyìí.
2: Àmì Jésù.
0: Ẹni gbé ayé rẹ wọnú ìmùlẹ̀ lọ.
2: Orúkọ Jésù.
0: Ara kó pa ẹni yẹ báyìí báyìí.
2: Àmì Jésù.
0: Ti ń gbọ́ mi ọjọ́
1: Tuesday
0: Ìlọrin
1: o
0: stadium Ìlọrin agbo méje láàárọ̀ wòlíì yìí ti ń wọ̀lú o agbo méje ní ọjọ́ Tuesday bí n bá ti ń parí ní Sango Ìlọrin mo mọ́ rílé o ó máa ní agbára ó máa burú fún èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ níbo lo ti ń gbọ́ mi Kwara
1: State
0: ẹjẹ́ jáde pọ̀ wọ́n máa bílẹ̀ gbogbo announcement yẹn rí ipò gẹ̀ẹ́tì rẹ̀ rí ẹ̀yẹ́ rẹ̀ Ìlọrin o
1: Ìlọrin
0: olúwa wígbé
1: oyè sà
0: ẹ jáde tán
1: o jáde o
0: ẹ kẹ́pẹ́ olúwa
1: kábíyèsí o
0: ẹ jẹ́ kẹ́pẹ́ olúwa
1: bẹ́ẹ̀ni o
0: ní kutukutu òwúrọ̀ stadium lọ́lúwa pé
1: stadium la máa lò
0: aṣọ funfun
1: aṣọ wà
0: ní kó wù ọ́
1: bẹ́ẹ̀ni o
0: yáda ní kìdọ́rù olúwa wígbé
1: kábíyèsí o
0: gbogbo èèyàn yóò ní aṣọ pélébé kan lọ́wọ́ tó jẹ dúdú
1: ayérayé o
0: aṣọ pélébé
1: kan
0: tó jẹ dúdú Ìlọrin o
1: Ìlọrin
0: ẹ mọ̀ jáde o
1: ẹ dìde
0: 23 ẹ sọ fúnra yín
1: bẹ́ẹ̀ni sọ
0: olúwa. Oluwa wiwe.
1: Yes sir.
0: Kamu aso dudu.
1: Aso dudu.
0: Ati abere.
1: Bene sir.
0: Eyokan.
1: Abere yokan.
0: Abere yokan.
1: Abere yokan.
0: Afe figbadua.
1: Kabese o.
0: Edide.
1: Eja dide.
0: 23.
1: 23 ni o.
0: Ni stadium.
1: Stadium la ma lo.
0: Ago meje.
1: Meje aro.
0: Aro.
1: Aro ni o.
0: Baba ti pari ni lori.
3: O tu fiji lori.
0: Eyin aro ofa.
3: Ofa.
0: Eyin na ma gbode ti yin. E ma mura le o. Eyin aro osogbo.
3: Osogbo.
0: E ma gbode ti yin o. Ikirun o.
3: Ikirun.
0: Ikirun o.
3: Oh yes sir.
0: Ikirun o.
3: Ikirun.
0: Woli tun wo lu bo. O ma ni agbara. Esu daran.
3: Yes sir.
0: Satani ata won wogun re.
3: Mo
0: gbe o. Mama.
3: Yuma.
0: Aran mi si o.
3: Emi
0: ni woli re ni akoko
3: yi. Your prophet is time.
0: Ohun Oluwa ni o.
1: Bene o.
0: Aran mi si o.
1: Bene.
0: God bless you all.
1: Olorun mo buko won yo.
0: Yo dara fun o.
1: Amen.
0: Iwa ganga.
1: La rica.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí ó yá ẹsí pẹ́ẹ̀lì celery
1: SELARIE
0: salary bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
1: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
3: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ kanlẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkún àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ọkàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lù gọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kẹrẹ wà bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
4: Mo kí onílé mo kí àlejò ànífàìsàn lògbà orúkọ tí èmi ni Babangana tí gbogbo ayé máa pè ní Bàbá Kérewà aláṣẹ àti olùdarí Stand Action Koboko èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kàn sí mi.
5: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street nílùú Àkúrẹ́.
4: Phone number mi 08164122777.
6: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Àdá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa, má fi dẹ́gbula.
4: Bàbá kẹrẹ
5: wà. Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
6: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. Bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn ún ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún rọ ẹ ni oríkèríkè ara ń rọ ẹ ni àbí àti rìn ibùsùn ọ̀kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Ìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
4: Babangana, Bàbá Kérewà.
5: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
6: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
4: Phone number mi 08164122777.
2: 7-7.
7: Agbo marugo takebe, ohun ni agbo temi gbe kakiri ti olomokunrin to ma le dangaja to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun dada bo se sun te tele gogo ru ko bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba ton a tu pada si bo se nse ni iru ko bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun o awa ki nse yi a ki nse ohun itoju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni odo mi boye o wa nitori okan re
8: kan si mi ni ile ise wa to wa ni Ifelotu Street off Continental Street Akure
9: Babangana Baba Kerewa phone number mi 08164122777 08164122777
10: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
11: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
10: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
11: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
10: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
12: Eku le gbogbo ma juro ko aroko bodude gbogbo agbe tin be loke egan e mo si wa ku amojuba chemical blue boat yo age bi dogun kokoro tin fa gbe lokan bale tapapapu uru ekun oko korikori gbogbo legin ti lo ti be e ti ta ko ta ilu ko lo gbogbo korikori yin koko yin lorun so yin da lai mo se ekun oko korikori blue boat ni eko wora loni keyin na ori yato bi koko yin ba tin ri tele gan be fi ni blue boat a pon lo we bi ede yiyan bi blue boat se ngogun ti korikori na ni o mo fu koko yin lokun so jinwene bi ata eleke kia kia ni se blue boat yi be na lo lagbara lati dabo koko yin fojo pepe ile ise wakot limited lo po po fawun agbe oni koko ti korikori nda laamu isowo ti ise blue boat koja adanwo koja be ajo koko research institute of nigeria ati gbe yewo wo tu jan lo nte gba e le rira ni gbogbo le taga to nta ojulowo ogun korikori jake jado orilede nigeria chemical blue boat ni e bere fun ki korikori o dagbere foko yin fun ekunrere alaye e pe 0811-891-0336 tabi 0811-891-0234 blue boat ekun oko korikori de eku orire gbogbo ma
13: je guy why you dey smile like this wetin happen
14: cuz I don't win trip to go abroad
15: you too could win in the Goldberg back to bar promo visit any participating outlet buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play terms and conditions apply Goldberg the gold standard not for sold to persons under the age of 18. Drink responsibly.
16: So things don't easy for Nigeria now.

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì celery.
1: SELARIE Salary.
0: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
4: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
5: Abba ayé òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gọ́ kòrí agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
6: Guy, why you dey smile like this? Wetin happen?
7: Cause I don't withdrew to go abroad.
8: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
9: Àwọn máa tẹ́ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
10: Oo, bẹ́ẹ̀ là á bí ni, ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Oo, ọ̀rẹ́ mo ti gbìyànjú
11: olùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460-6419 0706460-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
12: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bọ́yọ̀ fẹ́ béèrè kankan bọ́ fẹ́ béèrè onímọ̀rẹ̀ kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064-60-6419 07064-60-6419 kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa apẹ́ẹ́rẹ́ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ lẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀ ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ọ̀mọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064-60-6419 07064-60-6419 64 60 64 19. Nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gege bi epo hun fe subu eyin ewa won baba wa ewa won baba baba wa elomi won a lo 100 odun won a lo 100 odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won to ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na ma pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se wa pe ni kaka oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yamilen opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wo ni bi fi abia odi

0: ẹ wá polówó ọjà yín o.
1: Ẹ polówó ọjà rẹ.
2: Polówó ọjà rẹ.
0: Ẹ yá polówó ọjà yẹn o.
1: Polówó ọjà ẹ.
3: Polówó ọjà ẹ.
2: Polówó ọjà rẹ.
4: Ẹ máa bọ̀ kẹ ẹ wá polówó ọjà yín.
5: Ẹ wá polówó ọjà yín o. Àkọ ẹni ẹran mọ àpolówó owó mẹ́ta o.
6: Ẹyin èèyàn mi, ẹ wá polówó ọjà yín.
7: Nínka yín, yánu ká irẹ́ rú náà yá ọ̀nà náà yó nu nìyẹn.
6: Ènìyàn mi kété, ìyá polówó ọjà rí o.
8: Ẹ wá polówó ọjà yín.
9: Ẹ dẹ́wìn la polówó ọjà wọn o.
10: A kà bá ń dá igbe ń gbé manava níbi ìrà, a náà ń òwú, a kà wá vé ti pàrọ̀nù rẹ̀ ni o, dù wá wé ti pàrọ̀nù rẹ̀.
6: My people, come and advertise your goods and services.
0: Polówó ọjà rẹ.
8: Ẹyin yẹjẹ yẹn ti ya, ń wí ẹ wá polówó ọjà yín.
0: Ẹ máa bọ̀ kẹ́ wá polówó ọjà yín o.
1: Ẹ jẹ́ ká polówó ọjà wa o.
11: Ẹ máa bọ̀ kẹ́ wá polówó ọjà yín o.
8: Gbogbo ẹ̀yin yẹ ẹjẹ́ kọ̀ líṣì mi, ìyẹ́ ẹjẹ́ arúgbó bíi tèmi, ń wí kẹ́ máa bọ̀ kẹ́ wá polówó ọjà yín o.
12: Polówó ọjà rẹ.
13: Come and advertise your products and organizations on Paronu rẹ.
14: Má dúró dégbà tí wọ́n ta lè ṣe ní gbàǹjo. Polówó ọjà rẹ pẹ̀lú Ọlọ́run Fẹ́mi Àjàkáyé, Mr. Mario fúnra ẹ̀ lórí ètò Paronu rẹ.

0: ṣètò.
1: Ẹ káàlẹ́.
0: Alẹ́ ni tó ṣètò. Inú àwọn.
1: Ohun tá a bá mọ̀ a máa dáni lójú. Bá a sì mọ́ a máa ṣàgbẹ́ ni.
0: Ìyá sọ pé a dáwọn lò.
1: O náà ni mo fi wà lórí ìkànnì alálùbáríkà tó jí aṣáájú tọ́lọ́wọ́n ọba mi ò sì ní jẹ́ kéwé ẹ̀ náà ó padà rú wẹ́wẹ́. Adaba.
0: Ọlọ́run fẹ́ mi ni. Ọlọ́run fẹ́ mi ni.
1: Àwọn tèmi náà ti darapọ̀ lálẹ́ òní. Ká tún dára wa lẹ́kọ̀ọ́. Tí ọ̀rọ̀ gbogbo wa lọ́rùn. Tọ́lọ́wọ́n ọba mi náà tí ó jẹ́ kí gbogbo ẹ̀ náà ò tún ní ìtumọ̀.

0: ẹ̀nẹ́ wàláì kò sí rọ́ńbẹ́ ẹ tún jẹ́ kí n sáré fún yín ní ọ̀pọ̀ nọ́mbà tí ó ṣe yín láǹfààní lálẹ́ òní. A tún máa gbìyànjú láti dára wa lẹ́kọ̀ọ́ tó yááyé. Ṣé ẹ gbàgbé? Ọlọ́run fẹ́ mi àjàkáyé lorúkọ mi. Idán bàbá idán ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀. Olùfẹ́ Ọlọ́run ọba. Ìkẹrẹ òsì ní kákó lórí mi láéláé. Àti gbogbo ẹ̀dá tí wọ́n ń darapọ̀ ọmọ mi.
1: Wọ́n ní alẹ́ ni tó ń ṣèlò, àrònú rẹ̀ lálẹ́ ni tó ń ṣèlò.
0: Ìmọ́lẹ̀ lójú ń mú dé.
1: Wọ́n ní alẹ́ ni tó ń ṣèlò yìí, èkó sábà tẹ̀sán.
0: Ojú ò ní ṣeṣẹ́ imú, imú náà ò ní ṣe tiẹ̀. Ó ní ohun tọ́láwọn ọba àmẹ́ ya olúkúlukù láti máa ṣe. Òun náà ni mo fi ń kí yín lálẹ́ òní ibi òní rí báyín. Ayọ̀ tẹ́mi àti yín náà fi bẹ̀rẹ̀ láàfi parí ẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run. Ṣé o ti kọ nọ́mbà mi ńlẹ̀ nítorí yóò ṣe yín láǹfààní tọ́pọ̀? Mo ní bọ́ bá yá, ayì sódù ṣe mo jẹ̀bi. Bẹ́yàn ọba wá sílé ayé bí ọ̀bá rí dáúlà lò. Ìtàn tí ò níyì ná máa fi rú onítàn náà pa. Ọlọ́run ọba mi o. Àmì.

gbogbo ẹ̀dá tí wọ́n wà láyé náà ni wọ́n ń gbàdúrà pé kí ọlọ́run ọba mẹ́kọ́ lànà fún ọ ká sì rí ṣe ṣùgbọ́n ṣé bá a ṣe ń gbàdúrà náà lọ́lọ́run ọba mi náà ṣe ń dá wa lóhùn kí ló máa ń fà á tí àdúrà ọ̀pọ̀ a sì máa gbà.

0: Mommy Shun Trading Stores wà ní number 39 ní dojúkojú St. John and Mary Hospital, Odo Koyi Street, Akure. Telephone 080-33-89-4569. Lẹ́ẹ̀kan sí 080-33-89-4569.
1: Ẹ kálẹ̀ òdòdó ọmọ Ọlọ́run. Oruko mi ni Woli Timothy Adegoriola ti gbogbo eniyan mo si baba olowo iyanu akede oro igbala nki yin wi pe e ka le ni bi gbogbo ti e tin gbo mi
2: iwọ taye n pọ loju ti nkan dori kodo fun ti gbogbo e wa polukuru musumo lowo lowo dabi pe o le rona abayo tete dide fuya sare tete ma bo lodo baba olowo iyanu iyen ni olowo iyanu prayer center and physical healing nibi ti igbala iwosan idande ati itusile kuro lowo ila ilu aye ti duro je o ma wo ra re niran o olowo iyanu prayer center and physical healing wa ni oluwa gbo temi quarters ilala obalogun off ifewara road ko sere ile ife wala yeta biebe adura pe baba olowo iyanu sori awon ero bani soro won yi 08038709441 ati 08077909412 ni olowo iyanu prayer center and physical healing idandi re daju
3: boya ninu aye ni baba aye
4: akoko gan na ni oba mi sore
3: boya
4: fún gbogbo ẹ̀dá tí wọ́n wò ó pé àṣeyọrí dùn lóòótọ́ ọlọ́run ọba àmẹ́ náà ní ń gbé ní lékè ìrọ̀ ò sí ń bẹ̀ o ṣùgbọ́n bàbá làkàkà tóhun tá a fẹ́ jẹ́lé ayé bàbá sì gbìyànjú àti làkàkà lórí ohun tó wà lọ́kàn wa ó ṣeéṣe kí ẹ̀dá kọ́ wà bẹ́ẹ̀ kí gbogbo ẹ̀ náà kọ́ mẹ́ sì dùn fún un is 08033793018. Aje ki ma ki Shebo ti mo young weather. Omo ina ni won paru ni gboro la koko yi. Ijo kana lowa. Magbe se fun awon ti o so lenu. Lóòótọ́ aláàánú máa ń wà olóore ó sì máa ń wà. Abó ti gbàgbé ọ̀rọ̀ yìí ni wọ́n ní àjùmọ̀bí kọ̀ọ̀kan tàánú ẹni ọlọ́run bá rán sí ẹ̀dá náà la máa ṣe ẹ̀dá náà lóore. Adéwálé Michael ọba mẹ́wàá nílùú Edo nípínlẹ̀ Edo. Ọ̀pọ̀lọpọ̀ a máa kùnà olóore. Ọ̀pọ̀lọpọ̀ láláàánú ẹ̀ a sì fílẹ̀. A sì lọ ran ẹlòmíì lọ́wọ́ tí ò jìnà sí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan gbúdọ̀ wà nínú ayé ẹni kó lóore kó tó rí ẹ̀dá. Ẹ̀dùn náà bí wọn ò bá gbà mí gbọ́gbọ́ yìí. Ìdí tó ò gbúdọ̀ láti jókòó tẹtẹrẹ rèé o. Wọ́n á sì sọ fún ẹlòmíì pé wá láàárọ̀ la wá bá mi. Bọ́ bá ti dé mo fẹ́ fún un ní nǹkan báyìí báyìí àbí mo fẹ́ ṣe ọ́ lórí. Bẹ́lòmíì bá máa dé wọ́n máa wá fi èní dáhùn ní ọ̀la dọ́ọ̀la fún irú wọn. Kí ló máa ń fà á? Ṣé wọ́n gan ò fúnra lórí ìrìn àjò yìí? Ọmọ ò bá ti wá látàárọ̀ ọ́ kí wọ́n sọ ní gbólóyìn pé wọ́n ti lọ ìrìn àjò. Ẹlòmíì ẹ̀yìn nígbà tó bá dé tí ó kù díẹ̀ kó wọlé ẹlòlóore yẹn dà wọ́n lè sọ pé ó ti kọjá lọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ni ò yẹ kí irú yín fọwọ́ lé àbí fọwọ́ fà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ní ń gbà á sọnù lọ́wọ́ ẹni ṣùgbọ́n tí ẹ̀dá ò bá ní onímọ̀. Ìrìn àjò yìí a máa ṣòro fún ẹ̀dá láti rìn. Àwọn tọ́lọ́run ọba mi gbà fún tí wọ́n wà lókè. Wọ́n a máa sọ púpọ̀ bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ wọn gan náà ni wọ́n ń fi ọ̀nà wọn ni. ṣùgbọ́n tí rìn àjò ẹ̀dá bá fẹ́ rọrùn. Ẹnìkan gbúdọ̀ wà ń dinná tí ọ̀jẹ́ kí náà ò ná òkú. Ẹ mọ̀ pé wọ́n máa ń sọ̀rọ̀ pé Ọlọ́run ọba àmẹ́tọ́ wà nídìí àrò pé kì í sùn lóòótọ́ ni o. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà iṣẹ́ delivery Ọlọ́run ọba mi a máa fi rán ni o. Ó dàbí kí ẹ̀dá kó dó sí abẹ́ igi òrombó. Ọsàn yìí sì ń jábọ̀. Ó wá dúró sójú kan kọ̀la kàkà pé apá ibi tó ń wọ̀ láti yan ó ṣeéṣe tí ọsàn yìí bá jábọ́. Iyọ́ ọ̀fọ́ yóò sì túká. Kò wá ní ṣe mo fẹ́ ni ó fẹ́ mú. Ìgbìyànjú yìí kì í ṣojú lásán o. Ẹ jẹ́ kí n dúpẹ́ lọ gbogbo ẹ̀dá tẹ darapọ̀ mọ́ mi lálẹ́ òní. Nítorí àkókò tí ọba mi ṣọ̀rẹ́ gan lọ́fàá. Bàbá ọlọ́wọ́ ìyanu tọ́lọ́run ọba mi ń lò fún gbogbo àwọn èèyàn lákòókò yìí. Ó náà ní nọ́mbà wọn. Kọ rọrùn láti jí ọkọ ìyàwó máa fọwọ́ gbáyà pé kò síṣòro. Bí ọba ti sówó lọ́wọ́ ọmọkùnrin, àṣẹ ò ní dùn lẹ́nu ẹ̀. 0803793018 ní nọ́mbà mi fún gbogbo ẹ̀dá tẹ̀ ń wò pé ẹ fẹ́ polówó lórí ètò yìí ká fi tiwa ká fi gbé yín lárugẹ. 0803793018 lórí Facebook Ọlọ́run Fẹ́mi Àjàkáyé Ọlọ́run Fẹ́mi Àjàkáyé Iré.

fìran ló fi ń jíṣẹ́ ẹni ní kọ́kọ́rọ́ ló ń ṣílẹ̀kùn òjíṣẹ́ ọlọ́run àyànfẹ́ olódùmarè agbáwo lee níjọ sẹ̀lẹ̀ prophet dr alex ọmọjọwọ jp sẹ̀lẹ̀ alex wòlíì tí ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ìyanu pẹ̀lú àmì òróró tó lágbára ìpè rẹ̀ ti lu ayéjára káàkiri orílẹ̀-èdè yìí kọjá sókè òkun lọ́dọ̀ àwọn funfun ọ̀rọ̀ ń jáde àṣẹ ń tẹ̀lé ni má lóyún ọ̀ràn sí kún kó pi rọrọ kí ni ń dá láàmú lórí ọmọ ni iṣẹ́ rẹ ni ìlàkàkà rẹ lágbo òṣèlú ojú ogun layé o alágbára ń fipá wọ̀ ni ẹni bá sùn ni kì í sún síwájú má dóni dọ́là gbéra ó yá lọ́dọ̀ wòlíì sẹ̀lẹ̀ alex calvary parish Similoluwa olokun agbaluku arigidi nbo lo ti nbo boya lati ipinle kogi ni abi kare ni ti o ba ti wo arigidi akoko pe olokada o ma tu o debe kelele ni gbogbo ojo isegun nla kan se isin laago mewa arose ago mejila osan atuye ogo jesu n duro de o e pe baba woli dr alex omojowo jp si number yi 08035248215 laikan si 08035248215

gbogbo ẹyin baba tẹ kun gbọn gbogbo ẹyin baba to wu ke le se baba daada ṣugbọn ti o sori ofẹ an gba ladua pe ka dani waye ko so ekun yin ko so de rin yawo mi ti sokoda laimo se tori aini toro obirin mi ti so ako le eda laimo se tori aini kobo lapo ani junior wa sori dadi e oniranu ni ale mi nikan mo gbo bukata gbogbo onu ile iko ti e ba mi da si rara oniranu ni baba yin e wo baba yin bo se n baradarada kaakiri mi wili se ni baba yi jade to lo rugbere ponpon tori ati le mo 1000 naira bo wale lale tomo mi ba ri nkan ti baba e n se nita lati le mu toro kobo wa sori tabili ah o ma bomi je loju ani ti yawo mi ba tolo n ba fun iyawo mi lori ofe lati ri struggle igbiyanju oko e nita ise to ko e n se wahala to ko e n tori bo lati le pe kan le rowo mu bonu a bomi je loju ẹgẹ́ ń fira mi ṣàpẹrẹ mo ti kú lákàtà ìyàwó mi látàlẹ́ àná kó tó padà rí mi ó tún dìrọ̀lẹ́ ọ̀la láti alẹ́ àná àná kọ́ ni sunday kọ́hún ìyàwó tuntun ìyàwó ọ̀sìngín tí gbé ìyàwó ìgbé oní tó bá dọ̀la 23 báyìí ni marriage mi máa pé 2 months happy wedding anniversary to me and my baby bẹ́ẹ̀ni on the 23rd of April ni mo lọ lé ẹjọ́ lọ sọ pé mo fẹ́ gbé ìyàwó ìyàwó ọ̀sìngín ìgbéyàwó ò tí ì pé oṣù méjì tán o ọkọ ti ń fìyàwó lẹ̀ fún bí ọjọ́ méjì mẹ́ta kò ń ṣe nǹkan tó rọrùn àwọn ọkọ míì ti jáde ń lé báyìí a ti tọ́sẹ̀ kan wọn ò wóbìnrin lọ o àti jẹ ti lé tara àwọn náà wá lọ ẹ̀yin ìyá ẹ̀ mọ̀ bínú bẹ́ẹ̀ bá ti lọ sanwó skú ọmọ ẹgẹ́ kọ́ ọmọ ìmọ̀ tó bá jẹ́ bàbá ẹ̀ ló fún yín lówó ẹ̀ ẹgẹ́ kó mọ̀ wípé dádì ẹ̀ ti ní kí n lọ sanwó skú ẹ̀ o tẹ́ ẹ bá dé skú ẹ sọ fọ́mọ pé mo ti sanwó skú ẹ̀ o dádì ẹ̀ ti kówó skú ẹ̀ fún mi wọ́n ní kí n san o mo dẹ̀ ti gbàre sí ẹ̀ kó mọ̀ dọ́jọ́ iwájú káwọn ọmọ ìmọ̀ máa rí bàbá wọn bí aláìní nǹkan ṣe ọ̀rọ̀ ìfẹ́ ńlá pètò yìí ẹja sọ̀rọ̀ nípa àfẹ́ ìgbìyànjú àwọn bàbá ò kéré nu ayé dádì ẹ̀ ti kówó skú ẹ̀ fún mi o junior má bínú dádì ẹ̀ ti fún wọ́n ti sẹ́ǹdí owó sí mi pé kí n fi dáná jẹ́ kí n sáré lọ sọ́jà kí n lọ ra oúnjẹ yẹn wá

0: gíga.
1: Èyàn tó ń sáré àti di bàbá àti ronú kó mẹ́sẹ̀ rẹ̀ kó lè kó tó wọnú ìgbéyàwó. Àti
0: ìkan
1: tó ní ṣe bí akọ lórí aya.
0: Àti gbéyàwó lẹ́jọ́
1: wọlé ìwọ bàbá mo kan sára sí ọmọ gúúsù bàràǹdẹ̀.
0: Mo yìn yẹn mo dà ń sáré.
1: Ìwọ lòkúta ẹ̀là tó ń múlé ayé balẹ̀
0: nítorí
1: ronú.
2: Bẹ́ẹ̀ mi dádì, a ní no problem àtọ̀.
1: Ìyàwó àtìsí ṣe ń jìn náírà lápò mi.
0: Kò ṣe ń wí dégbè ga.
1: Ẹni àwẹ̀ aṣòrí kọ́ àmọ́ sọ sínú bíi tìmùtìmù olómi.
0: Ẹ̀lẹ́ ẹ̀lẹ́.
1: Ọ̀pọ̀ ìgbà ní bàbá mi kanlẹ̀ bí ẹlẹ́dẹ̀ gan.
0: A ní.
2: Bẹ́ẹ̀ mi dádì, a ní no problem àtọ̀.
1: Ìyàwó àti ẹ̀mí sí òsí o.
0: Lẹ́.
1: Bí o sówó lọ́wọ́ ìdùnnú ò sí. Kí la ya fẹ́ jẹ́ kí lọmọ fẹ́ mu ìdùnnú baba ni.
0: Ìrònú náà pọ̀ pọ̀.
1: Bọ́mọ wọlé ẹ̀kọ́ baba tún kò ṣiṣẹ́.
0: Ẹ̀lẹ́fẹ́.
1: Bani baba fẹ́ lọ sábánijó ogun bá le.
0: Àbíkà.
1: Èyàn tó ń sáré àti di bàbá àti ronú kó mẹ́sẹ̀ rẹ̀ kó lè kó tó wọnú ìgbéyàwó.
0: Àbí ìkan
1: tó ní ṣe bí akọ lórí aya.
0: Àti gbéyàwó lẹ́jọ́
1: wọ bẹ̀rẹ̀
0: pàtàkì.
3: Ìdọ̀tí dé.
4: Ó dé.
5: Kákákákákáká ibi ti pa gbogbo àrùn wọlẹ̀.
4: Àjò ti ń jó gbogbo àìlera wọlẹ̀ tí gbòǹgbò tí gbòǹgbò. Ògùn tá a fẹ́ wí àtẹ̀gbò pọ̀pọ̀.
5: A jẹ́ bíi idé márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi tú ni sílẹ̀ gbanilọ́wọ́ ó ń ta ni ó ń roni.
4: Àrùn tí ń dani gúnlẹ̀ bí àfiṣe.
5: Káìkàìkàì. Ọ̀tọ̀ ni Pfizer Bonaba capsule. A jẹ́ sọ pé ni ò tó nǹkan. Iléeṣẹ́ AAT Trado Medical Service ló pa àwọn oògùn yìí pọ̀. Ó nílò ọmọnìyàn kára ó dátaká nínú àrùn tó sọ ni di kọ́sítọ́mà abẹ́ẹ̀dì. Àjọ NAFDAC yí rí ẹ̀wù. Wọ́n kan sára sí yàn ló ń tẹ̀ gbà. Wíwùlì. Mímọ̀rọ̀ nípa ìlera tó ń dààmú àgọ́ ara yín. Ẹ kàn sí iléeṣẹ́ AAT Trado Medical Services Limited ní nọmba 73 Oshinle Quarters. Lẹ́gbẹ̀ẹ́ Ibo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Tàbí kẹ́ pé 0803-444-7184. 0803-444-7184. Dẹ́wò làwọn bó ṣe rí àṣeyọrí.

0: kakaka lojo ogunle.
1: Alani, welcome now.
2: Oyin damola de ola lati Libya. Eka le salafia le wa lapa be yen. Yes, ati debita lo. Feyin ti ri number AAT Tradomedical mu. Iyen gbugbu eyin te ni ipe ni jabe ba dori papa. Te le gba bolu yen ko wonu awon daada. Elo bi agbe bolu doju awon bayi ese o di koloro. Ko ni le gba bolu wonu bo ba ti e gba bolu ti e wonu awon gan gbugbu e o do mi ko ni le ri short iwon daada oju opote e ma pe AAT Tradomedical sire fun imoran ati itoni sona nipa bo lati rin 0803 444 7184 0803 444 7184 be ba pe won ti mo ba gbe e fi ateji se sile fun won message won ma dam boju ba mo.
1: Alright,
2: remi dore dodomi adegboye ga ala ni mo ti wa lapa birere domi mi remi asale awon ololufe lele ise rapa bi ta de eyin ti igbagbo yin o ba ti bere ife mu e lo sun ti gbagbo yin o ba ti bere ife mu e lo sun muda shiru olayemi saliu iya pupa grace olakunle fadipe asale eleyi a fin celebrate awon baba asale ere palade ma pe ojo wo le ti jo sere pa keyin be ba ti mo pe e ni le corporate e ni le drive mi kebi na drive yen ba wo le pe wole o mi o fe won ti sun to ba je kon ti sun ti yawo yin ba ti sun aboko yin ti sun e ma pe wole to ra ma sere pa en to ba de ti sun e le ba sere pa 0816 251 9991 0816 251 9991 tani first caller mi lale hello somebody e kale o hello shalafi alewa
3: shalafi alewa
2: mommy nko
3: mommy wa nbi
2: okay e gbe phone fun won
3: okay
4: hello sir
2: e kale ma shalafi alewa ma
4: Bẹ́ẹ̀ sẹ́ta
2: lẹ́sà. Orúkọ wo dáàdì máa ń pè yín?
4: Ìfẹ́ mi ló máa ń pè mí.
2: Orúkọ wo lẹ̀yìn náà máa ń pè wọ́n?
4: Olówó orí mi.
2: Ok, ọjọ́ wo lẹ̀yìn àti dáàdì ti ṣeré pa last?
4: Ah, ó ti ṣe díẹ̀ sá.
2: Ó ti ṣe díẹ̀.
4: Bẹ́ẹ̀
2: sá. Láìkẹ́. Láìkẹ́.
4: Mi ò tó mi láìkẹ́.
2: Ok. Kí ló wá ṣẹlẹ̀?
4: Ẹ
2: gbé fóun fún dáàdì. Ọjọ́ wo lẹ́yìn? Mọ́mí ni ó ti pẹ́ tẹ́tí jọ ṣeré pa last.
3: Ó ti pẹ́ tẹ́tí ṣeré pa bẹ́yìn.
2: Ṣé boring husband ni yín ni? Now, ṣé inú yàrá lẹ wà àbí pálọ̀ àbí living room?
3: Inú yàrá lẹ wà.
2: Inú yàrá? Ok, nǹkan tá a máa ṣe lélẹ̀ ṣé èrò wà lọ́dọ̀ yín bẹ̀yìn àbí dúvẹ̀ ṣọ́pẹ́ méjì.
3: Kò sí ìrọ̀ àwọn ọmọdé ti sùn.
2: Àwọn ọmọ ti sùn.
3: Bẹ́ẹ̀ni.
2: Now, ẹ̀yin ẹ kúnlẹ̀ sórí bẹ́ẹ̀dì, ẹ jẹ́ kí mọ́mí náà kúnlẹ̀ síwájú yín lórí bẹ́ẹ̀dì. Ó yá ẹ súnmọ́ra yín pápápá, ẹ má pẹ́, ẹ má pẹ́, ẹ má pẹ́.
3: Ok. Kúnlẹ̀ náà.
2: Ṣé ẹ ti súnmọ́ra yín?
3: Bẹ́ẹ̀ni
2: sá. Ẹ súnmọ́ra yín, mi ò sọ pé kí ikùn kan ikùn o, àyà ò gbọ́dọ̀ kan àyà. Ẹ jẹ́ kí àyè wà. Wọ́n ti já kúrò bẹ́ẹ̀. Mo ti hello ẹ kalẹ̀ o.
3: Hello.
2: Ẹ jọ ẹ pa rédíò yín sá.
3: Hello ẹ kalẹ̀ o.
2: Ṣàlàfí àlẹ wà.
3: Ṣàlàfí àlẹ wà o.
2: Mọ́mí nǹkan.
3: Wọ́n wà ń bì náà.
2: Engineer Samuel.
3: Náà kì í ṣe Engineer Samuel o, Mr. Wise Sunday látọ̀rẹ́ ni o.
2: Ọ̀dà. o ti e ti da eyin ara ore yin yen e ba salaye bawo ni eyin ola mo mi se ri boya wa lara awon ti mo so lore
3: o wa lara won
2: o wa lara won gan
3: baje baje
2: okun akunwo sile
3: akunwo sile ni
2: ta ba de ma wo bayen o ma je eyin ola onikoko
3: ani
2: eyin ola onikoko lo ma je bayen
3: be ni o
2: wa ma pin laarin
3: o ti gba
2: I love okay ojo wo le yan ti mommy ti sere pa last
3: yawo mi ni bo ju wa la man sira wa o
2: ojo wo le ti sere pa last
3: a si se ni friday
2: friday eni ni monday e gbe fun fun wa hello ba ninu gbogbo ere pata yan ati daddy man se ewo le like ju nu e
0: gbogbo ẹ̀ náà ni mo
2: like ewo le like ju nínú ẹ̀ o yẹ kọjú síra yín ẹ súnmọ́ ra yín ẹ súnmọ́ ra yín ẹ súnmọ́ ra yín hello daddy
0: àti súnmọ́ ra wa
2: hello daddy hello sir ẹ súnmọ́ mọ́ mi ṣé fóònù yẹn wà loudspeaker àbí ok now mọ́ mi ẹ̀yin ni kẹ́ ẹ mú fóònù dání
3: àwọn náà ló mú dání
2: ṣé daddy wọ̀ ọ̀dà wí ẹ̀
0: bẹẹni
2: ọ̀n wọ ọ̀dà wí ẹ
0: bẹẹni
2: dáàdì ẹ bá ń bọ ọ̀dà wí ẹyẹn kúrò ẹ bọ ẹ tí bọ ok mọ́mí nǹkan ṣé mọ́mí náà wọ ìpele
3: òun náà ti bọ
2: àti ẹ ṣú ọ
3: àtẹ̀dé láti ṣọ́ọ̀ṣì mi àti bọ gbogbo ẹ
2: ṣé mọ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ń sìn mọ́mí
0: eégbọn
2: kan wà láyé àdáàdì ẹ calm down now
0: ṣe
2: pastor ni yín ni ó ti ẹ̀ dídá ó dùn báyẹn now mọ́mí eégbọn kan wà láyé àdáàdì àbí
0: bẹ́ẹ̀ni
2: ẹ kàn bá mi fọwọ́ mu ẹ mú dání ní omi ò ní kẹ́ fi ṣe nǹkan kan ẹ kàn mú dání
0: mo ti mú dání
2: dáàdì ṣan ti mú dání ẹ má gbáyà kú o ẹ gbáyà fún mọ́mí dáàdì ẹ̀yin náà ẹ bá mi wo ọ̀sùn gbàgbà tọ́lọ̀ yìí yọ̀ǹda fún mọ́mí yẹn ṣé ọwọ́ mọ́mí ni fóun máa wà o ọwọ́ kan mọ́mí ọwọ́ kan lẹ́yìn máa lò láti fi gbámú now dáàdì ẹ̀yin ẹ bá mi mú ọwọ́ yín méjèèjì ẹ máa rí eégbọn kan lórí ìbẹ́pẹ tí mọ́mí kó wálé ẹ bá ń fọwọ́ méjèèjì yín gbámú ẹ máa rá ródóródó mọ́mí ẹ̀yin náà ẹ máa rá ródóródó now dáàdì ẹ máa sọ pé mò ń rá ródóródó rá ródó mò ń rá ródóródó rá ródó ó yá mo ti sá lọ mo ti sọ fún pé àṣálẹ eré palilé yìí iná alẹ yìí máa bright gan àwọn daddies ló máa favour 0816251 9991 ẹlú ẹka lẹ o
5: ẹlú ẹka lẹ o
2: ṣàlàfíà lẹ wà sà
5: àlàáfíà lẹ
2: mọ́mí nǹkan
5: ó wà bí
2: orúkọ wo lẹ máa ń pè wọn
5: ìfẹ́ mi
2: orúkọ wo làwọn náà máa ń pè yín
5: ìfẹ́ mi
2: ẹ gbé fóònù fún wọn.
6: àlà ni wọ́n pa mí náà.
2: ẹ calm down iná yín bright mọ́mí kí lẹ fẹ́.
6: ẹ kalẹ̀ sà.
2: kí lẹ fẹ́ iná yín bright.
6: ìtú mo fẹ́ ọkọ mi ò fún mi lálẹ́ yìí.
2: kíni yẹn.
6: mo fẹ́ kó gbẹ̀yìn wọlé ni wá ní kò sáyè.
2: dáàdì. do you want us to write a case against you?
5: I'm so sorry, sir.
2: a máa pe lọ́yà fún yín sìn.
5: ẹ má bínú ẹ jọ
2: mọ́mí láwọn fẹ́ kẹ́ gbẹ̀yìn wọlé ẹ sọ pé kò sáyé ṣẹ́yìn lẹ máa sọ pé kò sáyé àbáwọn lọ máa sọ fún pé ilẹ̀kùn ò ṣí.
5: ilẹ̀kùn wà ṣíṣe ó kàn
2: ẹ sọ pé kàn wọ́n gbọ́ngàn. mọ́mí hello ma.
6: hello alani.
2: ẹ calm down má ràn yín lọ́wọ́.
6: ok sir.
2: ṣe get.
6: ok.
2: hello daddy.
5: sa.
2: ṣe ń gbọ́ mi. hello.
5: hello gbogbo yi sa.
2: ẹ bá ń fi fóònù yẹn sí loudspeaker ṣé yàrá lẹ wà àbí living room.
6: yàrá la wà.
2: ṣáwọn ọmọ ti sùn.
5: wọ́n ti sùn.
2: ó yẹ jáde sí living room ẹ jáde sí parlour ṣé ẹ lága ń bẹ̀.
5: àga wa.
2: ó yẹ jáde sí parlour ẹ jáde sí parlour.
5: mo ti a ti jáde sí parlour.
2: ṣé ẹ ti jáde síbẹ̀ tán.
5: jáde sí parlour.
2: mọ́mí.
6: sá.
2: ẹ bá ń tú kàṣà lẹ̀ jọ.
6: mo ti tú sílẹ̀.
2: ẹ tú sílẹ̀ tán pátápátá.
6: bẹẹni sa.
2: ẹ gbàgàmú.
6: mo ti gbàgàmú.
2: dáàdì.
5: ibi tí wọn fẹ gbé mi lọ yẹn lágbára
2: o. ẹ calm down dáàdì.
5: sir.
2: e ba mi fi phone si bi pa ko mo mi ni bi wa ni bi eyin ori won
5: eh
2: se phone le wa nbe
5: o le wa nbe
2: e do si bi apa eyin won yen
5: eh
2: e ba bo e ba bo ogede yen e ba bo ogede yen mo fe ri oje e mo fe ko soje
5: ah
2: e ba bo ogede yen mo fe ko soje ah wa la won ti sa lo daddy ti sa lo daddy ti sa lo Adeolu Oni I celebrate my wonderful father Boye Press Niore Ondo State God bless you and you will eat the fruit of your labor in Jesus name Amen Thank you Enti ti gbagbo yin o ba ti ro mo romance and games please go and sleep Hello somebody akale o
7: Ekare sir.
2: Salafia le wa ma.
7: Alasa ni sir.
2: En soro bi omo fele fele, se fele abe ki.
7: Mo do.
2: E mi o ni pe se dun, mo ni se fele abe ki.
7: A mo fele go.
2: Mo so be na. Eyin ni olu aye come of common nation.
7: Exactly.
2: Daddy nko.
7: Ah o asha around.
2: Mo si around.
7: Yeah.
2: Ko asin ka de fe come by.
7: Ko si o fa to
2: susu gan mo lale ba wo le se ba mo ti daddy ba dele ileri
7: am mo file gan
2: ba wo le se ba file
7: ah my dad love
2: yin ibo lo ti ma dun se ori lo ti ma dun ni abi nu opolo because am answer case nigba ti ro wa ise wa nu aye
7: isemebe ni ni opolo lo si
2: edona ma mo fe so mo fe kemi atayin ka jo soro
7: okay
2: nigba ta se wa nu aye ta ti pade angeli wa mo ma ranti gba ye ta wa ba nlo le leri ta ba ti gbe nikan dede leri on ma ndi ori mu on ma gba ori mu bayi oju won wa yi bo seyin awon mi akowo bo nu eti ba lo se ma how come ina mami yi bright to ibo le yi ma akowo bo ton ba dele leri eh
7: mo se bi koko
2: Oh my God, that is beautiful.

0: ló fẹ́ fọ́ pa mí lórí lálẹ́ ìbá yìí.
1: Orí fẹ́ rọlé mi o, ara mi wà lọ́nà.
0: Ilé ni ò dẹ̀ ṣe bínú lọ yìí. Béèyàn bá lọ jáde nílé nírú alẹ́ yìí tó lò ń lọlé, kó mọ̀ lọ pàdé àwọn ilé ìmọ̀lẹ́nu náà.

0: Olúwa gbọ́ pé wá. Mike Tyler Mosaida. Ẹgbẹ́ yìí wá. Ìyìn wá ń dúró ní Sioni. Àjíǹde àti
1: ìyẹn.
0: Gba gbogbo ogo. A ó yìn ọ́. A ó gbé ọjà. Òní lọ́jọ́ Monday. Gbogbo yẹn mi ọwọ́
1: yìí.
0: Mo pàṣẹ agbana tó ń bá ọwọ́ ìṣiṣẹ́ àti àṣetì. Bó ṣe mi ọwọ́ yẹn kó máa jábọ́ rẹ̀. Àìlówó mọ́ rárá. Ẹlòmíì ò ti ẹ̀rù wó mọ́ rárá. Òní dẹ̀ ni
1: Monday.
0: Lónìí gbogbo má jẹ̀mú. Tí òjò oró wó mú kó máa jábọ́ rẹ̀. Gbogbo àmì tí òjò oró wó kó máa jábọ́ rẹ̀. Àránsí tí òjò oró wó kó máa jábọ́ rẹ̀. Àsàsí tí òjò oró wó kó jábọ́ rẹ̀. Jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀. Ìdáná ẹ̀ mọ̀tí mi orí ẹ̀ gbogbo èyí tí ẹ ní ẹrù gbèsè lọ́rùn. Àbí tí bùkátà yìí wúwo. Jésù wípé àjàgà mi rọrùn. Ẹrù mi sì fúyẹ́. Gbogbo àjàgà wúwo kó máa fúyẹ́. Ẹgbẹ́ ẹ̀tù sílẹ̀. Ẹgbẹ́ ẹ̀tù sílẹ̀. Ẹgbẹ́ ẹ̀tù sílẹ̀. Nínú ìgbẹ́kù tó wà. Àtú ẹ sílẹ̀. Ẹni tó lòun fi ogun dẹ́ ẹ wò. Ní wíìkì
1: yìí
0: ẹ̀mí ẹ̀ máa lọ. Ṣé owó rẹ̀ wà nítòsí? Àti iyọ̀ yẹn. Ẹ fi síwájú
1: báyìí.
0: Ẹ fi sí àgbélébù. Síwájú orí yín. Gbogbo èyí tí o ti rí
1: gbà.
0: Ní Lagos
1: State.
0: Ní alẹ́
1: yìí.
0: A máa wà ní Korodu.
1: Òyìnbí àti Korodu.
0: Na sori sori Korodu yẹn. Monday Monday night. O ti di ọjà àgbáyé. O tó dẹ̀ máa ṣẹlẹ̀ ń bẹ̀ lálẹ́
1: yìí.
0: Arúgbó ọjọ́ ti sọ fún mi. Wípé sọ fún àwọn ènìyàn
1: yẹn.
0: 8,000 people.
1: 8,000 souls.
0: Tó bá kọ́kọ́ wọlé. Lálẹ́
1: yìí.
0: Wọ́n ní kí n máa fún wọn ní mantu ìrànlọ́wọ́
1: kan. I must give them mantu of help.
0: O méjì ni mantu ma
1: sí. Two things that mantu we do.
0: O máa fi sínú ilé ẹ̀.
1: You put it in your home.
0: Olúwa ní gbogbo àwọn àjànú.
1: You don't see all those demons.
0: Àwọn ẹ̀bọ̀ra tó ń gbé bẹ̀. Wọ́n máa wọ́n máa sákúrò ní.
1: They will run out of your house.
0: Àwọn tó ń bọ̀ lọ lọ bọ̀
1: sọ. Tó ń bọ̀ lọ
0: ní fàgbà láàárọ̀ la. Wọ́n á gba ti wọn.
1: Yes
0: sir. Gbogbo èyí tí wọ́n jẹ láyọ̀. Ẹgbà ìtúsílẹ̀. Ẹ ṣeré rẹ̀. Òní ni
1: Monday.
0: Ọjọ́ tí ó ní ajẹ́ nínú. Ẹ fò síwájú pẹ́pẹ́. Alleluia méje. Ogo méje. Osana méje. Àti iye. Alleluia méje.
1: Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Hallelujah.
0: Ẹ kojú sọ́nà kejì.
1: Turn to the next place.
0: Ogo lẹ́ẹ̀mejì.
1: Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo.
0: Ọ̀nà kẹta Osana méje.
1: Osana. Osana. Osana. Osana. Osana. Osana. Osana.
0: Yìí sí ọ̀nà kẹrin iye.
1: Iye. Iye. Iye. Iye. Iye. Iye. Iye.
0: Na a fẹ́ fọjú ẹ̀ ní gbàdúrà ni.
1: Today we are really going to pray.
0: Mo ń bọ̀ wá ṣiṣẹ́ lórí iyọ̀ yẹn.
1: I'm going to work on your
0: son. Àti owó ẹ̀.
1: And your money.
0: Má gbàgbé o.
1: But don't forget.
0: Bí òróró ẹ sọ́dọ̀.
1: Get your head ready.
0: O ní.
1: Today.
0: O ń jáde lọ.
1: You are going out.
0: O máa mú ọ̀rọ̀ bọ̀.
1: You will come with wealth.
0: O máa mú owó bọ̀. Ẹgbẹ́ ẹni wọlé.
1: Bring up this person.
0: A padà bọ̀ wá.
1: We will be right back. Kale
2: sir, èmi ni David. I'm so much grateful, daddy. Olúwa túbọ̀ máa ràn yín lọ́wọ́. Olúwa túbọ̀ máa fi agbára kún agbára yín. Ẹ ò ní wálẹ̀ láéláé lórúkọ Jésù ilé ológo. Ẹ ò ní pàdánù rẹ̀. Testimony tèmi tí mo fẹ́ sọ ni pé nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe prógráàmù tí mo bẹ̀rẹ̀ sí ní bá fọ́lò prógráàmù yìí, Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣeun ìyanu. Agbára Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nínú ayé mi tèmi náà ń mọ̀. Agbára ọ̀tún, àánú ọ̀tún ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tají nínú ayé mi tí mo dẹ̀ ń mọ̀ tí mo dẹ̀ ń rí. Ibi tí mo ti ń ṣe mo mí ìsẹ̀ látijọ́ tí ẹnìkan ti sọ fún mi pé kí n bẹ̀rẹ̀ program náà nígbà tí mo rí àwọn prayer point ńlá ńlá tẹ máa ń sọ. So láti bẹ̀ lọ iṣẹ́ ó ti bọ́ lọ́wọ́ mi láti bí oṣù bíi márùn-ún tí mi ò ríṣẹ́ kankan ṣe. Gbogbo bí mo ṣe ń ṣe ni wọ́n á ní ọmọ pè mí. Ọmọ pè mí náà ni mi ní bọ́ọ̀n kankan. Ṣùgbọ́n ó yá mi lẹ́nu pé ní ẹnu tí mo bẹ̀rẹ̀ prógráàmù yìí ní nǹkan bíi ọ̀sẹ̀ kan sísìn. Ibi kan tí mo ti ṣe interview rí nọ́mbà tún pè mí níbẹ̀ náà ni kí n wá. Ibẹ̀ náà ni mo tún á padà sí. iṣẹ́ náà dẹ̀ jẹ́ iṣẹ́ tó dára tán dẹ̀ tán san owó ńlá owó tó dára fún yàn níbẹ̀ ó yà mí lẹ́nu gan so òun ni testimony tèmi bàbá ẹ ṣe gan o.

0: ṣèjìrẹ́ mbàdàn. Láàrin ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn ìrìn àjò oṣù kẹfà. Bí ọwọ́ Ọlọ́run yóò ti máa mú gbogbo èèyàn kọjá sí ìpele tó kàn. Ooru àṣírí. Pẹ̀lú crossover night June edition. Látọjọ́ Sunday 28, Monday 29, àti Tuesday 30th June. Next level. Ìpele tó kàn la kórí ẹ̀. Ẹ̀mí Ọlọ́run sọ fún ọ̀lẹ̀ máa bá lọ báyìí. A fẹ́ sílẹ̀ pẹ̀lú ọ̀tún. A fẹ́ mú ìwọ kúrò nípele yàgàn. Kọjá lọ sí ìpele ànító àti àníṣẹ́kù. Àṣírí ọmọ tó ń jà ọ́ máa tú. Gbogbo ẹ̀ lórí òkè ogun àṣejìrẹ́ mbàdàn. Lọ́jọ́ Sunday 28, Monday 29, àti Tuesday 30th June. Ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run nínú ọ̀rọ̀ àtòrí ló ń bọ̀. Wòlíì Àsọ̀rọ̀ṣẹ́ ni. Prọfẹ̀sà Adébáyò ju Ọ̀tọ́rìtì. Wọ́n máa súre. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú mọ́kànlá alẹ́. Láti Ìbàdàn. Bó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun, àṣejìrẹ́ ni ẹ máa bọ̀ ládójú pọ̀ kápọ́lá. Orí òkè ògo lẹ nígẹ̀. Kó tó wọnú oṣù keje ni. Jésù Olúwa yóò ti tó ìtàn rẹ kọ́.
1: Ẹ jẹ́ sáré gbàdúrà.
2: Lẹ́mi bí kí Brexit Rebels.
1: Ogun tó fẹ́ fi ọjọ́ orí ẹ̀ sùn.
2: Battle that want to waste your head.
1: Ogun yẹn ṣe wọ́n.
2: They are buried.
1: Àlẹ́
2: àìlè mú.
1: In the name of Jesus.
2: Àṣẹ kejì rẹ̀.
1: Yes, second authorization.
2: Ogun tó fẹ́ pààrà mọ́ ni.
1: Battle that want to kill your potential.
2: Olúwa run wọ́n dẹ̀.
1: Bẹ́ẹ̀ni láti
2: sọ ẹ̀dẹ̀. Agbára ilé tó fẹ́ gbé ọmọ.
1: Power that want to swallow you.
2: Olúwa kò gbé.
1: Bẹ́ẹ̀ni láti sọ ẹ̀dẹ̀.
2: Ègún bí ta ti bí
1: ọ. Get off your bad place.
2: Tó lóòní wúlò
1: fún tẹ̀ka. That you don't be you for yourself.
2: Oh my God. Olúwa kò gbé mi.
1: Bẹ́ẹ̀ni láti sọ ẹ̀dẹ̀.
2: Ṣé ẹ lè gbàdúrà yẹn?
1: Can you pray this prayer?
2: Ègún bí ta ti bí.
1: Get off my bad place.
2: Tó ní mi ò ní wúlò fún
1: tẹ̀ka. That you don't be you for anything.
2: Olúwa gbé mi.
1: Olá sọ ẹ̀dẹ̀ yìí.
2: Ègún bí a ti bí mi.
1: Get off my bad place.
2: Tó ní mi ò ní wúlò fún
1: tẹ̀ka. That you don't be you for anything.
2: Ẹ bá ń gbé
1: mi. Olá sọ ẹ̀dẹ̀.
2: Ariwo yẹn ló fẹ́ gbọ́. Oluwa wa adura teyin gbọdọ ma gba lojoju.
1: This the Bible must pray every day.
2: Ẹ pe orukọ Jesu.
1: What's the name of Jesus?
2: Egun waye lasan pada lasan.
1: The case of come to the water go back to
2: me. Ẹgbẹ́ ayé mi lẹ̀.
1: Lili ma
2: lẹ. Mi ò ní waye lẹ́yìn
1: lasan. I'm not come to the water.
2: Ariwo rẹ̀ a máa lọ.
1: You will shout it.
2: Egun tó ní asan ni mo wa.
1: That case has come in vain.
2: Bẹ́ẹ̀ máa padà ló fọ.
1: I come back in vain.
2: Irọ́ ló pa.
1: Láyé láyà.
2: Mo jàjàbọ̀.
1: Do I be a
2: true? Ta ló ń gbàdúrà?
1: I am a man.
2: All
1: the arrest to get to the top.
2: Ẹ lágbára kan dáhùn
1: padà sí.

0: ẹrú ọlọ́lá máa ó.
1: Òkè láyé mi wá ó.
2: Gbàdúrà ẹni sọ̀rọ̀ ẹ̀dí ọ̀tẹ́ nù
3: ọ̀tọ̀ àgbẹ̀jẹsẹ̀ ẹni
2: sọ̀rọ̀ ẹ̀dí ọ̀tẹ́ nù ọ̀tọ̀ àgbẹ̀jẹsẹ̀ ẹni sọ̀rọ̀ ẹ̀dí ọ̀tọ̀
3: nù àgbẹ̀jẹsẹ̀ ẹni bí àṣẹ
2: gbé. Tó ní tó ń bá gbérí òní
3: gbérí
2: ẹni tó sọ ẹ lọ́sàn-án
3: lórúkọ
2: mo pé ọlọ́njẹ òun bá.

0: ẹrú ọlọlá
1: o ke láyé mi wá.
2: Orúkọ mi ni ọdún ayọ̀ ìdòwú láti Mòwe. Kò sí gbogbo ìgbà lọ́lọ́run máa ń dé mi náà lóhun. Mo dúpẹ́ pé látìgbà mo ti ń wá sí orí òkè Ìjẹ́bú-òde, mo máa ń béèrè Ọlọ́run sì máa ń ṣe fún mi. Mo lọ sí orí òkè Ògo, ó ní ká sanwó símẹ́ǹtì ẹyọ̀kan. Mo sanwó símẹ́ǹtì, ìgbà mi máa délé, mo ra ilẹ̀. Nígbà tí mo tún máa di oṣù kejì tó jẹ́ oṣù August, a tún sanwó símẹ́ǹtì ẹyọ̀kan, mo máa délé. Dádì ṣe program kan lórí sáfíìsì ní ìdajì, wọ́n ní ẹni tó máa gba kọ́kọ́rọ́ mọ́tò. Mo ní kan tẹ́wọ́, mo dẹ̀ tẹ́wọ́, pẹ̀lú ẹ̀rí mi lójú ọ̀nà ni mo ti ń gba prayer yẹn. Mo ní mo ti gbà á. Nígbà máa tó bíi 12:00 ọjọ́ Thursday yẹn, mo rí pé mo rí mọ́tò kan lórí àtẹ, mo dẹ̀ lọ́nà. Níwọ̀nba tó kù nínú àkáǹtì mi, mo dẹ̀ ná mọ́tò yẹn, ó dẹ̀ bá lọ, ẹni yẹn dẹ̀ gbowó lọ́wọ́ mi. Ìṣẹ̀ra mọ́tò yẹn nìyẹn. Ìkẹta oṣù tí ó lọ lọ́hùn, torí mi lọ ilé tó lọ yìí, mo fi owó sílẹ̀, owó sìmẹ́ǹtì. Mo dẹ̀ kọ 2-bedroom flat kan, a room self-contained kan. Ẹ bá mi ní Olúwa lógo. Ògo.
3: Lónìí Monday.
4: Today Monday.
3: Ẹ jáde ẹ̀rọ àánú.
4: You will go at the university.
3: Báyìí lolúwa wí o.
4: God save the Lord.
3: Wọ́n ní kí gbogbo ènìyàn.
4: Everybody.
3: Fi your dear
4: sọwọ́ ẹ̀. You tell him to stop your head.
3: Pẹ̀lú owó yẹn.
4: With that money.
3: Wọ́n máa ra mọ́
4: owó. Rabbit.
3: Máa pàṣẹ.
4: And your tonight.
3: Ní wíìkì.
4: This week.
3: Mo máa kó nǹkan lajọ.
4: I will gather great things.
3: Mo máa kó ọrọ̀ jọ.
4: I will gather wealth.
3: Mo máa kó owó jọ.
4: I will gather money.
3: Mi ò ní jẹ gbèsè.
4: I will not be in debt.
3: Ìṣẹ̀dá mi.
4: My destiny.
3: Ní ọ̀sẹ̀ yìí.
4: This week.
3: Wọnú ire la.
4: Enter to get blessing.
3: Wọnú ìbùkún.
4: Enter to blessing.
3: Ṣé àmì. Ṣé àmì. Wá fi owó yẹn kan orí ẹ̀.
4: Now use that money to touch
3: your head. Ní ìgbà méje.
4: 7 times.
3: Orí mi gba ọlà.
4: My head receive wealth.
3: Orí mi gba ọlà.
4: My head receive wealth.
3: Orí mi gba ọlà.
4: My head receive wealth.
3: Orí mi gba ọlà.
4: My head receive wealth.
3: Orí mi gba ọlà.
4: My head receive wealth.
3: Orí mi gba ọlà.
4: My head receive wealth.
3: Orí mi gba ọlà.
4: My head receive wealth.
3: Olọ́jọ́ Monday báyìí.
4: On Monday like this.
3: Gbé ìfẹ́ Ọlọ́run jáde ní.
4: Go out with the love of God.
3: Gbé ìfẹ́ ọmọnìkejì jáde
4: ní. Go out with the love of mankind.
3: Rọlọ́kọ̀, kí ni mo lè ṣe fún
4: ọmọnìkejì? What can I do for my fellow man?
3: Kí ni mo lè fi ran àwọn èèyàn
4: lọ́wọ́? What can I do to help others?
3: Èní ọjọ́ ajé
4: báyìí. Today be Monday.
3: Kí ni mo lè ṣe?
4: What can I do?
3: Láti pa ẹnìkan
4: lẹ́nu. To make somebody laugh.
3: Wá gbà mí gbọ́. Tó o bá nírú èròǹgbà
4: yìí,
3: kò sí bó ṣe ní mo
4: lè fọdà. Surely you will go be blessed.
3: Na irú ẹni ọjọ́ Monday.
4: Today be Monday.
3: Lá máa ń dá ọrẹ.
4: We do give up.
3: Gbogbo ẹni tá a bá ti jọ fi yọ gbàdúrà.
4: Everybody that will pray without salt.
3: Kílẹ̀ tó sùn.
4: Before night.
3: Wọ́n gbúdọ̀ sílẹ̀ kù ọ̀sẹ̀.
4: You need to open the
3: gate. Everybody.
4: Gbogbo ani o.
3: Ló gbúdọ̀ ṣe.
4: Demonstrate.
3: Psalm 23
4: yẹn. Psalm 23.
3: A máa farabalẹ̀ kalẹ̀ ni.
4: Patiently you read it.
3: Pẹ̀lú Isaiah 60.
4: With Isaiah 60.
3: Ìrètí ń bọ̀ tóbi gan.
4: The goodness coming to
3: be. O kọjá èròǹgbà
4: rẹ.
3: Màá yà wọ́n lẹ́nu
4: dẹ́bi pé
3: àyà wọn àdẹ̀mọ̀
4: ìjà
3: so gbogbo èèyàn ìrìn àjò wa di korodu lálẹ́
4: yìí
3: àti aago mẹ́fà ni màá ti máa gba àwọn èèyàn lálẹ́
4: yìí
3: ìpàdé kan ṣoṣo
4: ta
3: nílẹ̀ ní ìkorodu ló wà ní low cost bus stop níbi àwọn mẹkáníkì
4: yẹn
3: gbogbo ẹtẹ bá mọ̀ tó ń gbé
4: Lagos state
3: Ogun state kò síbi táwọn èèyàn kì í ti
4: wá
3: tó lẹ́ni a máa pàdé ní korodu yóò dà fún
4: yín.
3: Olúwa ní ká gbàdúrà
4: bò.
3: Mo gbàdúrà. Tó bá ní fọ́tò ọmọ ẹ̀kọ́ jáde. Ọdún yìí Ayọ̀lá fi bẹ̀rẹ̀. Ayọ̀lá fi parí. Ayọ̀lá fi bẹ̀rẹ̀. Ayọ̀lá fi parí. Ayọ̀lá fi bẹ̀rẹ̀. Ayọ̀lá fi parí. Mo gbàdúrà. Bó o ṣe fayọ̀ bẹ̀rẹ̀ yẹn. Ó fayọ̀ parí. Ikú ò ní pẹ́ nìkan. Ìdá ní mo sùn. Ẹ já lọ pẹpẹ rúbọ. Gbogbo wa pátápátá. Lágbára
4: Ọlọ́run.
3: Oko tó bá ti ṣẹlẹ̀ ni.
4: Yóò
3: bí ìbùkún lọ. Yóò bí ọrọ̀. O kẹrẹ tán.
4: At least.
3: So seed 2000.
4: Tàbí
3: 1000. Olúwa, mo sílẹ̀kùn
4: tuntun.
3: Fún ọ̀sẹ̀
4: yìí.
3: Ẹ fọ́ ní account number.
4: Their candidate.
3: The phone number.
4: Their candidate is Unity Bank. Unity Bank. 0032393701. Again. Unity Bank 0032393701 Freedom Apostolic Revival International Ministry is the name of the account. I can use the First Bank account. First Bank is 20146519906. Again, First Bank account 20146519906. Ojo Sam, ọmọ lójú Jésù, is the name of the account. For inquiries and details, call us on 081-123-2 in five places. I can use those 70-81-16-4090. God bless you.
3: Mo gbadua.
4: I pray.
3: Yo da for you.
4: Yes, sir.
3: Ni se la
4: so.
3: Ogun ayo ni bo. Onore la. Onore su. En ba to gbogun ti.
4: En ba da bi ba ta ge se ke.
3: O fe mi are bi. In the name of Jesus. Ikorodu la leyin.
4: Ikoju tonight
3: o. Aro la.
4: Tomorrow morning.
3: Ni fagba.
4: Fagba.
3: Lagos State.
4: Lagos State.
3: Emura o.
4: Be prepared.
3: A pade nbe.
4: Gbogbo
3: en te ba ri.
4: So fun pe. I will use

Adichebi Oyo ni Adaba FM. Adaba FM kò ní ṣe bí ẹnìkọ́ kan. 88.9 FM. Ẹ sọ fún jòkó kó má ṣe bí ẹ̀lú mọ́. Àrò ń lo ńlá ṣọ.